0: So gbà tó dẹ̀ mú mi wá ní that was last year. So anytime tí má ti wá màá dúró màá rí bàbá àgbà àdúrà fún wa. So mo wá sọ fún wọn, mo ní dádì, mo ní ẹjọ́ ọmọ mi pé mo fẹ́ kọ́ máa bá mi pray fún pé torí iṣẹ́ níbi tí ó wà lọ́hùn pé kọ́ ṣáà máa bá mi pray fún. Dádì dẹ̀ bá mi pray fún, wọ́n á ti ṣomi fún mi, wọ́n á ṣáà ní kí wọ́n ṣáà bá mi pray fún. Gbà tí ó wá dé stage kan, mo wá okay, a wá fẹ́ ṣe program kan. Mo wá pe àbúrò mi, mo ní kó jọ pé ó máa yá mi ní mọ́tò ẹ o, pé mọ́tò ẹ la máa gbé lọ síbi program yẹn, pé because a pọ̀ a nílé lọ gbé mọ́tò, ó wá ní kò sí wàhálà. So I think plan. So to the glory of God, ṣá mo sọ fún dádì ní last week Thursday. Bọ́mọ mi ṣe pè mí nìyẹn pé bẹ́ẹ̀dẹ̀ mi, ó pè mí láti America. Ó ní bẹ́ẹ̀dẹ̀ mi October ni mo ní yes. Ó ní mọ́tò ló fẹ́ rà fún mi. Ó ní bọ̀ October yẹn tó ń bá ra ní October, mo nílé tí máa wà pé so kára nínú oṣù kẹfà. So gbà tí ó bá fi di October yẹn, màá ti mọ̀ wà pé kí lọ wo mọ́tò tó wù mí. Eré ni mo kọ́kọ́ pè mo wá jí mo ṣàṣà. Because tíyàn bá sọ fún mi pé màá ra mọ́tò in the next 5 years, mo tiẹ̀ ní believe it. Because mo rántí nígbà tí ọmọ yẹn fẹ́ travel tó dé ojú kan, mo láti kó gbogbo aṣọ mi lọ sí ọjà ọba, mo fẹ́ lọ ta. So mo débẹ̀ ni àbúrò mi tó tẹ̀lé mi ṣì kẹta wá pè mí lórí fóònù pé àjọ kan wà tí ẹnìkan fẹ́ gbà tí ò tí ì pé kì í sáré lò. Mo láti lọ sí cooperative, mo lọ gba owó. Mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nítorí wípé kò dojú tì mí. Ọmọ yẹn ra mọ́tò tó wù mí fún mi. Ibi tí mo ra ilẹ̀ sí tí a fẹ́ kọ́, mo sọ fún bàbá, bàbá ṣáà ń pray fún mi. Gbà tí ọlọ́run ó gbérò lọ́wọ́ rẹ̀ jìdí, ọmọ yẹn pè mí, ó níbi tí ara lẹ̀ sí yẹn, ó nínú igbó ni, ó ní ká filẹ̀ síbẹ̀. Ó ní kí n lọ wá ìgboro tó ti dìgboro níbi táwọn èèyàn ń gbà pé ká ra ilẹ̀ síbẹ̀. Ara ilẹ̀ a dẹ̀ ti ń kọ́. Mo dẹ̀ pé ọlọ́run tó bẹ̀rẹ̀ rẹ̀ yóò bá mi parí ẹ̀ lórúkọ jẹ́.
1: Mo dẹ̀ tún dúpẹ́ náà lórí ọkọ mi náà. Jọ tí mo wá yẹn, àwọn prayer point tí dádì ń pè, mo rò pé ṣé dádì ti mọ̀ kan tó gbé mi wá sí ibi báyìí ni. Wọ́n ṣe meeting kà lórí ọkọ mi. Àmọ́ mo gbé ọlọ́run orí òkè iga nítorí pé ó fún wa ní ìṣẹ́gun. Mo délé ọkọ mi pè mí, ó ní meeting tán ṣe yìí, ó ní òtẹ̀ tún fi favour òun ni. Mo gbé ọlọ́run orí òkè iga, mo dúpẹ́ fún, mo dá ogógó àti gbogbo ọlá padà. Praise the Lord.
2: Irin tó tún máa sọ prophetic oríṣẹ́ nípa wọn máa gbọ́ ni. Mo join church ipò pé wọ́n ń jẹ, tí mo ti join gbogbo ẹ̀kọ́ ń dàbí mírèkù. Ìgbà tí mo dé lọ, mo kọ̀ sọ fún àbúrò mi pé mo ń wá church àlàyé mi. Bẹ́ẹ̀ ìjọ tó sọ máa parọ́ fún mi, ó ní ẹ máa lọ bó ṣe ń pé pátó náà ní ṣú tó ò tètè bímọ. Ìjọ tó ń rí dájú ọ ní kò ń ṣe bá lọ rà. Ó ní oṣù yẹn ló ń bímọ, ló ń lóyún. Ìjọ tí mo wá fọ́ wá church mo jókòó sí ilẹ̀ fún fọ̀rọ̀ tí dádì ń sọ. Bí pàtó yẹn kọ́ lọ sùn fún fọ̀rọ̀ mi fún dádì. Mo wá ń sọ ẹ́ pé mò ń pariwo ń bẹ̀ yẹn. Bá a ṣe wá parí, èmi náà wá tó, mo wá bá dádì sọ. Mo ṣe ń sọ mò ń sunkún. Wọ́n ní kí n má sunkún mọ́ pé ọmọ mi ń sunkún tó ṣe tí mo ṣe ń sun ẹkún. Dádì sọ pé tí o ṣe ń sọ̀rọ̀ yìí lọ, Fọlọ́run sọ fún àwọn pé wọ́n ń ro ẹjọ́ ẹ̀rọ mọ́ mi ni. Pé ṣùgbọ́n tí mo bá ní ìgbàgbọ́ nínú ìpè yìí, pé màá mọ̀ pé mo bá ìpè pàdé. Àtìgbà yẹn ká má lówó tí màá fi jẹun, màá fẹsẹ̀ rìn, èmi àtọ ọmọ mi. Ìjọ́ kan òjò ń pa wá níbẹ̀ yẹn ní láti èmi àtọ ọmọ mi. Ìdí tí mo fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ ní iye yìí, ìgbọ́dá ìbẹ̀rẹ̀ orí òkè. Mo wá lọ́jọ́ mẹ́ta ní ilẹ̀ àánú. Dádì òkúkú mọ̀ pé mo wà níbẹ̀. The first day tí mo máa wálé àánú ẹ̀ nínú ọ̀rùn ni mo máa wà. Mo wá ń sọ ẹkún. Bàtú wá di 5 minutes to 1. Dádì ní pé ìwọ́n tó ní àǹfààní àti gbóhùn mi lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọlọ́run sọ pé òun lomi jẹ́ ẹnu. Òun lomi jẹ́ ẹnu. Ẹ̀rú wá bà mí. Dádì ò dẹ̀ rí mi. Báyìí wọ́n wà nínú program, wọ́n wà lórí òkè. Dádì ò rí mi. Mo wá wo aago 5 minutes to 1 nínú ọ̀rùn. Mo ní olúwa ṣe àdúrà mi ti gbà. Mo ṣáà lo 3 days nílé àánú yẹn. Dádì ò dẹ̀ rí mi. The following Sunday, ibi tí mo dá dúró sí nìyẹn. Tí dádì ṣe tún pè mí síta nìyẹn pé ọmọbìnrin yìí, Ọlọ́run sọ pé òun ti lomi jẹ́ ẹnu. Mo ṣáà nígbàgbọ́ mo lọlé. Tẹ́lẹ̀ mi rí àánú gbà. Monday rẹ̀ mo kàn dédé rí alert mi. The second day alert, èmi tó wá yà mí lẹ́nu tó dẹ́rù bà mí níjọ Sunday ta ṣe iṣẹ́ pépà ń gbìbà. Tó kàn ṣe di Monday mo lọ wẹ̀. Mo kàn jáde mo kàn wọlé fún mi ni. Mo bá rà alert. Alert mo rí nítorí security purpose. Mo ń ṣe 100,000, mo ń ṣe 200, mo ń ṣe 300. Mo kàn dédé rí lórí alert mi. Ọlọ́run pẹ́pẹ́ ìdá ẹ̀rọ ń dá mi láre. Ọlọ́run mo dẹ̀bọ̀ pé ẹ̀rí ṣì ń bọ̀.
3: Ọlọ́run tó lè ṣan gbogbo lọ́jọ́ gbogbo nígbà gbogbo.
4: Èmi àwọn wòlíì.
3: Agbára tó sòkúdẹ̀ àlàyé.
4: Èmi àwọn wòlíì.
3: Iná tó ń jó lórí pápá tí gé òsinrun.
4: Èmi àwọn wòlíì.
3: Adúró togun kógun ó pòórá.
4: Èmi àwọn wòlíì.
3: Ọ̀dà nìkan paná ogun paná ọ̀tẹ̀ paná ìsàn paná àrùn.
4: Èmi àwọn wòlíì.
3: Máa b bo wa foju rinju pelu abubu ta agbara olorun ti o se da duro nibi ipade ajodun aso tele ijo CNC Goshen Land District Headquarters ajodun idasile odun kedogun
5: 15 years anniversary
3: TIPC 2026
5: Goshen International Prophetic Congress
3: God of all possibilities
5: olorun to le se un gbogbo
3: ti lo congress ojo pe
5: bawo
3: ele yato
5: ise ranse woli pombele
3: wa ko mo pe ase nbe
5: awon woli si wa si be
3: eto gbogbo ati bere lati October 26
5: titi da November 4
3: agbo 26 27 28
5: of October
3: ago mefa idaje 6 a.m.
5: lo ma pade
3: be la tun pade ni role la ago 4
5: Thursday 29
3: ago mesa wuro
5: mo wa di Friday 30 e
3: ago mesa le la pade o
5: November 4
3: ojo ajodun gan la fada gba un gbogbo ro
5: sinu isin dupe
3: ago mesa wuro
5: o si ma fi jo lagbare nla lowo baba
3: ministry
5: pastor anu ojo
3: Lagos
5: prophet kunle aroniyo
3: United State of America
5: bishop tunde bamigboye
3: baba wakati tusile
5: reverend bolaji odejide
3: reverend niyade bayo

sọ̀rọ̀ yìí. Platform at printing. Tó dàbí Ghana woman tó wà nínú ẹ̀. Ṣẹ́lú flex. SABC ga. Is transfer. Customized t-shirt. Pẹ̀lú t-shirt sewing. BTF printing. Monograph. Photo frame. Àgbọ̀. Mọ̀. Àti house printing. Fúnpọ̀ wá jẹ́ kí wọ́n bá ní brand mọ́tò lóríṣiríṣi. Ẹ̀yin olóṣèṣì. Iléeṣẹ́ lálá. Ẹ máa bọ̀. Bọ́lá print. Kájú ẹ̀. Bọ́lá print. Lọ́gọ́ lórí sùn printing. Pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Àǹfààní níbẹ̀ fún gbogbo ẹni tó fẹ́ kọ́ nípa printing. Pẹ̀lú graphics design. Lọ́dọ̀ wa. Bíbọ̀. Photo frame. Pẹ̀lú àwọn customized t-shirt. Fẹ́. Ẹ gbàgbé ẹ̀. Ẹ̀dúró ni gbogbo ẹ̀ lọ́dọ̀ wa. Number 6. Sùúrù lérè. Lẹ́yìn MTN office. Along the deal. Oko Sunwater. Pípínlẹ̀ Ogun la wa. Fẹ́kùnrin rẹ̀ láyé ma. 08059327878 tàbí 08035161270. Bọ́lá print. Printing at the peak.

0: mo ń wo ìtò sílẹ̀ kò tún kọrin mọ́ wà mọ́ tẹ́rígbáre sáàsáàsá máa tẹ́rígbáre ṣe lọ́dẹ ìbẹ́. Nice kó tó di pé máa ka ẹsẹ̀ bíbélì sí ẹ jẹ́ ń sáré bọ́rọ̀ mọ̀mọ́ yìí kó tó di pé máa ka ẹsẹ̀ bíbélì bó ti lọ láàárọ̀ ènìyàn and ẹsẹ̀ bíbélì tí mo fẹ́ ka Psalm 8 ni ọjọ́ Sunday pẹ́pẹ́ yọ pọnmọ and bí ó ṣe lọ nígbà tó bá dọ̀la màmá tẹ̀ sí yín létí ẹnjìníà pé màmá ìwọlé kí n sáré gbọ́rọ̀ díẹ̀ kí n wá ka Psalm òní ni 8.
1: Hello bàbá mi, mo jọ ìpè yìí ní February ọdún tó lọ. Ó dà pé táìmù yẹn ni wọ́n ń ṣe arúgbó ọjọ́. Mo ṣàlábàápàdé lórí rédíò tí mo ṣàfi wá. Mo máa rí ìyanu. Àwọn gbèsè kọ̀ọ̀kan wá ṣẹ́ sí mi lọ́rùn. Mo ṣáà wá ń ṣe péyà yín láti December ọdún tó lọ. Fún wa ní ilẹ̀ kan tá a fẹ́ tà. Kò ṣeé kọ́ lọ mọ́, kò sí nǹkan kan mọ́. Kò sí nǹkan kan lọ́wọ́ ọkọ mi. Kò sí nǹkan kan lọ́wọ́ èmi ìyàwó náà. Mo ṣáà máa ń fọ́lò ìpè yín gbogbo tẹ bá ní ká ṣe màá ṣe. Ìgbà tó wá di January 28. Meanwhile, January 30 làwọn tí mo jẹ lówó. Wọ́n láwọn ò fi mọ́tò mi. Àwọn ò fi rọ́pò owó mi, àwọn ò tà. Táwọn wà gbé property tó bá wà nínú ilé tó bá lè ka owó mi. Mo dẹ̀ rò pé sí ilé yìí bá jẹ́ títà. Èmi náà lè yọnú ẹ̀ láti san owó wọn. Ìlú dẹ̀ lówó wọn tó kù. Bóyá bí 102, 100,000, 2,000 owó wọn tó kù. 102. Àyà mi ò ṣáà balẹ̀. Ọ̀gá tó wá jẹ on the 28th. Ẹ ṣáà wá sọ fún mi pé ẹni ká sọ pé ká gbàdúrà yìí ká tẹnumọ pé kí toníyẹ̀yẹ̀ tó gbẹ mọ́ wa lára. Kí toníyẹ̀yẹ̀ tó ṣẹ mọ́ wa lára. Kọ́ ló ń jọ kó ṣàánú wa kó dìde ìyanu mo kanra gbàdúrà yẹn ní àárọ̀ ọjọ́ yẹn. Nígbà tó máa dé on the 29 bí mo ṣe rí àwọn àdá sí máwùn yẹn lọ síbi orí ilẹ̀ yẹn tó fẹ́ra bí mo ṣe tẹ́nu yẹn ṣe 4,000 naira. Gbèsè ìlówó kankan lọ́wọ́ ọmọ mi tó wà lẹ́kọ̀ọ́ tó lọ ṣe jam ó ní kí n send owó tó ń fi wọ mọ́tò padà sí ilé tó lọ ṣe registration torí jam èkó ló gba jam yẹn sí ó ní kí n send owó tó ń fi wọ̀ pọ̀ padà mo send yìí bí mo ṣe transfer 4,000 ni pé ẹni tó bá ní tó yóò pè mí pé ẹni yẹn ṣe pè mí nìyẹn pé ẹ ló má dá ṣe rí 4 million tó ń ṣe mo lè mi ò rí 4 million 4,000 mo rí o balẹ̀ pé wọ́n ṣe mistake figure ni pé wọ́n máa ṣe sin bá ló bá ṣe sí mi ló bá rí tó ṣe owó yẹn ló bá gba tó fi dúró lé bí 3-4 ló bá ṣe owó yẹn ló bá jẹ 4 million. Inú mi ti dùn bàbá mi pé kí toníyẹ̀yẹ̀ tó gbé exactly on the 30th tán mọ́ fún mi gangan ò ní mo sanwó yẹn mo ṣe transfer owó wọn nìyẹn o dádì inú mi dùn nígbà tí òjijọ́ kejì ló bá ní màdàmà wọn máa balance owó yẹn o ló bá ní ẹ̀wọ́ owó tí mo ti yọ ọbẹ̀ tí mo ti san gbèsè bóyá bí gbèsè 200,000 mo ní ẹ̀wọ́ mo ní ògbà kíní ògbà iye yẹn mọ́ o bóyá kí n dá 4,000,030 bóyá kí n dá padà fún yín o kẹtún pé kò gbà mọ́ kó sílé 500,000 ló bá ní màdàmù ẹ̀ sọ bẹ́ẹ̀ yẹn fún mo ní ẹ̀wọ́ kò gbà gbà tí mo ti rẹ́ lómi tó tó fẹ́ san ju iye yẹn lọ ló bá ní ó dá kò sí wàhálà àwọn máa háàdì ẹ̀ mọ́ nígbà tí màá fi wò tí màá fi wo òkè tí màá fi wo ó ti san 11,500,000 ẹ wo inú mi dùn bàbá mi mo dúpẹ́ ìpè yín pè mí mo san gbogbo gbèsè mi níjọ́ yẹn gangan la lọ wá ilẹ̀ a lọ ralẹ̀ a dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ a bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ o bàbá mi kọ́lọ́n bá wa yanjú yòókù ìpè yín pè wá o bàbá mi olóhùn sì máa bá mi tẹ̀síwájú nínú ayé yín o ẹ kò wá jẹ̀pẹ́ o ní tí mo ṣe láìkè.

0: jù nínú ìpè yín òun ni pé ẹ kọ́ wa bẹ́yẹn ṣe máa ń ka báíbù kí n tó lè lọ ṣọ́ọ̀bù tí mi bá sì gbé báíbù yẹn kí n kà á láàárọ̀ báyìí ara mi ò ní jára màá ṣáà ká ni bí mi bá lè kà á nù ilé kí n tó ní mo bọ́lẹ̀ nínú mọ́tò mi bí n bá páàkì sí báyìí màá rí pé mo sáré ka bíi fas méjì ń bẹ́ẹ̀ ẹ ṣe ìpè yín pé mi ò ẹ kò wa jẹ̀pẹ́ ẹ bá mi kí má máa thank you sir bye.
1: Nice. Ẹ wá yí obìnrin nígbà tó n tí wọ́n ń pè ní ìgbédìde ní ìkóríta ìjákulẹ̀ nìyẹn that is breakthrough at the edge of breakdown gbogbo ẹni tó gbọ́ mi láàárọ̀ pẹ̀lú àsọtẹ́lẹ̀ tó forí sí nǹkan tẹ̀lé ẹgbẹ́ omi yín gbogbo ènìyàn pátápátá ẹ wá dìde dúró gbé ọ̀ìlì ẹ súnmọ́ ibi tí rédíò ẹ̀ bá wà má jókòó má jókòó mo fẹ́ ka psalm 8 òní ni 8 òun ló jẹ́ mọ́ ka jáde láti inú ìwé psalm 8 ẹ gbọ́ ohun tí bíbélì sọ ó ní olúwa olúwa wa orúkọ rẹ ti níyìn tó ní gbogbo ayé ìwọ tó gbé ògo rẹ ka orí àwọn ọ̀run bíbélì ní láti ẹnu àwọn ọmọ ọwọ́ àti ẹnu ọmú ni ìwọ ti ṣe ìlànà agbára nítorí àwọn ọ̀tá rẹ nítorí kí ìwọ kí o lè mú ọ̀tá olùgbẹ̀san nìdákẹ́jẹ́ nígbà tí mo ro ọ̀run rẹ iṣẹ́ ọwọ́ rẹ òṣùpá àti ìràwọ̀ tí ìwọ ti ṣe ìlànà sílẹ̀ mo wá béèrè question ní fast four kí ni ènìyàn gan tí ìwọ fi ń ṣe ìrántí rẹ̀ ìrántí o bó ṣe ìrántí inú wa kí lé ènìyàn tí ìwọ fi ń ṣe ìrántí rẹ̀ àti ọmọ ènìyàn tí ìwọ fi ń bẹ̀ẹ́ wò fast five ìwọ sáà ti dá ní onírẹ̀lẹ̀ díẹ̀ ju ọlọ́run lọ ìwọ sì fi ògo àti ọlá dé ní adé ìwọ mú jọba láti ọwọ́ rẹ ìwọ sì fi ohun gbogbo sí abẹ́ ẹsẹ̀ rẹ̀ fast seven àwọn àgùntàn àti àwọn màálù pẹ̀lú àti àwọn ẹranko ìgbẹ́ the second to the last fast àwọn ẹyẹ ojú ọ̀run àti àwọn ẹja òkun tí ó ń kọjá lọ ní ipa ọ̀nà òkun olúwa olúwa wa orúkọ rẹ ti níyìn tó ní gbogbo ayé ọlọ́run gbogbo tí mo kà jáde nínú ẹsẹ̀ bíbélì bí àwọn èèyàn ṣe ṣe àmì ní ìgbà mẹ́jọ jí ó di ẹ̀yọnú lórúkọ jésù sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sami sami sami in the name of Jesus Christ ẹ wá sọ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ọ̀sẹ̀ omi yẹn mu ní ìgbà mẹ́jọ 8 times tí n bá ti kú òun bí nìsín máa bọ́ sórí facebook máa bọ́ sórí youtube 6:30 láàárọ̀ yìí ọ̀dẹ́kunlé epaphras mo sì bẹ́ nìkankan chat gbogbo sona church mo fẹ́ fún yín lọ́lídé láàárọ̀ yìí nígbà bá wá di sunday á wọlé lónìí rabaji gan.
2: àánú ló gbé wá débí ẹ̀jẹ̀ ọ̀dẹ́gùtàn ló sọ wá dánmọ́ ogun ayé kò borí wa o ibi adé iṣẹ́ rẹ ni bàbá mi o mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọ̀dẹ́kunlé bàbá mi tó dúpọ́ dá wa sí ó pa wá mọ́ ó ní ohun rere ni láti máa fi ọpẹ́ fún olúwa àti láti máa kọrin sí ọ̀gá ògo mo dúpẹ́ tó dúpọ́ dá èmi àti ìdílé mi sí níwò iye ọdún tó lọ là ń celebrate 37 years of wedding anniversary àdúpẹ́ lọ́dún yìí ó tún ka ọkọ ó ka aya ó ka àwọn ọmọ wa ọkọ ọmọ ayé ọmọ ọmọ ọmọ ó tún kà wá sí láti ti rí ọdún 38 years of the wedding anniversary bàbá mi mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yín torí fún àtìlẹyìn fún ààbò fún ìkẹ́ fún ìpamọ́ lórí ayé wa fún ayé wa tó ń tẹ̀síwájú ayé ọkọ ń tẹ̀síwájú ayé àwọn ọmọ ń tẹ̀síwájú ẹṣẹ olúwa amóore o mo tún ti mẹ́jẹ mi wá 38,000 fún iye ọdún 38 years òfin àti ọpẹ́ fún ọlọ́run comfort life tó ń ṣe ìyanu nínú ayé wa ìyanu tó dẹ̀ bẹ̀rẹ̀ nínú ayé ọkọ nínú ayé aya nínú ayé wa gbogbo ìyanu náà yóò parí ẹ̀ àní fojú sunkún ẹnikẹ́ni ààbò ọlọ́run yóò sì dájú ẹ ṣe o mo dúpẹ́ o pé yín pé wa o ló wá máa fún yín ṣe o mo dúpẹ́ o bami kí mama o ẹ ṣe o ẹ kú tọjú wa o jésù.
1: wọ́n mọ̀ mọ́ can you see ẹ wà sírí wọn wọ́n rú ẹbọ can you see ibi ìwọ ti ń complain ẹlòmíì ọ̀mọ̀dí tí nǹkan kan fi ń ṣiṣẹ́ fún àwọn kan á sírí ló ń gbọ́n. gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ̀yin kan o lè rúbọ 2000 ẹ̀yin kan ẹ̀rú 1000 àwọn kan kí wọ́n rú 500 ẹnìkan ni ẹ ti pin báwọn tọ́ ọba lè gbọ́n mo sá mọ̀ fáwọn mẹ́wàá kò rúbọ 2000 mo mọ̀ fáwọn kan wọ́n rúbọ 1000 ọlọ́run jọ fún mi ní ìyanu tó special fún mi ní ìyanu tó unique mo fi ìrúgbìn ilẹ̀ èyàn pè lọ́rẹ̀ ìrúgbìn ni and gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tó bá ṣe wípé bó ṣe ń gbọ́ mi ọ̀fẹ́ sàn dà mẹ́wàá tàbọ̀ rẹ̀ májẹ̀mú sánmọ̀ bẹ́ẹ̀ account number church oni 2017 42 90 47 2017 42 90 47 Comfort Life Mission International ni o gbe jade First Bank ni yen bi yan ba wole o le le le 1966 36 38 73 1966 36 38 73 Access Bank ni yen Comfort Life Mission na lo no gbe jade gbogbo eyin omo Olorun te mark wedding anniversary yen kunle eyin te mark birthday yen kunle mo fi rugbin kan ti I mo ja yi order si ninu e mama ti kole awon omo won se daada can you see o ye won ni pe je nfele iru bo sise oluwa mo pase gbogbo eyin te mark wedding anniversary yin loni ateyin te se birthday yin loni ba won kan se mo se gbogbo birthday won niyan iwaju iwaju ni ope bi ti mo re si iwaju iwaju le o mo lo may your life progress may your marriage progress it shall be well with you your dara fun yin ise yin ile yin igbeyawo yin birthday re aye re yo mo lo waju si ni loruko baba tomo ati temi mimo in Jesus name owo olohun ko di president wa mu ko di awon governor wa mu ki mi si ko wonu yin ko dara fun yin enikan mo fe share testimony to ni agbara e lo number ye jo loud ko need ko si clear 080-88-71-65-66 080-88-71-65-66 send the message you are blessed it is well with you

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
1: Ẹ̀yin ọmọ arúgbó ọjọ́!
2: Yes,
1: sí àlàáfíà lẹwà.
2: Àlàáfíà ni sà.
1: Àlàáfíà Kristi kò ní fi í sílẹ̀.
2: Àmì gbé.

yóò dẹkọrẹ́tì ó sọ pé ẹlẹ́yìn òní ó yá máa bọ̀ wá á ní máa wo ilẹ̀ mara bá ó yá máa tọ orí red carpet bọ̀ á ní irú àwọn ọjọ́ yẹn ẹ bá wọn yọ á wá lọ sínú ọjọ́ iwájú ẹ á wá lọ́mọ píkì ọjọ́ ayẹyẹ ọjọ́ ìdùnnú bẹ́ẹ̀ bá sà ṣe wàhálà ó ṣàyẹ kó nísinmi bẹ́ẹ̀ bá sà ṣiṣẹ́ ó ṣàyẹ kó jèrè á wá yọ ọjọ́ èrè.

0: mi.
1: Ọfà yẹn jáde lára mi.
0: Ọfà yẹn jáde.
1: Ó jáde lára mi.
0: Lọ́jọ́ tí mo pray fún yẹn.
1: Ya ọfà yẹn jáde lára mi níbi ní ọjọ́ Sunday.
0: Ká fi ṣubú lu ẹjọ́ yẹn.
1: Bọ̀ láti ìgbà tí mo ti wá sí orí òkè yìí, ìgbésí ayé mi yí padà sí rere. Ìgbésí ayé mi
0: yí padà
1: sí rere. Gbogbo ogun ayé mi Ọlọ́run bá mi ṣẹ́ láti tán.
0: Ìjọ ẹ̀ tiẹ̀ fi parọ́, mo mọ̀ ìgbà tẹ́ ẹ wá mo bẹ́ẹ̀ ṣe rí. Ṣùgbọ́n báyẹn wo bẹ́ẹ̀ ṣe sẹ́ẹ̀tì. Ẹ wo bàtà yín ṣe ń tanná. Ẹ wo gọ́gù. Ẹ wo màtíríà bó ṣe dúró lárùn. Sẹ́nẹ́tọ̀ màtíríà, ẹ bá ilé sàmí, ayé tiẹ̀ náà yí padà. Ó mọ̀ ọ́ láàánú sí ni o, ọkàn rẹ̀ balẹ̀.

0: iná ti iná bọlẹ̀ lórí afẹ́fẹ́. Ẹni bá le kígbe lọ́rọ̀ nà lọ. Ẹni dákẹ́ ti bàtà rẹ̀ dákẹ́. Àìlè sọ̀rọ̀ nípò ti gba kámú. Tó bá ló ti sún ọdẹ̀ ń dákẹ́. Tó bá ilé dákẹ́ ajẹ́ pé ó ti ọlọ́run. Ṣé mọ̀ pé ẹni silent means yes. Ṣé bá ìdákẹ́ tá ní ṣe bí kábà tiẹ̀ jẹ́ tó bá ti sọ nkankan ọ ti gbanú. Nà owó ẹ sókè. Ó yẹ sọ pé ìrọ́lẹ̀ pa. Bẹ́ẹ̀ bá ń wáyé ẹni tẹ́ ẹ máa bàjẹ́.
1: Bẹ́ẹ̀ bá ń wáyé ẹni tẹ́ ẹ máa bàjẹ́
0: o. Ẹ ò lè báyé mi jẹ́ o.
1: Ẹ lè báyé mi jẹ́.
0: Tẹ́ bá ń wá ẹni tẹ́ ẹ fẹ́ dá dúró.
1: Bẹ́ẹ̀ bá ń wá ẹni tẹ́ ẹ fẹ́ dá dúró.
0: Èmi lọ máa rúgbó ọjọ́.
1: Èmi lọ máa rúgbó ọjọ́ o.
0: Èmi ò ṣe dá dúró.
1: Èmi ò ṣe dá dúró.
0: Wárápá tẹ̀ ń gbé kiri.
1: Wárápá tẹ̀ ń gbé kiri o.
0: Ẹ lè fi kàn mí lára.
1: Ẹ lè fi kàn mí lára.
0: Ẹ kúrò lọ́dọ̀ mi.
1: Ẹ kúrò

0: ọ̀tá mi ò sàánú mi.
1: Olúwa ọ̀tá mi ò sàánú mi.
0: Olúwa má sàánú ọ̀nà.
1: Olúwa má sàánú ọ̀nà.
0: Ọ̀tá mi ò yọnú sí mi.
1: Ọ̀tá mi ò yọnú sí mi.
0: Olúwa má yọnú sí.
1: Olúwa má yọnú sí.
0: Káì.
1: Iná o.
2: Ìrìn àjò láti òde ọ̀run wá sínú ayé yìí. Ìjọ wọn bí ẹlòmíì lẹlòmíràn ti bẹ̀rẹ̀ ogun jíjà. Àtìgbà tó ti ń jagun yẹn, ìgbà tí ó bá tún fi jáde láyé, a tún jagun kú ni. Ogun burúkú dẹ̀ ni pé béèyàn ṣe jìyà tó láyé, ẹni yóò padà jọ̀rọ̀ náà kó tó jáde láyé. Torí ẹ̀ nígbèsè abàmì kó fi wáyé. Láàárọ̀ Friday lárúgbó ọjọ́, níjọ́ ṣan kí là ń kó ní side of a garage. Ibẹ̀ láti pàdé láàárọ̀ Friday ọ̀sẹ̀ yìí ni gbogbo ènìyàn. Ẹ lọ kọ́ sílẹ̀ kẹ lọ arrange. Ẹ mú kí òfìfo tẹ bá wá di arúgbó ọjọ́ láàárọ̀ Friday. Ẹ mú yé pẹ́ ilẹ̀ arúgbó ọjọ́. Ẹ wà da díẹ̀ sínú ike òfìfo yẹn. Èmi ń ṣe omi àdúrà kan lọ́wọ́. Eléyìí tá ó pè fún gbogbo èèyàn lọ́fẹ̀ẹ́. Ẹ̀yin mélòó lẹ̀ tiẹ̀ lè di òkorofo láyé? Ẹ sì fẹ́ pasán? Ẹ dẹ̀ fẹ́ parí síbi òfo? Ẹ á bá máa pín omi yẹn fún gbogbo ènìyàn. Omi yìí lẹ́wà já sínú ike òfìfo yẹn. Eléyìí tẹ́ ti buyè pé arúgbó ọjọ́ sí. Àdúrà wa gbóná lórí ẹ̀ nínú ìpàdé àárọ̀ Friday. Yóò ti kọjá eré, yóò sì kọjá àwàdà. Tádùà bá parí tán, ẹ̀yin ẹ máa gbé lọ lé báyẹn. Ẹ lọ fi wọn ibi tẹ ti ń ṣiṣẹ́. Ọjà ó bá máa lọ dédé. Àánú ò bá dìde lórí sí àsekára. Ẹ dẹ̀ lọ fi wọn inú ilé yín pẹ̀lú. Ogun abánigbélé àti ogun abániṣọ àti ogun abánijí. Ìyá parẹ́ títí láéláé. Ẹ tún wá lọ bá mi sá sí omi ìwú ẹyin. Ẹ dẹ̀ fi wẹ̀ fún odidi ọjọ́ mẹ́rin. Gbogbo ibi tí ìrẹ ayé yín bá ti há sí. Eré tètè ni yóò máa sá eré bọ̀ láti bẹ̀. Ẹ prepare kalẹ̀. Àárọ̀ Friday, jọ̀sán kí là ń kó ni kẹ́ ti dúró. Ẹ béèrè pé church arúgbó ọjọ́ dà ní kí là ń kó jọ̀sán yìí. Ẹ dẹ̀ fi hàn yín. Àárọ̀ Friday, aago mẹ́jọ àbọ̀ láàárọ̀. A dẹ̀ gbé wa go káàbọ̀. A ó dẹ̀ ṣe counseling. A ó dẹ̀ ṣe deliverance. Àti ìran ọ̀nà àbáyọ fún gbogbo ènìyàn. Tá a bá sọ yín mọ́lẹ̀ jára yín. A pàdé láàárọ̀ Friday ńìlọrin.
3: Àjọ

bọ́ọ̀lù aláfàjọ̀gbá gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹ ó yẹ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ẹ wò ó npf ẹ̀. Ibẹ̀ ni mo sáré gbà wá nítorí pé ọkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Kano Pillars àwọn náà pàtàrẹ́ o ìtàn ọdún mẹ́sàn-án odidi ọdún mẹ́sàn gbáko eléyìí tó jẹ́ pé wọ́n ti kojú ọkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù City Stars nílùú ní ilé wọn ìyọ̀n nílùú Ìbàdàn tó sì jẹ́ pé wọn láǹfààní láti jáwé olúborí tàbí ta ọ̀mì tó jẹ́ pé ìyànà mọ́ mu sára báyìí ń tọ̀ mí lánàá ẹ mọ̀ wípé wọ́n ṣe àtúntò ìfẹsẹ̀wọ́sẹ̀ ọ́ ni gẹ́gẹ́ bó ṣe wà ń tọ̀ mí lánàá o àmì olódòdó náà padà parí ìfẹsẹ̀wọ́sẹ̀ ọ̀hún sí eléyìí tó jẹ́ kí kọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Kano Pillars ó tọ̀ mí pẹ̀lú kọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù City Stars fún ìgbà àkọ́kọ́ láti ọdún mẹ́sàn-án sẹ́yìn wá gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀ yẹn òun náà ni mo tún ti láǹfààní àti jayé ó yẹ pé pàpà bàdéńdélé ọwọ́ tọbẹ̀ apá abotóòrè ẹjẹ sọ́rọ́ nínú ìdíje olympic eléyìí tí ó láǹfààní láti wáyé nínú ìdíje olympic qualifier madagascar àwọn ti bínú o wọn ní tẹ́lẹ̀ fẹsẹ̀wọ́sẹ̀ àwọn first leg yẹn bí enclosure làwọn fẹ́ gbá pẹ̀lú orílẹ̀-èdè south africa wọ́n ní bí enclosure làwọn fẹ́ gbá pẹ̀lú orílẹ̀-èdè south africa wọ́n ní wọ́n pé kankan sí mẹ́ kánikẹ́ni mọ́ bá wọn sọ nítorí pé àwọn ò fẹ́ gbọ́ wọ́n ní ẹ wò ó bá wọn ṣe fẹ́ tàwọn nìyẹn tó sì jẹ́ kó rí bẹ́ẹ̀ nítorí pé kí ni. Nítorí pé àwọn lọ̀rọ̀ àwọn yè táwọn fi béèrè fún bẹ́ẹ̀ ṣé àwọn mẹ́jọ tó ń ṣe kò kárí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ìyún lórílẹ̀-èdè South Africa South African Football Federation SAFA àwọn yẹn ti fìdí ẹ̀ múlẹ̀ ẹ ní ẹ wò ó àti gbọ́ngbà yẹn ní pápá ìṣeré Free State Stadium ìyẹn tó bẹ ní Bloemfontein ìyẹn ibẹ̀ ní Bayana Bayana ní ó ti gbàlejò Madagascar tó bá ti dé ọjọ́ ẹtì ọjọ́ kẹsàn-án nínú oṣù kẹwàá tá a wà yìí ìyẹn gángan ọ̀la nìyẹn ó ti wá gbà báyìí o wípé bí enclosure ó nífẹsẹ̀wọnsẹ̀ yẹn máa láǹfààní láti jẹ ìyẹn látàpá ti bẹ̀ yẹn mo rò pé mo wọ ọ̀yìn débẹ̀ ó yẹ ẹjẹ́ sáré dé lé òkèrè kí n padà wá sínú ìdíje tẹ́nísì ìyẹn tó bá ti di létà ẹ wo christian alfredo santos ronaldo ẹ ṣe ìròyìn mọ ṣé bẹẹ mọ pé ó ti fọrọ léde ìdí abá eléyìí tó fi fi kí nílẹ training camp ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ lórílẹ̀‐èdè portugal ẹ wá jẹ́ kí n jẹ́ yín gbé yín débẹ̀ ṣàlàyé nítorí pé n tó wà nílẹ̀ báyìí ó ti fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ ó ní ẹmọ jẹ́ ń tàn yín o òun ní gbogbo ẹni tó bá ti sẹ̀ dandan ni kó jẹ̀yà òun ní fúndi eléyìí òun lòun omi kan wípé ìjìyà tó tó àti tó yẹ òun ní kórìlẹ̀-èdè portugal kó fún un ìyẹn gangan látàpá ti bẹ̀ yẹn àwọn èèyàn wá bẹ̀rẹ̀ wọ́jọ́ sí bọ́ńbọ́n bẹ́nu àtẹ́ lo àwọn tí wọ́n jẹ́ agbábọ̀ọ̀lù ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù orílẹ̀-èdè portugal nítorí pé lọ́gẹ́ tí christian alfredo santos ronaldo tó ti fi àtẹ̀jáde ọ̀hún léde èyí tí tó fi dalẹ́ àná ó ti ní 16 million like ṣùgbọ́n nínú gbogbo 16 million like yẹn kò sí ti agbábọ̀ọ̀lù ọmọ orílẹ̀-èdè portugal kankan èèyàn nínú ẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà látàpá ti bẹ̀ yẹn èèyàn náà tó di méje ẹ wá wẹni tó jólòkọ́ ní orílẹ̀-èdè portugal the jesus ó ti sọ̀rọ̀ ṣàlàyé kí ló sọ kí ló dẹ̀wí ó ní ẹ wò ó. ó ní ẹ wò ó ẹ má jẹ tàn yín mo ti rí tí christian alfredo santos ronaldo tó kọ o ṣùgbọ́n òun ò ní nkankan tí mo fẹ́ sọ lé lórí bọ́yá ó jẹ̀bi ọ̀rọ̀ ó gbà lálàyé ni àbí kò jẹ̀bi kò wí nkankan lé lórí o ṣùgbọ́n ọ̀rọ̀ ti jáde àzẹ́dẹ̀ ti tẹ̀lé wípé lọ́wọ́ yìí christian alfredo santos ronaldo kò tí ì ṣe kí ni kò tí ì fẹ̀yìntì ronaldo náà kúkú sọ̀rọ̀ ó sì fi ròǹgbà rẹ̀ hàn ó nígbà tí bàbá òun kúkú kú ó ní ṣe bí káàpù ló wà òun ò sì torí ẹ̀ fi bẹ́lẹ̀ ó ní ṣùgbọ́n gẹ́gẹ́ bí adarí eléyìí tó gbóúnjẹ fẹ́ gbégbà wo bọ̀ kò yẹ kó lè síbẹ̀ lóòótọ́ àti lódodo nítorí àwọn ọmọ tá ń bọ̀ lẹ́yìn ó ní ká fi ìjìyà tó bá tó àti tó bá yẹ jẹun ó lè bá jẹ́ àríkọ́gbọ́n ìyún fáwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn ó sì wí pé irú tó ṣẹlẹ̀ yìí kò tí ì fìgbà kọ́ kẹ́sẹ̀lẹ̀ rí ìyẹn sùn nínú ìtàn ìgbésí ayé wípé bọ́yọ̀ hàn àtolùkọ́ nìkan àwọn ìjọ wa ní ogún mi tẹ̀mí kan òun ò wà fi training camp lẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀ yẹn ó ní ẹ mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ ó ní kò sí tó jọ láké ó ní kódà kò sí tó jọ lóko lápá ti bẹ̀ yẹn gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀ ó ní mo ṣe ní láǹfààní láti já yín àjá àjá tán ìjà ní dálẹ̀ nígboro ayé. Oya gbos gbos giri gbos ẹjẹ láǹfààní láti máa tẹ̀wájú nítorí wípé gbogbo ẹyin kọ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù lórílẹ̀‐èdè gẹ̀ẹ́sì ẹ ti jẹ́ só lọ́wọ́ àtẹ́ta torí pa àtẹ́ta ó tún ti tọwọ́ bọ̀wé àdéhùn mi pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù wa.
Ghana. O ti tọwọ bọ wi ade mi pẹlu ko igbe agbe bọ lase na gẹgẹ bọ lo se wa latapa ti bi se mo tẹje eyin ti mi o ti fe so re loju si ni eleyi ti o fi wa ninu ko igbe agbe bọ lohun dodo 2030 gẹgẹ bọ se wa lapa ti be yen o ni mo se la fani lati ja yin aja aja tan ija ni dale ni gboro aye ko ma ba dija ko ma ba deke o ni mo se ngbe yin debe wo yin debe o ye eje kin sare gbe yin lo fara we lapa ti be yen se ri declarize won to ti gbe si waju ti e na bi gbe ko na fe se re loju si o si se si o ko fe se re loju si iyun ninu ko igbe agbe bọ lo asena o ni boje lowo ta wa yi gẹgẹ bọ lo na se wa o ni mo se la fani lati ja yin o ye Pedro Rodriguez agbabọlu ko igbe agbabọlu Barcelona pẹlu Chelsea gba kan na ewo o ti feyinti eyin ninu bọlu alafesegba gẹgẹ bo se wa lapa ti be yen o ye papapa eje sare fun awon Manchester United eyin ninu oyin ayo yi nitori pe

0: Diamond FM. Ìbáyé gbádùn yín ló jẹ wá lógún.
1: Àtúpalẹ̀ bẹ́rin bá tẹlẹ̀ fan ti gbọ́ ti jù á mì tìtìtì. Àtúpalẹ̀ dé ẹ̀kọ́ ń bọ̀ kì ẹ̀dọ̀ kí ìròyìn níbi tá ti mọ fọ́ngbà yẹn gan. Àwọn ìròyìn ilẹ̀ wa kálékáko káàkiri àgbáyé gẹ́gẹ́ bó ti ń gbóná yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa bí ẹ̀kọ́ àjìmúlòrọ̀ níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba. Aago mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín. Bó bá wá di ọjọ́ Saturday tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday aago mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀ ohun tó ń lọ láwùjọ wa wọ́n ti mọ bá wa fojú sunukun wo àwọn kókókókókókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókókó là bókúta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé ojú atólé ojú atoko. Àtúpalẹ̀ ọba ló la dé orí èjìgbàrá ìlẹ̀kẹ̀ níta àwọn ìjòyè.

0: to emi la o ni yose yiniyini ke ni semi awon mo ologun le yi ajo dss awon osise olopa ati dola emi awon odo to fe sin lulu ti won to ogun kuro ni igbekun awon ajinigbe
1: e wo ololufe e akon lara awon awako balu to ja nilu ipinle ondo tin sedaro leyin oko re
0: to ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ilé iṣẹ́ ológun ojú òfurufú ti bẹ̀rẹ̀ gbéṣẹ́ láti wá ọ̀nà àbáyọ sí ìyàtọ̀ tó wà láàrin ètò ààbò ojú òfurufú fún àwọn ọkọ̀ bàálù àwọn ọmọ ilẹ̀ yìí àti ti ilé iṣẹ́ ológun ojú òfurufú ẹgbọ́ lówùúrọ̀ tòní.
1: lórí ìṣẹ̀lẹ̀ ọkọ̀ bàálù tó já nípínlẹ̀ ondo a sì ń wá òkú àwọn èèyàn ayédètiwa ló sọ bẹ́ẹ̀ láàárọ̀ òní.
0: ìjọba àpapọ̀ ilẹ̀ yìí mà ti san owó àjẹmọ́nú oṣù mẹ́jọ fáwọn òṣìṣẹ́ tí kì í ṣe ajímẹ́ fún nílé ẹ̀kọ́ lórílẹ̀‐èdè yìí.
1: ẹ túbọ̀ pèsè owó lẹ́ka ètò ààbò gẹ́gẹ́ bí àtúnṣe ń bèrè fún wípé ẹ jẹ́ kí dọ́là kó jẹ́ owó 700-800 naira ẹ má jẹ́ ojú bẹ́ẹ̀ lọ àwọn wo ni wọ́n ń pariwo láàárọ̀ tòní ẹ máa gbọ́ láìpẹ́.
0: tó èèyàn gbọ́dọ̀ kéré nídìrẹ́rú rẹ àwọn ẹgbẹ́ kan wọ́n mọ̀ ti tako ìgbésẹ̀ àwọn olùkọ́ láti wo iṣẹ́ níran nílùú Àbújá ọ̀bánilẹ́yìn sọ́kà ẹ padà sẹ́nu iṣẹ́ yín.
1: ìṣe ni tinubu kó ń jẹwọ́ ilẹ̀ nàìjíríà ó dẹ́gun lásánwọ̀n àgbẹ̀ ilẹ̀ yìí ta lẹni tó wí bẹ́ẹ̀ ẹ máa gbọ́ láìpẹ́ o.
0: tó akíwa akíwa ó dé lónìí oyin mọmọ adunni bọmọ kékeré bá rí oyin aṣọ àkàrànù ó dé lówùúrọ̀ tòní ètò yín ètò wa ètò
1: àtúpalẹ̀ ìròyìn
0: ìkẹyìn dáhàmọdé ti bọ̀ sẹ́wọ̀n ló lọ ní ìpínlẹ̀ kwara lẹ́tùgbèsè lọ́dọ̀ tòní yìí lọ́dọ̀ tìyín bó lẹ ṣe ń pè àwọn kòkókò àjímúni láàárọ̀ dá ojò wọ́n gbégi wọ́n ti gbé ike sí ọ̀sọ̀rọ̀ wọ́n ganu sí lówùúrọ̀ tòní àwọn ẹlòmíràn ogun ẹ̀jẹ̀ ni omi rèé rẹ́gbọ̀n pẹ̀lú síbi wọ́n lò lówùúrọ̀ tòní ṣáwárí ẹnjiní àti mi lẹ́yìn àwọn bàbá tíṣà precious àbúrò omi omidan wọ́n gbé sẹ́gbẹ̀ẹ́ lówùúrọ̀ tòní bẹ̀rùkà ni wọ́n gbé lura nílẹ̀ ìbàdàn àmàlà àti àbùlẹ̀wẹ̀dù ẹrù gúnfẹ́ ni òní ni ọjọ́bọ̀ ọjọ́ kẹjọ oṣù kẹwàá ọdún tàwà yìí tó taiwo adéyẹmí lórúkọ mi.
2: taiwo ìbolo máa ń wà burú ẹ kẹrẹ lọnà ó sì máa wá adé ó máa wá adé zambisa inú ògbó zambisa omidan láyínká ẹjà ni ajibade mò ń jẹ kó ojúmọ o.
0: tó ìyá zambisa jẹ́ ká kọlù lówùúrọ̀ tòní àbàrá kábọ̀sẹ̀ kẹrẹ̀ tẹnu rẹ̀ kó pọ̀ sílẹ̀ omidan o vangard mọ̀mọ̀ gbámú ìròyìn iwájú mi ìlú náà mà ló gbà wípé yiniyini kẹ́ni sẹ̀mí àwọn òṣìṣẹ́ aláàbò tatiri àwọn ọmọ ológun àwọn ọmọ àjọ dss iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ti dóòlà ẹ̀mí àwọn ọ̀dọ́ ilẹ̀ yìí tí wọ́n tó ogún tó fẹ́ sìn rú lùwọ́ bákan náà ò ní wọn tún dóòlà ẹmí ẹnìkan kúrò nígbèkùn àwọn agenigbe ní ìpínlẹ imo àwọn èèyàn wọn mọ tún okùn lọrùn wọn wọn sì gba òmìnira wọn nígbà tí àwọn ọmọ ológun ilẹ yìí ṣe bí akè wọn fìdí ẹ múlẹ pé àwọn èèyàn tó dóòlà ẹmí wọn àwọn ọdọ tó fẹ sí onírúurú ọhún àti ọmọ ilẹ yìí tọrọ kan ní báyìí wọn ti ń gba ìtọjú lọwọ nílé wòsàn tàgọ dss ní ìpínlẹ imo omidan vangard ni lówùúrọ tòní.
1: johanna yakubu ti ń ṣe ọkan lára àwọn olólùfẹ ọkan lára àwọn awakọ ọkọ bàálù tó já láìpẹ yìí ni ó ti ń ṣèdárò lẹyìn ọkọ rẹ gẹgẹ bí bàkó ṣe jẹ ọkan lára àwọn òṣìṣẹ ọmọ ogun ojú òfurufú eléyìí tí wọn jáde láyé níbi àkọlù tó wáyé ní ọjọ ìṣẹgun. johanna ni ó fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ lórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tí ó ti ń fi fọ́tò ọkọ rẹ̀ sí orí ìtàkùn náà tó ń sọ wípé o sì fi mí sílẹ̀ nínú ìwé ìròyìn punch tí mo ti rí ìròyìn láàárọ̀ tòní. bàkó ẹni tí ó jẹ́ òṣìṣẹ́ ọkọ̀ ojú òfurufú ọ̀hún ni wọ́n ní òun ni co-pilot tó jẹ́ igbákejì awakọ̀ ojú òfurufú náà lásìkò tí ọkọ̀ ojú òfurufú náà tí ó jálulẹ̀ ní agbègbè ìgbọ́kọdá níjọba ìbílẹ̀ ìlàjẹ nípínlẹ̀ ondo. inú ìròyìn the punch ni ìròyìn wà láàárọ̀ tòní.
0: tó omidan lówùúrọ̀ tòní ìròyìn tó kà yìí kọ́nà ṣàánú wa ni ká má rẹ̀ mọ́ nílẹ̀ nàìjíríà. tó guardian mọ̀mọ̀ gbámú lówùúrọ̀ tòní tó ní àgbàlagbà bi o ba le kerun soro yo pada keta sare le se jo apo le ye to ri si irin ajo ojo ofurofo ati olori eso logun le ye ti ojo ofurofo e masha sunday kevin anek e ti gba se papo papa julo lori eto abo fun oko balu awon ologun ojo ofurofo papa julo lori sisi agbeyewo awon oko balu ohun boya o le fo gbigba iwe ase idanileko ati awon nkan to ku to mo waye la ile ise ijoba ohun ati ile ise ologun ojo ofurofo gaida fide mure ipi bi se lo waye latari oko baalu awon mo ologun to ja wale ni ilu igbokoda ni ipinle ondo omidan gaida ni lowuro otuni
2: lori iroyin e na ni mo si wa gomina ipinle ondo loki aye da ti wa ti lo se abewo si ojuko ti isele oko ojo ofurofo ohun ti o ti ja ni agbe igbokoda gege bi o se tesiwaju ninu where in the trailer trust ti mo ri la ro otuni gomina pase pe ki won se tesiwaju lati ma wa oku awon eniyan kiri ni agbegbe na ati awon ajaku oko ojo ofurofo eleyi ti o nbe ni gbogbo agbegbe ohun o pa ase yi leyin igba ti o lo se abewo si ojuko na eyin o lojo ojo ru gomina ayeda ti wa wa se apejuwe isele yi gege bi ohun to buru chai to si kon to si dun ni kon koja egun to si je adanu nla fun orilede nigeria inu rere daily trust ni gbe wa lara otuni
0: to omidan lo wuro otuni nigerian tribune momo gbamu to ni yin yin ni ke ni se mi oba to ba je to ba bi ise gi kole ara lo ni gbagbe re awo ko se ko le nko ara lo na mo ni gbagbe re ijoba apapo ile yi mo ti bo lu si san owo ti won pe ni ajemonu consolidated non academic style tertiary institution alawa iyen counter owo ohun oni won san ha sise aji me fun aja apo le yi leko gbo ni se ati awon ile eko awon oluko ijoba apapo ile yi owo ohun oni won san fun won eto je lati osu kini de osu kejo odun ta waye minister nile yi fun eto eko dokita olatunji alausa lo se ikede ohun pe ewo owo ta san ye afide mule we pe e ka ko to are bola tinubu o ma faraje fun e gbaye gbadun awon oluko papa julo a ni pe eto eko ohun won se akoba fun omidan nigerian tribune lo wuro toni
2: oda agent e waju ninu wero in leadership to jade lojumo toni egbe awon alaja ti uc won ti ke si joba apapo won ni etubo rogun ti apa eka eto abo lorilede ye egbe yi ti wa ke si joba apapo wi pe e je ki owo nigeria owo naira ile nigeria e je ko won lenu nbe e je ko le doin doin e ma se je ko koja 700 naira si 800 naira si dollar kan soso eni to je olori iko ti uc ohun won je ko di mimo won ni se ri bi a se nwo dollar loke fi oye won ni se lo nse akoba fun eto raje ohun ogbin ati awon osise leka eto raje ngba ti o nte si waju o ni se ri awon iko woye o mu ki isoro ki o ma de bayi dase sile ipese onje ati igbe aye iro awon osise lori le Nigeria leadership lo
0: se ri e lara otuni to omidan lohun ro otuni iroyin waju mi yi o mo pariwo mo ni oni e mo fi nu wa amo mo je egbe awon oluko ni ile eko girama asuse ti ilu abuja titako igbese tilede atowo egbe awon oluko nut eka ti ilu abuja pe awon ti bere wo se na ala ni gbedeke egbe ohun wa pase pe gbogbo awon oluko nile ko girama kan pada si enu se won papa julo pe ase to lede ohun wi pe awon foramo wa tenumo pe eyin oluko ateyin toro kan ni eka eto eko e pada senu se yin nilo abuja omidan leadership ni lowuro otuni
2: egba keji are ile yi tele mi to tun je oludije sipo are labi asi egbe oselu african democratic congress adc atiku abubakar o ti se be fesun kan joba apapo labe si joba are bola me tinubu o ni e o se daada e o se bo se to ati bo se ye fun awon agbe lorilede nigeria ninu were leadership ti mo ti ri iroyin laro otuni ti ku je ko di mimo o ni se ri bi awon mo ile nigeria bi won se ntaja awon ere oko won si awon orilede miran o lo ti wale baye o te waju o ni se ri awon agbe lorilede yi won koju aisi eto abo bako na awon gogo ipese onje o tun koju awon agbe lorilede yi ati ku je ko di mimo o ni se bi isejoba to wa lode yi seleri ipe eto ara je yo rasomu fa awon mo ile nigeria ti won si ma ta je se lorilede yi o wa ni awon awon agbe lorile ede Nigeria oni won o mai ti roro se oni nitori pe kini ri pe won o si be ri awon ohun elo awon ere oko won o fi be ri subo ma gbin ati ma kamo latari aisi eto abo ati bo se je wi pe ise ijoba re bola me tinubu ri pe won ko nje wole dipo ki won ma ran awon agbe le Nigeria lowo inu leadership ni ko yan won wa laro toni
0: to omi dan daily post momo gba mo lo owuro toni toni obe bo mo lowo omo so be nu be se to fe se akeko to wa ni ipele olodun karun won toni ko mo lo le re ni fasiti madonna ni ipele rivers pupa ninu ere kan to won se lojo po tiktok mo ti be awon adare ile eko ohun ipe kan dariju ohun kan fun ni anfani kan se akeko ohun lo wa lara awon toni ko mo lo le won nigba atopa ninu nkan ton pe tiktok challenge ni lewo so ati olo ko ni ege bo se wi oni mo lo so le fun ya ohun to won ti lo opo lopo odun lati mo keko ton ni ko mo lo sile ora web ehun latari fana to gbina ya ti awon akeko na ton ko nipa nursing ton ni won jo lojo po tiktok omidan daily post ni lowuro to ni
2: egbe oselu adc won ti ro ajo leto idebo ile wa lati ri pe won se dede won se dagbandagba gaga bi eto idebo gbogbogbo odun 2027 bo se sumale gaga bi won se je ko di mimo yi pe awon iko to ri si ipolongo ibo are labe asi egbe oselu adc ni won pe ipeye ni pe ajo inec o e shotun shosi e ma se babi kokko je e tubo agama ki ga won eniyan ki won ma gba card idibo alalope iyin collection of permanent voters card e jaramo dada o je kodi mimo oni wi pe bi awon eyan ba gba card idibo alalope ni won fi laye lanfani lati le kopa nibi idibo ohun daily post ni weyin to gbe lawo toni
0: to omidan leyin oko aje yi a ka si wa gbisan ale lekan si akin pe eku ikale
3: o fẹran ounje amọ o kurira ibale inu to ma nwaye latari inu kikun aya tita atai sile ounje ninu tiki je ko jafafa leyin ounje ma gba ibale inu laye lati je gaba ojo re gascol antacid yo pale inu kikun mo kia kia tara ri o si pada bo sipo logan ase lona maru ototo olomi to nbe nu sore ati oni koro jije gascol ise re da owo ri ogupa ko si soro lati ri yan itura yan igboya gascol antacid o ti wa kakiri ile itaja ladugbo re gascol antacid itura kia kia pelu alafia ile ise fitsin healthcare plc lo se

0: mẹ́ta ìròyìn tó kà yìí mọ́nà tí orin kan sọ́gígùn ìdí mèrè sọ́gígùn sọ́gígùn kó má gungi aládìí òmò ni yẹn ti
1: ẹ
0: sákàrà mo kàn yẹn
1: òwe lè mí mọ̀
0: ìṣúfọ̀ látúnjí tó omidan guardian mo gbà mú lówùúrọ̀ tòní oní tí kàbàrò ọjọ́ ìkà náà mọ̀ kọ́ ni yóò dà lẹ́gà ìwákọ̀lẹ̀ yìí tó ń jókòó nílùú Àbújá ti pátárí dànù ẹjọ́ kan tí wọ́n pè látọwọ́ ẹgbẹ́ òṣèlú alábùradà pdp ní ìpínlẹ̀ kwara tí wọ́n pè wípé kí iléẹjọ́ pàṣẹ fún àjọ elétò ìdìbòlẹ̀ yìí ní ìpínlẹ̀ kwara kwaseki wípé kó mọ́ ṣe ètò ìdìbò ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ yìí onídàájọ́ peter lifu nínú ìlàgbésí pé kalẹ̀ ṣàlàyé wípé ẹjọ́ náà ó ní àkóso lọ lórí rẹ̀ ẹgẹ́ bó ṣe wí onẹjọ́ pdp ẹjọ́ ọ̀hún ò ní wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ máa fi àkókò ilé ẹjọ́ ṣòfò gẹ́gẹ́ bí ó ṣe wí ẹgbẹ́ òṣèlú pdp àwọn ọmọ ọ̀rọ̀ ilé ẹjọ́ ibi kò kàn pa fún àjọ inec pé kò gbọdọ̀ yọ̀ǹda fún àjọ kwaseki àkọsílẹ̀ àwọn òdìbò omidan guardian ni lówùúrọ̀ tòní.
1: ọgọrùn àwọn èèyàn ni wọn fara pa nílùú àkúrẹ ìpínlẹ ondo lọjọ ọjọrùú lásìkò tí àwọn ọlọkadà àti àwọn tí wọn máa ń jẹ tíkẹẹtì fún wọn níjọba ìbílẹ tí wọn kojú ìjà gẹgẹ bí wọn ṣe jẹ kọjú pé ìṣẹlẹ yìí ló ṣẹlẹ lásìkò tí àwọn ikọ méjèèjì yìí tí wọn jọ ní àìyérọ lórí wípé owó tẹ ń gbà lọwọ wa nípele nípele yìí ó ti pọ jù tá a mọ sí different levies gẹgẹ bí àwọn ọlọkadà ọhún ni wọn ń jẹ kọjú bímọ pé ìpele owó oríṣiríṣi owó ni àwọn máa ń san eléyìí sì kò sì bá àwọn ní ara mu èyí ló mú kí wọn ṣe ètò ìfẹhónúhàn eléyìí tí ó dìjà láàrin àwọn tí wọn máa ń já tíkẹẹtì fún wọn àti àwọn ọlọkadà ọhún tó sì mú kí àwọn kan farapa èyí ṣe àkóbá fún iṣẹ ọkadà ìyẹn ní àwọn apá ibì kan nílùú àkúrẹ díkẹbù ló sọ di mímọ.
0: tó omidan já kánlu abala kéje ètò yìí tàpẹ ní abala.
1: lámẹ̀tọ́
0: já mo tí ì gbóná ná wẹ́dà fọ̀tì náà ń darọ̀ yìí kọ́lọ́ ń ṣàánú àfọ̀tì ni o fọ̀tì ni o tó alẹ́ nu iṣẹ́
1: tẹ́lẹ̀ ojú alẹ́ ló ní fọ̀tù ojú àárọ̀ fọ̀tì ni
0: tẹ́lẹ̀ lẹ́ẹ̀kan sí
1: àkínpé
0: àkínpé ẹkú ìkalẹ̀.

0: ẹgbẹ́ Kwara Progressive Media Organization ti gbé àpérò fáwọn ọ̀dọ́ onítẹ̀síwájú ní Kwara tọdún 2026 dé tí yóò wáyé ní ọjọ́ ajé 19 oṣù kẹwàá October ọdún 2026. Àpérò ọ̀hún ni yóò ṣàkójọ àwọn olórí ọ̀dọ́ nínú ẹgbẹ́ APC, àwọn aláṣẹ ẹgbẹ́, àwọn akẹ́kọ̀ọ́, àwọn ọ̀dọ́ akọ́ṣẹ́mọṣẹ́, àwọn oníṣẹ́ ìròyìn àtàwọn olùdíje ẹgbẹ́ APC fún ìjíròrò tó ní ìtumọ̀ lórí ipò adarí, ìṣèjọba, ìkópa àwọn ọ̀dọ́ àti ọjọ́ ọ̀la ìpínlẹ̀ Kwara tó fi mọ́ àwọn ètò àti àṣeyọrí Gómìnà Abdulrahman Abdulrazak, ìṣọ̀kan ẹgbẹ́ àti ìkópa àwọn ọ̀dọ́ nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Àpérò yìí ni yóò tún mú àǹfààní mímọ ara ẹni sí, ìfìmọ̀jòrò ara wọn, ìdàgbàsókè ipò adarí àti ìkópa nínú àwọn ètò òṣèlú àti ìṣèjọba. Ẹ má ṣe gbàgbé ìpàdé pàtàkì yìí o. Ẹ jẹ́ olùkópa ìjíròrò náà, ẹ jẹ́ olùkópa ọjọ́ iwájú, ẹ jẹ́ olùkópa KPYC 2026. KPYC, fífi agbára fún àwọn ọ̀dọ́, fífún adarí lókun àti ṣíṣe ọjọ́ iwájú ìpínlẹ̀ Kwara. Ambassador Adeyefa Moses Pẹ̀lúmi tó jẹ́ alága ni olùkéde.
1: Ẹ kábọ̀ padà sórí ẹ̀tọ́ yín, ẹ̀tọ́ wa, ẹ̀tọ́ ẹ bá wa dá sí ní ìkànnì dá mọ́dẹ̀ tí 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara. Ká tó padà sí orí ètò yẹ ká lọ sí ọkọ̀ ajé padà tàbádé àwa sọ̀rọ̀ lórí ìdíje tí wáyé láàrin Senator Sọ́lé Mustapha àti Gómìnà Abdulrazak Abdulrahman Abdulrazak padà tó máa ra lẹ́ẹ̀kan sí òkè ẹkú ìkàlẹ̀.
2: Ìṣẹ̀dá tí kò ní lẹ́nu jọ sẹ́nu ẹni róbótó lẹ́yìn jẹ́ adùn atúnilẹ̀kẹ́ wọn ìṣọ̀fún sára ẹni lóore lẹ́yìn ṣe ẹyin tayọ oúnjẹ lásán olùrànlọ́wọ́ àgọ́ ara ni fún ààbò ìdàgbàsókè tòun ti títún ẹ̀yà ara ẹni ṣe ó ní high quality protein nínú pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ fítámì àti mínírà aṣara lóore bíi choline cellulon fítámì AB12 àti D tí dáàbò bo awọ ara ẹni ẹyin wúlò fàlàbọyún àwọn ògo wẹrẹ a sì máa ràn ìdàgbàsókè ògo wẹrẹ lọ́wọ́ tàgbà tarúgbó ló wúlò fún ó sì rọjú lọ́wọ́ láti rà ọ̀nà kan gbòógì lẹ́yìn tó jẹ́ fún ìrajáde ètò ọrọ̀ ajé pẹ̀lú ẹyin kan ní jíjẹ lójúmọ́ ṣara lóore púpọ̀ bá a ti ṣe ṣàyájọ́ ọjọ́ ẹyin lágbàáyé World Egg Day náà ló ṣe pàtàkì ká tẹ̀lé ìlànà ìlera pé ká má ṣe jẹ èyí tépo ara rẹ̀ bá ti sán tàbó dọ̀tí ẹ má ṣe fọ ẹyin ṣáájú kẹ tó tọ́jú ẹ̀ sílé kẹ sì fọ ọmọ fẹ́fẹ́ lẹ́yìn ìgbà tẹ́ bá ti gbẹ̀yìn mú tútù láì tí ṣe é jẹ ọgbọ̀n ọdún rèé tí àyájọ́ ẹyin ti ń wáyé lágbàáyé fún ìṣara lóore ọmọnìyàn ilé-iṣẹ́ ìjọba tó ń rí sí ọ̀rọ̀ nǹkan ọ̀sìn Kwara State Ministry of Livestock Development ló ní ká máa kéde fún gbogbo ayé pọ̀ pé ká fẹyin ṣèdáàbòbò àti ìrọ̀ ọgbọ̀n agbára fún ìlera wa gbogbo.
1: Tó ẹ kábọ̀ padà sórí ètò yín, ẹ̀tọ́ wa, ẹ̀tọ́ ẹ bá wa dá sí ní ìkànnì mọ́dẹ̀ 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara lónìí. Àlejò mi àwọn ni Comrade Abdulmajid Abdulfatah tí wọ́n jẹ́ olùdásílẹ̀ ẹgbẹ́ kan tó ń pè ní Dárí Ọmọ Ọlọ́rin fún SYD. Kátólíkì kan gbà kan wà tẹ́ pé Sọ́lé Mustapha Tùràkìlú Ìlọrin ẹja látìlẹ́yìn wọn. Mi ní báyìí ẹ ti pín gàárì kọ́kọ́ bí iná tó jẹ́ kó lẹ́yìn Tùràkì náà. Ṣẹ́jú kan péré ká fi mọ̀.
3: Ìrísí ìtumọ̀ fi kó lẹ́yìn distinguished senator Sọ́lé Mustapha. It is in the public.
1: Kí ló fà?
3: Gbogbo aráàlú, gbogbo ọmọ ìpínlẹ̀ Kwara àbí ọmọ Kwara Central mọ̀. Wípé ìdí tí mo fi kú ò ọ̀rọ̀ tẹ́ ń béèrè lọ mi ọ̀rọ̀ 2023 ni so gbogbo Kwara mọ̀ pé ìdí tọmọ yìí fi kú ò ni.
1: Ìdí wo ni?
3: Lọ́dọ̀ Sọ́lé Mustapha tó sì fi padà sọ́dọ̀ Gọ́vnà Abdulrahman Abdulrazak. So tẹ bá ń béèrè nísìnyí ẹ ti ń fẹ́lì mọ́ bọ̀
1: ẹ ti ń fẹ́lì mọ́ bọ̀ ẹni sùúrù ẹni sùúrù comrade.
3: Mo ń bọ̀ ṣe bí mo ń dá ọ̀rọ̀
1: ọ̀rọ̀ ẹni sùúrù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Wọ́n ń gbọ́ ètò yìí wọn sí ìpínlẹ̀ Kwara wọ́n gbé ètò yìí wọ́n gbẹ́ lókèrè ètò yìí wọ́n gbọ́ ní lókèrè ọ̀pọ̀lọpọ̀ sì ni yìí wọ́n gbé ìpínlẹ̀ Kwara wọ́n nífẹ̀ẹ́ sọ́ọ̀ṣì ní ìpínlẹ̀ Kwara.
3: Nígbàtí
1: wọ́n lè máa gbé fún àwọn ọkọ̀ báyìí ẹ kàn sọ àìdíyà rẹ kí n kú abọ́sọ ọ̀rọ̀ mi.
3: Nígbàtí torí mo dì kámpù wá sí APC ni.
1: Láti bo.
3: Láti PDP. Nígbàtí mo wá dì kámpù wá sí PDP.
1: CAPC.
3: CAPC. Sorry. Gọ́vnà Abdulrahman Abdulrazak ló rìsíìfù mi wá sínú ẹgbẹ́.
1: Òkè yín káàbọ̀.
3: Káàbọ̀ sínú ẹgbẹ́. Ipe mo ti gbọ́ ń pa rẹ. Ipe you are a core progressive and we are going to work together. Pẹ̀lú ògo ọlọ. Now nígbàtí senator Sọ́lé Mustapha wọlé ní 2023 wọ́n fún mi ní legislative aid on youth empowerment kò tí yé sí. Wọ́n sì ń bá ìjọba lọ wọ́n ń bá ìgbìyànjú wọn lọ gọ́vnà Abdulrahman Abdulrazak náà ń bá ìgbìyànjú ìlú lọ. Ìgbà tí mo sì ń bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ pẹ̀lú wọn mo sì ráwọn nǹkan kan tí ò tẹ́mi lọ́rùn láti mọ́lé continue pẹ̀lú assignment tán fún mi mọ́ honorably mo si rito
1: bi ki le ri
3: tori pe gbogbo nkan ti mo mo nipa governor Abdulrahman Abdulrazak ni mo fi fo so ya pe this is my leader, this is my oga. So ti mo ba ri nkan to yato lodo elomi ti e se nkan ti governor Abdulrahman Abdulrazak represents gege bi eni to na ni will ati se nkan to ba fe o le kuro ni bi to ti to ti ri nkan
1: to ti jan lowo
3: to to to ba je to nje gan ni o ya ngba ti mo resign kuro ni odo Salu Mustafa o ya e so po tan fun mi e so bi o nje o na fun mi ni mo ri awon nkan to yato si mo mo ethics of journalism ti e ba gbe guest wa ti guest ba ti explain nkan ti ohun fe explain te ba force oro si lenu abi e fe ko answer nkan te yin fe e tin go out of the ethics because number because eh se kan ti o tara lorun mo e fe mo se kan to te yin lorun ni
1: now
3: governor
1: awara la fe mo nkan te ri eto yi eto te wa yi eyin na mo npa e eto yi a soja be
3: ara lu
1: ti ara lu ti won eto eto te ngwa te wa se yi eto yi ko se ke sa se
3: mo ni right ati emi na ni right ati bere lowo yi na oro lowo yin
1: kan mi le ma dan yin lo
3: ehe
1: ibe eto yi te wa yi
3: e wa lodo e mo nbo e wa lodo distinguished senator Salu Mustafa Abdulrahman Abdulrazak si ni leader yin reason ta si fi gba leader ni pe bi se se joba ati bi se se ilu ati bi se se nkan le fi gba njo le fi gba leader then ati pe ohun lo receive yin sinu egbe now e wa wa lodo lara awon omo egbe to je stakeholder nu egbe e wa ri kan ti o teyin lorun nbe to yato si kan ti Malam Abdulrahman Abdulrazak to je leader yin gbe dani e wa ku nbe se idahun se ko simple to ni
1: e bi ki le ri nbe so bi ki le ri nbe
3: kini Malam Abdulrahman Abdulrazak gbe dani gege bi governor ati leader ni Kwara
1: en aso pe nigba kan ojo APC nigba kan na ni and a major ship is nigba na ni ojo se kan kan na APC ni
3: tani kini mo le
1: na kini da governor nigba na
3: governor represent a progressive leader ti o ni fe aralu ti si ko se pe o ni fe lenu o ti fi han bayi pe ninu ise tin se now nkan ti governor represent you know so ti e ba wa nbi kan ti ko ti nkan ti e ri nbe o represent nkan ti governor gbe dani
1: yen ni nkan ti e ri nbe ko a progressive loju ti yin to
3: nkan ti mo ri lodo governor Abdulrahman Abdulrazak
1: lodo Salu Mustafa
3: si odo governor Abdulrahman Abdulrazak
1: Salu Mustafa ta won se nbe ko a loju ti yin it's not progressive in nature le ke yin ku nbe ti yin
3: Malam Abdulrahman Abdulrazak is a progressive leader
1: e je ka para sere to dibo yi ki le ro pe o ni Salu Mustafa pe o yato se to won pe won ka kini gboro se ro pe gomina ni o fe eyin wojan le bayi awon se so won ni ago kan osan pe awon ti na gomina
3: kini assurance ti se bo ni se ro yin ni eyin te si wa updated se eyin ni gbagbo pe governor oni PDP won the candidate ni Senate ni 2027 then to ba ti wa ni candidate pelu nkan ti on play out bayi seyin sure pe distinguished senator Salu Mustafa no represent PDP ni Senate pelu outcome Supreme Court ati bi INEC se tin for gban so fun yin pe to eyin te wa nigbati ti o te wa nigbati e sasiko te wa gba te jump si party mi hello fidire ni represent
1: eyin na beru won pe ada yin na ni pe ka fagile Salu Mustafa e beru won niyan
3: no ise ti Malam Abdulrahman Abdulrazak ti se fodun mejo as governor gbogbo omo Kwara o dibo fun wa abi gbogbo omo Kwara central o dibo fun wa as senator because half ina la fi niwaju la nlo governor Abdulrahman Abdulrazak nlo senate lati lo tesiwaju lori ise dada ta tin se Kwara
1: awa na Salu Mustafa
3: ko si koko ni senator Salu Mustafa gbogbo awon candidate to ba wa lati other party won ni 20% outcome result ti governor Abdulrahman Abdulrazak ni tori pa omo to je omo Kwara central won gbadura kise ilosiwaju to nlo lowo bayi ko stop
1: ko wa ti lo bi igba kan bi seju kan pere ke so egbe swaji dani
3: be
1: sugbon omo ye gushelu pdp n pele kwara bola kale kawo won lo tin se o tin se o tin se dada ko to wapo se egbe swaji da bola kale kawo agaka
3: ona mo le mo ka gbogbo ona
1: te so kan be kan ba da sinle
3: alakoko na right honorable Salu Yakubu Danladi yato si pe jomo lu abi eyan o si nife kwara o tun wa wa lara won ti o wa ni joba yi ta fi ni ru lo si waju ta ni yi eyi to wa je papa nbari ni pe awon omo lorin ti a ni gbagbo nu dede ati dogba dogba awa ni a kwara la pe o ko se lorin o ilorin is always number 1 o tori polo lo to be amo ipo selu tori pe kwara la je ti e ba se tan ki bi se ki si se ikan tan pe ni dahiri omo lorin eni to ni gbagbo pe eleyi o si pelu mi gege bi eru eleyi wa pelu mi tori polo lo da wa po ka jo lajo se po ka jo ni lo
1: si so
3: now in the ilana bi oju bi ogan ni wa je ki ara kwara central mo dibo fun
1: omo won
3: rara kama dibo fun kale ka wu
1: omo won ni
3: tori pe awon tohun na fomo won kale njo kini ana won dibo fomo olomo
1: e se ka gbe pe yi ah o se rebete ni whatsapp wa ah kabi sulaiman won ni oju awon lo se won ni won fun enikan ni se superb in 2018 won ni awon wa ni ko je akowe agbegbe awon won ni ko le kon kankan sile to ni tumo ni wo ye ti won e ko jumo
3: ni 2018 ta won sa ki wa nbe ni
1: eh
3: eh kadada
1: 2018 ni mo pe
3: ah dara we ni ti awon joba won sa
1: e ka gbe pe yi
3: ah
1: e ko jumo
3: se be gba won sa ki tin fun yin ni
1: e ka gbe pe yi
4: aja yin olorun ka lo ko mi lati lo
1: e ba mu kan kan ma sa
4: ami ki mi sa maji dada ati mr baba tai so wa lori tun ah sugbon mr baba o ibe re tem bi won gan won o ri down won kan skip ni akoko ni yen era pa keji gba tun wa gba form tun won ri form submit ni house of assembly dela won gba creator sun kunjo na lohun era ke ba bi won
1: ah comrade fcc cba re yi ah eni yi ah kloro ah te ba di for ranse e ma foruko yin si olamile kan atalagbado won ki wa won ni kin bi pe ijoba ibile kwara won ni awon na bere ni wi pe elo won na revenue house ati ore mi ti mi hospital ati finance house pe eh won awon bere yi pe e n pe sile tabi pe ye a fe sa won bere yi e ko jumo
5: ah
1: oruko yin
5: this godfrey from lajorin e jo se bo gbadura ko lo ko mu emi wa tayo odun to nbo gbogbo ko ta so won yi owo lohun lo wa e yo wa wini tolu alase
1: e se gan fun eti yin sa ogbeni ayeko to lati ganiki e se gan fun bese lu mi logo enu ka gbe pe mi e ko jumo
6: e ko sa
1: e ko jumo
6: wa ni lati opa garage teri ninu ero temi ki se pe governor se nkan kan awon nkan to ko awon nkan to ti won se won kan ku sona kan e wo ru kwara te yen ko idaji owo yen ta ma fi se hotel fi owu for iru revenue house ta ba ko sa mo yo yo je ti awon agbegbe won yen ko develop nkan ta nso niyan so won ni enikan ki dagbo se to ba jo pe awon agbagba mora kan bere kan jijo soro pe se nso nkan ta nso niyan won awon nikan lo ba kini se awon house yin nkan ta ba wi na se nkan ta nso niyan ki se pe boya won sise won sise ṣugbọn ona kan ta ko si yen ni o da
1: Ẹṣẹ̀gàfún ìwòye tí sà. Ẹni yìí Mukadam di láti ẹyẹ nkọrin wọn ní ìjọba yìí nípínlẹ̀ Kwara wọn ní kò ní àkóyawọ́ níwòye Mukadam láti ẹyẹ nkọrin. Ìpè ní ló kẹ́yìn ẹ kojú mọ̀.
7: Ẹnu pé to.
1: À ń gbọ́ yín sà.
7: Ọlọ́run sọnù láti Ọlágbàdo. Akẹ́lẹ̀ jẹ́ ọlọ́run ọkùnrin dọ̀ mú lọ́kàn wọn. Wọ́n jù náà lọ torí àwùjọba àwọn ọ̀nà ṣe àgbẹ̀tẹ̀ àwọn torí yìí náà ṣe
1: ẹ ṣe gan fún ìwòye tí yín comrade azan láti ìlọrin wọn ní kí n bí yín wípé àlè máa gbàlejò àpèlè ọjọ́ orí wọn kì í ṣe
3: ẹ jẹ́ ń dáhùn ìbéèrè
1: ẹ sọ
3: aláwọ̀kọ́ náà kí wọ́n kọ́ kí bàbá tí wọ́n ní kò ṣe pé gómìnà ṣe kankan mójú kan náà ṣe sí all over the world capital ló máa ń júwe bí àwọn agbègbè ó ṣe rí now ṣe rí i pé mo sọ pé ijoba continuum ni, that's continuity ni. But governor inshallah governor ti governor to nbo right honorable Salu Yakubu Danladi gbogbo bi tan so won na ni won pada extend the owo ijoba de so ki wa down bere ti eli to ni mo so pe pelu seju kan se ri ni life ijomeyin o seyan ijomeyin lo se Buhari ni April 14 2011 ti Buhari sunkun pe ah o ye ki kemi na the president yi se pe ijomeyin lo se now awon world leaders ta ti sunkun wa po be tori pe ijomeyin se won e daku kilo burun bi ki ijomeyin se yan ina mo fi so fi pe awon ti sa ki gba ni jo kini ana si bi eto eko awon ti won eko won o muna doko ni now ibere tawo yoku nbe se ri pe bere to ni la kainu awon to fe ki kwara ni lo siwaju e ri pe won bere bere to
8: yen
3: kwara ni lo siwaju
8: e se gan
3: ni damu
8: iwoyeyin to yarale ah loni lori eto e ba wa da si ni kan damu 8.7 ni lo ni ipinle kwara lejo mi loni awon ni Comrade Abdulmajid Abdulfatah awon ni won gbe egbe kan tan pe ni dari omo Olorin for SYD we para sori eto yi be le po to e kin bi yin sugba koko wa ti lo Tanto, Taiwo, Adeyemi ni oruko mi. Oh, dabo.
9: Amend FM, Ade ori oke, ko jota yekeye.
10: Àwọn àgbàbọ̀ wọn ni ẹni ọdún babalaya kó sọ pé ẹgbẹ́ kwa coalition of APC support group ifi akoyiki city boy movement north central coordinator ti wọn si adari àwọn ọdọ láàrin gbogbo arẹwà fún ìpolongo ètò ìdìbò ààrẹ ìyá ambassador Fataiye Seriki Gambari MFA wọn yọ ọjọ́ bí wọn léyìí tó kò lónìí gbogbo ọjọ́ kẹjọ nínú oṣù kẹwàá lọjọ́ bí ambassador Fataiye Seriki ajẹnipa sórí aláàánú mẹkúnnù fún àwọn sẹ ìdàgbàsókè àti ìrànlọ́wọ́ tí a ń bá ṣe lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan fún àwọn èèyàn nípínlẹ̀ yìí àti lórílẹ̀-èdè Nàìjíríà àwọn ẹgbẹ́ Kwara coalition of APC support group wọn wọn kí ambassador Fataiye Seriki ọmẹkùn tọdún yóò ní jẹ́ àsemọ fún yín wọn ní ogú àgọ́ àkọlógún ahun ogú àgọ́ àkọ́n tìgbín ogú àgọ́ àkọ́n talágẹmọ àkàràgù yìí kúnímọ̀ jèsì wọn lẹ́yìn tẹ́ ẹ sọdún tọdún yìí ẹ ṣe tẹ̀mí inú owó ẹ ṣe inú ọlá ẹ ṣe inú àìkúrísẹ báàlì ọrọ̀ wọn ní àsọdúnmọ́dún làwọn àsọdúnmọ́dún àsosùmọ́sù làwọn àsosùmọ́sù ẹgbẹ́ Kwara coalition of APC support group wọn ṣe ládùá fún ambassador Fataiye Seriki pé ọdún yóò ní jáse ma gbogbo ọjọ́ kẹjọ oṣù kẹwàá ìyẹn October 8 lọ́jọ́ bí ambassador Fataiye Seriki ẹ sọ pọ̀ ọdún láyé o.
9: De orí òkè kò jọ tẹyẹkẹyẹ.

0: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Alhamdulillahi rabbil alameen, ar-Rahman ar-Rahim, maliki yawmiddin. Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa ashabihi wa sallim. Ameen.
1: Ameen.
0: Ọlọ́run adúpẹ́ fún ọ. Ayin ológo gbogbo títóbi ìwọ Ọlọ́run ló ní gbogbo agbára ti ẹni gbogbo ikọ̀ ti ẹni gbogbo mo sẹta ni ó bí mi tó sì ní sentí ọ̀dà ìwọ Ọlọ́run ló ní. A fi gbogbo ẹ̀ a fi yin ìwọ Ọlọ́run. Olúwa dákun bá wa kẹ́ Anab Muhammad. Ọlọ́run bá wa gbé Anab Muhammad. Bá wa yá fi Anab Muhammad. Àwọn ìyàwó rẹ̀, àwọn ọmọ rẹ̀, àwọn sọ̀hábà rẹ̀, àwọn Muhajirun àti gbogbo àwọn Ansar. Ọlọ́run bá wa kẹ́ wọn papọ̀ mọ́ Anab Muhammad.
1: Dákun
0: Ọlọ́run wa wọlá ta Nabi Tawi. Báwa kẹ́ àlfàgbà ṣéèbù àálìmì ọlọ́mbà kẹ́ bàbá wa àlfàgbà ṣéèkì kaní àtàjù àdẹ́bì bàbá wọlé yìlá ọlọ́mbà wa kẹ́ wọn. Ojò kẹ́rẹ́ ojò gẹ́rẹ́ ojò àforíjì rẹ ojò yọnúsì rẹ báwa rọ sí kábàárí àlfàgbà ọlọ́ àkùrọ̀ ọ̀nà
1: àzí
0: inú ilé tí wọ́n ti bí àlfàgbà ọlọ́mọ jẹ́lẹ́ náà bàjẹ́ láyé ọlọ́mba wa ṣe wọn pẹlẹpẹlẹ ọlọ́run àwa bí ọ bàbá wa làájí àgbà fún ọjà mọtàníjà fàgbà àlékún kẹ àlékún gẹ àlékún àforíjì àlékún ìyọnu sí ọlọ́mọ bá wa ṣe fún bàbá wa làájí àgbà àtàwọn tó bí wọn àtàfà wọn báyìí náà ni ọba wa ṣe bẹẹ fún bàbá wa oníwà sí àgbáyé
1: ọlọ́mba
0: wa kẹ oníwà sí àgbáyé
1: ọlọ́mba
0: wa yọnu sọ níwà sí àgbáyé ọlọ́mba wa yá fi wọn
1: mọ̀jẹ̀lẹ̀
0: wọn bàjẹ́ mọ̀jẹ̀lẹ̀ wọn dàrú
1: lọ́dọ̀
0: bá wọn ọmọ wọn dúfún wọn lọ
1: ọlọ́mọ
0: ọlọ́mọ kọ́ra nù láàzín báyìí náà ni ọba wa ṣe fún bàbá alágége
1: báwa
0: kẹ wọn báwa gẹ wọn
1: àtàfà
0: wọn àtàwọn tó bí wọn ọlọ́run wa bá wa kẹ bàbá alágbàjì báwa gẹ wọn
1: báwa
0: yá fi wọn
1: mọjẹlẹ
0: wọn dàrú o
1: mọjẹlẹ
0: wọn bàjẹ o
1: ọlọ́
0: kọ́ra nù láàzín
1: bá
0: a ti tóun ṣe bẹ́ẹ̀ fún bàbá wa lágbárí gidi ma
1: ṣe
0: bẹ́ẹ̀ fún bàbá wa ọmọ híyà
1: ṣe
0: bẹ́ẹ̀ fún bàbá wa fanbani
1: ṣe
0: bẹ́ẹ̀ fún bàbá wa nílé kọ̀rọ̀
1: ṣe
0: bẹ́ẹ̀ fún bàbá wa adélọ́dún musa
1: ṣe
0: bẹ́ẹ̀ fún gbogbo àwọn wàlí yẹ ọlọ́run tí wọ́n ti lọ
1: bá
0: a lè máa ka wọn
1: dákun
0: ọlọ́run bá wa pín káàkiri wọn
1: àtàwọn
0: ọmọ kéwọn wọn tí wọ́n ti lọ
1: àtàwọn
0: ọmọ wọn àtàràbí tí wọ́n ti lọ ọlọ́run a wá fi bàbá wa lọ́lọ́wọ́ bá lù lọ́rin a fi lé wọn ọlọ́run lọ́wọ́
1: Sheikhu, Sheikhu, wallahu ya'asimuka minan nas, la takhafu darakan wa la takhsha, wa la hawla wa la quwwata illa billahi al-'aliyyil 'azim.
0: Bẹ́ẹ̀ náà ni kí Ọlọ́run bá wa tọ́jú gbogbo àwọn bangbọ́lá wọn.
1: Amin.
0: Mamu agba Al-Sheikh Al-Bashir Al-Dasuki Al-Fulani, Imamu agba àfa àgbà fún gbogbo àfa. Ọlọ́run bá wa pẹ̀lú yín o bàbá wa
1: mọ̀
0: bá bẹ́ẹ̀ ni kò sí ń bàbá wa mọ̀ mọ̀lẹ́ bẹ́ẹ̀ ni kò sí ń bàbá wa mọ̀ ń gàmbàrí
1: bẹ́ẹ̀
0: ni kò sí báà fà wà gbà jẹ́nẹ́sì
1: bẹ́ẹ̀
0: ni kò sí fún ta ni kò tún ṣe bẹ́ẹ̀ fà fà rábànà ọ̀là kọ́ra ọ̀nà làwọ́sí ni
1: àti
0: gbogbo bá ń gbọ́ la bàbá àwọn balógun ni àwọn dáúdù ni àwọn mọ́gàjì ni gbogbo wọn bẹ́ẹ̀ ọlọ́run bá wa ṣe bẹ́ẹ̀ fún wa.
1: Amina.
0: So ọ̀rọ̀ wa lónìí ọlọ́run bá wa tọ́jú olórí oko fún Diamond FM bàbá nígbà tí ní bàbá ó ti yé kálukú ọlọ́run bá wa tọ́jú bàbá fi olú.
1: Amin.
0: Mọ́ dààmú bàbá fi olú o.
1: Amin.
0: Mọ́ yẹyẹ bàbá fi olú o.
1: Amina.
0: Gbogbo okòwò bàbá fi olú ọlọ́run bá wa fàlùbáríkà sí.
1: Amina.
0: Ọlá gbogbo ẹni tí bàbá ń sàánú tí ò sì retí ẹ wá dúpẹ́.
1: Amin.
0: Bẹ́ẹ̀ ni kí ọlọ́run bá a ṣe fún wọn.
1: Amin.
0: Bá wa mójútó àwọn ọmọ wọn.
1: Amin.
0: Bá wa mójútó gbogbo àdáwọ́lé bàbá.
1: Amin.
0: Yọ́n náà yọrí sí dáadáa.
1: Amin.
0: So díẹ̀ mú wa ọlọ́run bá wa pẹ̀lú bàbá.
1: Amin.
0: Bá Michael Ọlárewájú nù ni. Ọlọ́run máa jẹ́ tó ọ dàrú mọ́yìn lọ́wọ́.
1: Amin.
0: Bàbá wa pa àwọn èdè kò HOD marketing ọlọ́run bá wa pẹ̀lú wọn o.
1: Amin.
0: Àti gbogbo staffs pátápátá Èdèrí àti Biola ní reception Èdèrí àwọn bàbá méjèèjì lẹ́nu géètì.
1: Amin.
0: Ẹ̀yin bàbá nípa ife olùgbàlà kì yóò sin kankan.
1: Amin.
0: So a wá ń lọ ọ̀rọ̀ wa lónìí ọ̀pẹ la fẹ́ du. Ọ̀pẹ náà fẹ́ du fọ́lọ́hun. Fún bàbá wa lajẹ́ àgbà.
1: Ilaha illallah. Rahima Allah.
0: Bàbá wa lajẹ́ àgbà mọ̀sìgbà.
1: Rahima Allah.
0: Ọ̀pẹ bá kẹ́ bàbá.
1: Amiina.
0: Gbogbo àdàbí ayé. Akínyẹ̀kú pọ̀pọ̀ sísìn. awon tin tun bo leyin bi gbogbo wa yi oba tun sima tun o tun ma jada bi ya
2: ati
0: gbogbo won na aku popo sisin ogorun odun
1: ala
0: uzumura ti wa ti baba ti dan kan ile
1: lana mahadu bil ilmi ashraqa nuruhu
0: o ti jada bi aye e ma dunu e ri ni ti baba o si si won be lodo olohun e wa weyin baba ti tun wa dun joju lo ama ya mi aniyan ni olo ni majogede binu majogede o se wa ja won majogede kin won te gan ma na gbogbo won ni na awo tun ba wa dupe na kin won te gan o tun ba wa dupe ni ki wa lo de tan wa gba gbogbo titi o tun ba wa dupe na ni
1: lana mahadu bil ilmi ashraqa nuruhu
0: ni da mu ara mi loni
3: agramagalla
0: afa wa islam ni o se po ju loni
3: agramagalla
0: tori mi ba so gbon tin so itan wa bi afa wa islam ka to keu bi pe ta ni alaji agbagan ni tin bi afa wa islam loni afa wa islam e salamu sile
4: assalamu alaikum wa rahmatullahi wa barakatuh
1: wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh
0: o ma fa wa gbale gbo ni a sheikh ibrahim hanbali al imam guniya apano kasegi ewa islam zainul abidin ala adabi olon jamari ni gugu ba bam ban se wa rin na ko ma jedun bi tin jedun fun wa lo gugu mai be ni bolon ma se fun
1: amin
0: afa wa ewa islam awa adabi atam benu le agodo yi loni inu won ni abdul latif asados inu woni afawa abdul gani apana inu woni afawa abdul aziz baba biji oloje inu woni omo kekere inu wa ni alaji tuntun ki salaji mi bayo
4: leyin
0: tuntun ni ona ni alaji wa ashekh adam ajetuma bi oloko agbalagba to ha gbogbo yin te nbele te ngbe to ashabul janna eyin e ma ba wa dupe olohun an so gorun odun 100 years ti baba ti dasumura ni kale
1: wa fi raudihi tahayal makarim wal ilm
0: ajad mabi imbo
1: imbo la fi samai majid arfa'u manzili
0: tale tale be bi we alaji agba leni tin sele
1: lil fadli wal majid makirum yo bi ala la khala
0: alaji agba
1: ji ila mukafa
0: baba wa laji agba
1: wa yadrisu fi qalbi nashailahum ilmu
0: eleyi bu won tohun bu won ko da elomi o ko won papo ni o bu afa won o bu awon gangan tohun ti be awon alaji agba toni ina ti won role won ko egbodo so nkankan e sa ma wo kaloku olohun ni mu lolugbija tale wa fi weru won
1: wa yajmahu ahla alilmi wala adabi alladhi lahu fi qulubi
0: alarifina to so ti oda safa ba to so ti oda sala ji agba ninu ilu ni nibi kan ni olohun ko tun wola bo ti bu won ni olohun sasamona re ko je olabo
4: amina
0: ko samona re ni o tori bi baba gangan ba ngo won ni o olohun ko samona re awa na wa sin baba je pe gbogbo en ti ma wi bi ku yin pa alaji agba olohun ko samona yin
1: amina
0: olohun ko samona yin
1: miatu sinin alimajidi
0: ogorun odun ajetun ma bi ogorun odun ogorun odun ami tun wi goti goti se e wa pa odun ti won dale atodun ti baba wa laji agba je se nle papo ti bi dogorun odun
4: obi obere
0: obere oro ni kesi
4: yo wa eyan wa saleye fun
0: alaye le wa se ti ma bi ni sepeta la laji agba
1: miatu sinin alimajidi tashadu fadilaha
0: dafu ja ki o sababi wa ja ki o sababi wa ja ki agbada ti koyan gan nijo on baba wa laji agba toni ni agbada ti koyan gan nijo ohun na ni afa agba toni baba wa laji agba toni baba masin gba toni olohun ko gbogbo tin je adabi ya ni lowo pata to se pe under awon ni gbogbo wa wa atagba atomeke atawon tin tun bo leyin under awon ni won wa tani a sheikh mustafa Muhammad Kamaluddin Habibullah Musa ala adabi baba gbogba e ma lodunun ni gbogbo ti ki banu di omo ha olohun ni je towo
4: ni
0: ban sin je pe osele egba be o se be fande Muhammad na
1: olohun
0: wa ro aloju
1: amin
0: dosto mona lo mal janna wala qur'anul azim
1: amin
0: to
1: mia tu sinina al majidi tashadu fadla waya buqala baina al anam la hadhihi
0: ajetumabi
1: faya madal adabi
0: boko adabi aye mi yo mutele wa eni oraye wa eni ti oraye wa eni to se pe bi to wa jena
4: awon to wa loju ona
0: awon ka loju ona awon kan wole
4: awon luebo na nbo
0: awon luebo na nbo ha gbogbo yanya aki yin eku erire eku bi odo keyin mo eku bi odo to keyin mo bi erire eku bi odo to seyin mo bi erire eku eri tete le tojo lori ire danu aye ha baba to pe be leko eh ani emuku nbe koni bi ele pada emuku nbe
4: oko na won le won
0: la ilaha illa allah
4: ngba ti dada yo bere oko na won le eh won si le fa nabi na ri
0: won le fa nabi na
4: eh
0: eh ma ka ju ngbo
1: fire
4: tori eko eskeze eko ngbe eze ebu
0: ebu ko
4: won le afa won loko eh won le afa akoko na
0: won le afa akoko na
4: o na ni muhammad
0: sallallahu alaihi wasallam afa gugu aye
4: eh won le le yin oko anabi o wa da fun kan le
0: la ila lo wa jo da bala
4: je le yin oko alaje agba yin da lo na ni
0: afa was la
4: naam
0: mo duro ni maraba ni bi bridge maraba
4: okay
0: emi atalaji dambe goro
4: afa
0: was bale adabi
2: ben ben
0: mo wa nda ku won kan won kan won be ni adifa won si ti diwa mo eri bridge ni ah wa ri nkan kan funfun la wa nworo la amoreke mo wa ni ewa ewa ni won bu yin mo jomo ni bu yin
4: be si se computer tan bi so nkan to kere di pupo o
0: bo ti ri
4: ni ai eso eso mu o eso mu o
0: ani mo wa nbe ti mo duwo bayi ni emi ati damegoro
4: ah be ni
0: a wa wo mo ni ah damegoro won e tan ladiba won e yi corner adiba tan
4: be ba ti de oja tuntun e jade nbe a ri yin
0: ah la ilaha illallah
4: e ma soro lo
0: se rai ban e soro
4: ali yi
0: so
4: mo ni wo awon ti o le rinu awon moto ni awon agbalagba ti o le ni
0: pe ni lo awanu awan tele won pelu moto atun lo tonu atun pada atun
4: be be e yo kini
0: be tin wo won ni en wa na afa wa agba yara awon benu moto ti won benu moto
4: kan
0: moto ti won ko ni won wa
4: e de lori ori inu o nu moto lo na wa
0: won ni afa wa yara e ku fa awon na nbe pelu an tele yin ni won ni eyin da won e sa mo nso ah olorun o adupe to fi wa sinu
4: irodo ni le gbo en te ri wa bo se tohun o bo ti po tohun gugu aka jale lo ta o
0: rara gugu aka
4: eh awon yan ku awon ah
0: ah olorun o dakun mo je li alaji agbo da horo laye laye laye e wo jo baba ti lo in wan jo ja si pe wali yi olorun la fa gba lo to ti o si olorun e
4: man saka
0: won sa dua fun alaji agba o gba loju teyin tun wa gba ju oju gan lo e wo le kewu kan ni Kwara state tori baba ni gbogbo aye asogbon nunu ni Kwara state ele ke o to le ke won o si e wo won ni la ilaha illa allah muhammadur rasulullah mo si fola won ngba tin wo won lo gbo oro bayi mo si fola won be lohun mo ni wo lohun bo ti gba fa laaji agba yi mo sa gba fa wa na gba fa wa na o to adua ti o si laye mo baba kan wa duo legbe mi ati dami goro komo komo ke won ni wa wa fara ti moto koni ah won si wa ngba laaji ka moduku se eyan ku ni ile ke e wo le ke
4: alo mo tan le
0: mo wa se dami goro le kan mo so gbon ti baba won wi o le sin wa npoku ile ke wo re ni ah kaluku wa duo agba won lo tan o
4: ala ardu tahaya
0: wasi mwambo izama asha alimu ha mata ya muti alimu mini ha ya muti tarafu
4: awon oku
1: asha alimu ha
4: awon mi si ti ku pe
0: ala ardu tahaya izama asha alimu ha
1: ala ardu

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
1: The sounds, the vibes, good talking, conversations. You can have it all on Diamond 88.7 FM, Ilorin. Diamond 88.7 FM, we've got you.
2: Of the show, your number one.

0: ọ̀tọ̀rọ̀ kan wọn kò pa ìdíje náà ní orí ẹ̀rọ kọ̀ǹpútà ìyẹn cbt gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ẹ̀ múlẹ̀ àwọn tó wọ àpàṣekágbá ọ̀hún àwọn iléèwé mẹ́fà ní ẹkùn ìdìbò gúúsù ìpínlẹ̀ kwara ilé ẹ̀kọ́ girama tó wà ní òró àti ilé ẹ̀kọ́ ansarudin tó wà ní ọfà lọ́wọ́ àpàṣekágbá ní ẹkùn ìdìbò àríwá ìpínlẹ̀ kwara ilé ẹ̀kọ́ ìjọba tó wà ní láfíàgì ilé ẹ̀kọ́ ìjọba tó wà ní sàbàrùbá lọ́wọ́ àpàṣekágbá ní arígbùngbùn ìpínlẹ̀ kwara wọn kéde orúkọ ilé ẹ̀kọ́ st anthony secondary school tó wà ní ìlọrin àti ilé ẹ̀kọ́ gíga ti ìjọba ebenezer nílùú ìlọrin ẹ̀wẹ̀ kàgbà òní yóò wáyé ní ọjọ́ òru ọjọ́ kẹrin oṣù kọkànlá ọdún tá a wà yìí nígbà borí òní yóò gba ẹ̀bùn owó tó tó mílíọ̀nù méjì àti ààbọ̀ náírà. ìròyìn ẹ̀kúnrẹ́ ni amúwáṣe tí gbọ̀nyìn láti kẹyìn dá amọ̀rẹ́ ti 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ kwara lẹ́yìn ìsinmi ránpẹ́ yìí a lọ sí ilé òkèrè obìnrin kan tí wọ́n lé kúrò ní ilé rẹ̀ ní ilẹ̀ spain ti padà dágbére fáyé lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ kú ìkalẹ̀.
1: ọ̀ǹkà ayélujára wa ìtàkùn ìbàdàn rẹ facebook ìtàkùn abẹ́yẹfò twitter àti instagram lórí diamond 887 fm diamond fm shining supreme.
0: ẹ̀ka bọ́ padà ìròyìn ẹ̀kúnrẹ́ ni amúwáṣe tí gbọ̀nyìn láti kẹyìn dá amọ̀rẹ́ ti 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ kwara ìròyìn ọ̀hún tẹ̀síwájú obìnrin àgbàlagbà kan tí wọ́n lé kúrò ní ìlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó fa ìfẹ̀hónúhàn kakere tìbútòrò ilẹ̀ spain lórí ìpèníjà ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ ó ní ó ti padà dágbére fáyé gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ẹ̀ múlẹ̀ látọwọ́ adarí ẹgbẹ́ àwọn ayálégbé nílùú madrid mari carmen abascal ṣàlàyé wípé òṣìṣẹ́ fẹ̀yìntì obìnrin ọ̀hún ẹni ọdún mẹ́ta dín ní 90 tí wọ́n fi ipá gbé kúrò nílé tó ti ń gbé fún nǹkan bí 90 ọdún ní ọjọ́ 13 oṣù kẹsàn-án ló padà dágbére fáyé látàrí pé kò lè sanwọlé ọ̀hún tó di ọ̀hún gógó nígbà àtúnṣe ìkéde ikú arábìnrin ọ̀hún. àwọn ẹgbẹ́ ayálégbé ní ìlú madrid ti adarí wọn abascal fìdí ẹ̀ múlẹ̀ wípé ikú arábìnrin ọ̀hún òun náà ló jẹ́ ìṣẹ̀lẹ̀ mánigbàgbé pàápàá jùlọ lórí ìpèníjà tó ń kojú àwọn èèyàn lórí ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ ní ilẹ̀ spain. síbẹ̀ ní ilé òkèrè ọgọ́rọ̀ àwọn olùfẹ̀hónúhàn òun ni wọ́n fara hàn ní ìlú izmir ní àná ọjọ́rú látàrí bí adarí agbègbè ọ̀hún sẹmi túgọ̀ ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ààrẹ ilẹ̀ ọ̀hún ààrẹ recep tayyip erdogan ti ẹgbẹ́ òṣèlú akp. ọgọ́rọ̀ àwọn èèyàn pàápàá jùlọ ló kópa ìfẹ̀hónúhàn náà ìgbésẹ̀ náà ló wáyé lẹ́yìn ìgbà tí ààrẹ ilẹ̀ ọ̀hún tí wọ́n gbogbo ọ̀nà láti darí agbègbè náà tí àwọn èèyàn rẹ̀ tó 4.4 million fún nǹkan bí 30 mayor sami tukur ni ó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ààrẹ ilẹ̀ ọ̀hún. wọ́n ṣe ìkéde ìgbésẹ̀ náà ní ìlú ankara látọwọ́ erdogan tó kì káàbọ̀ sínú ẹgbẹ́ òṣèlú rẹ̀. ìfẹ̀hónúhàn òní ó gbìnàyá ní ìlú izmir pé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá òní ó gbégi dínà àwọn èèyàn ọ̀hún tó ń ṣe ìfẹ̀hónúhàn ní ìrọ̀lẹ́ àná. lábala ìròyìn eré ìdárayá agbábọ́ọ̀lù tẹ́lẹ̀rí fún ikọ̀ manchester city tó tún jẹ́ agbábọ́ọ̀lù tẹ́lẹ̀rí fún ilẹ̀ spain david silva ti padà jáwélé bó ṣe fẹ̀yìntì tó sì darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù supreme 13 ní ilẹ̀ hong kong. ó kéde ìgbésẹ̀ náà ní àná ọjọ́rú. silva ẹni 40 ló wà láàmú ilẹ̀ spain tó gbàdíjà àgbáyé ní 2010 tó sì kéde ìfẹ̀yìntì rẹ̀ ní 2023 lẹ́yìn ìgbà tó fara ṣèṣe nígbà tí kò ṣẹ́dá gbáradì fún sáà mìíràn ní ilẹ̀ spain. agbábọ́ọ̀lù lọ́wọ́ àárín ọ̀hún ló gbá bọ́ọ̀lù fún ilẹ̀ spain ní ìgbà 5.5 ọ̀sẹ̀jù díẹ̀ múlẹ̀ wípé ó ń darapọ̀ mọ́ ikọ̀ supreme 13 ní ilẹ̀ hong kong gẹ́gẹ́ bó ṣe wí onínú ó dùn láti rí pé ó ń darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún. àwọn ọkọ̀ agbábọ́ọ̀lù ọkùnrin lẹ́yìn tọ́jú orí wọn kò tí ì tó ọdún 23 ni yóò wá kọ̀ pẹ̀lú ìrọ̀ wọn láti ilẹ̀ olómìnira congo fún ìdíje pa ní ìdíje afcon tí yóò wáyé ọdún tó ń bọ̀ fún agbábọ́ọ̀lù tọ́jú orí wọn kò tí ì tó ọdún 23 ilẹ̀ dr congo lọ́wọ́ ìpele ọ̀hún lẹ́yìn ìgbà to gbe wuro si oju ile Mauritania pelu amayogo meji sodo nigba tan pade ninu ifese won se meji iko hun tan pe ni leopard yo gba lejo Nigeria ni papa isere TB Masembe ni Lubumbashi to ba di ojo aje ojo kesan osu kokanla le Nigeria yo gba lejo iko leopard ni ojo segun ojo keta deni ogun osu kokanla ta wa yi ama won si kede ibi ton lo fun idije ohun to lekan se an koko na re ijoba papo le ti san ajemonu owo osu meje fun awon osise ti kin se ajime fun leko giga yarapo kakere ti butoro ile yi aka fun yin pe ajo amnesty ti kesi ile eko facility madonna ko gbe ese kuro lori atofin jan keko kan aso fun yin pe ile ise ologun le ti gbasa okoso igbo oba atijo tilu oyo won so di buba igbaradi ibe ona ni o wa ni ijoba ibile orire aka fun yin pe won kede awon ile eko to wo abala asekagba edije tanimo lori oro owo ori tan gbe kale atowo ajojoba kan ni ipinle yi ni lokere aso fun yin pe ogoro awon sefo ona ni ilu kan ni ile Turkey latari bi adari lo se takoso sinu egbe oselu are ile Turkey lakotan aso fun yin pe Silva ti pada jawole ifeyinti re darapo mo iko agba bolu kan ni ile Hong Kong ni eni ogoji odun 24 oni won fun awon to se idasile artificial intelligence AI John Offit ati Geoffrey Hinton ni ameye Nobel Prize fun physics fun igbunyego ti won se to eyi lo pin royin ohun nadi okore ni olotu royin Taiwo Adeyemi lotu toka se ti gboyin lekan si akiyipe eko wo lenu se

nílé gàgàrà tá ń sọ̀rọ̀ rẹ̀ ni. Ó padà wá di tẹ́dà ń wọ̀ lónìí tẹ́rù ń bà wọ́n pé ṣé àwọn nǹkan kíkẹ́ ò ti máa gbé inú ilé. Ọlọ́run gbọ́ àkọ́bí ìwọ́kọ́ yìí wọ́n ti sọlá wọ́n ti ṣe yìí wọ́n ti ṣe tó wọ́n nu ilé yẹn nígbà kan rí. Bílé ti wá tó ni kò sẹ́nì kankan ń bẹ̀ ọ́ da horo lọ́wọ́ yìí. Àní àkọ́bí kọ́dà wọ́n bu ẹbí lómìí wọ́n ní àwa ọ̀fẹ́. Àkọ́bí ọ̀pọ̀lọpọ̀ agbèrò lónìí. Tí wọ́n ń bẹ ní gáràjì. Tí dírẹ́fà bá ti wá kọjá ẹgbẹ́ àkọ́bí wá òdì ẹ̀wá sábà mú nǹkan kan mẹ̀yẹ. Àkọ́bí wá tọ́ àgbẹ̀ níyẹn ò ní ìtọ́ lọ. Ó yẹ kó fún wa ó yẹ kó fún gidi sọ ọwá dì mí pé pẹ̀lú àwọn ó sì gbẹ̀gbọ́n òní fún mi. Dẹ́rẹ́bà ìwọ kọ́ lọ́wọ́ iwájú. Ọlọ́run gbọ́ kìí ṣe wọ lórí lẹ́sù tó fi ní mọ́tò nù gáràjì. Àwọn tó rí tí wọ́n ń tọrọ lọ́wọ́ rẹ̀ ni. Wọ́n ti kí àwọn náà ń jọ́kan rí pé ẹ lọ re ẹ bọ̀ re. Òun náà tẹná mọ́lẹ̀ wọ́n lówó lẹ́ pa ẹ̀ ní pààyàn.

ai lagbara ti wa ko bo kadara ti pada gbe dale ni o wa di me sada wa ni garage se tori pe won lo nde ni se lo wa fon bu we wa de ni e wa la won po won wa toru lowo ye ni we o si to wa se kaagiri aye ni e won ti kya won na po dabo e kaabori awon na ti daneri won daneri ki sagba wa so won gba kadara gbe won dale won di eni ti won sa lo ara won ka won na o to je ani mo le pa mo le ku mo le se mo le daje iwo ko yi lati ijo pe bo se nje ni bo kala oju to gbe le to gbe ra o je mi njo mi ti yo pa olori to mo wa pe omi na won ni lo awon ti wo wa nso pe labi labi to ri si awon kan afo saya bayi eto olorun bo se nenu o mu kan le odi ti e ani to ba se ngere sodo re to ba se sigba sodo re to ba ronu le sodo re ba da yade maragabo ma lo le mo odi to gaga araju le lo tori nkan kako e ri ah ye ba se po ron suru laye akobi se bi alabaru ni wori loja ọbọ ọgbẹ ẹrù yàtọ̀ sí pé ọgbẹ́ tí wọ́n máa ń sọ pé àẹni ọrẹ rù ọgbẹ́ orí rẹ̀ mà ju ẹni tọ́ lẹ́rù lọ yàtọ̀ sí yẹn kádàrà ń sápẹ́ fún ọ lọ́wọ́ tá a wà yìí kádàrà ń ṣe é sòro fún ọ lọ́wọ́ yìí kádàrà gbé ọ lálálájú àwọn ẹgbẹ́ rẹ lákòókò yìí àkọ́bí so gbadun bi n te si aju un ma je so bi n te soju e tori pa labaru ba gberu re gbe abe ya je tori re pe bayi so gbadun sa amolo buruku lele idi se mi mo ko be ni wo bo se ko gbadun gale wo le se gbe o fe ba je lenu pe ah si pele pele oya oya oya esu ba bi e ja jo fo kun ra wa e ja jo gbe bi la ma gbe si ah ẹni tí wọ́n ń bú torí pé wọ́n wá rajà lọ́jà tó gba àárù lọ́wọ́ rẹ̀ ni òun náà ti jòkó ń sọ́ọ̀bù rí arínú wọn tó jẹ́ alárùbọ́ọ̀lù òun náà rí nígbà ilẹ̀ pasukọ́dà tó déwura làwọn á wò pé kàkàtà á máa tìrógó kàkàtà á máa sọ́jú èèyàn ká fi jẹun ẹjá wa náà gbé egbà báyìí ẹni ọjà lè lọ́ bọ́mọ jẹ́ gbogbo wọn náà kọ́ ni wọn ò ní kàn án ṣe gbogbo wọn náà kọ́ ni ò mójútó ṣe láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ́ ọlọ́run ẹni oníṣọ́ọ̀bù ń bẹ nù wọn rí ẹni tí ń ta orógbó ń bẹ nù wọn rí aláròbọ̀ ń bẹ nù wọn rí kọ́dà alájàpá ń bẹ nù wọn rí àkọ́bí kádàrá gbé wọn dálẹ̀ iná lèébù wọn fi tọ́ sẹ́nu tiẹ̀ àwọ ọ̀dẹ̀ sàdúrà kẹ́nìbọ̀dì oṣù wò ó àmọ́ lọ lè rú common sense rẹ kì í ṣagbára tiẹ̀ kì í ṣe pé torípọ̀ ọgbọ́n torípọ̀ ọmọkọ́ bá a bá rírú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ wọ́n ń bá ní gbẹ́rù kọ́dà bá sì ṣe bá wáyé ẹjẹ àjọ tẹ ẹjẹ ẹjẹ náà kí ló dé tẹ gbé bẹ́ẹ̀ yẹn ẹ má gbé bẹ́ẹ̀ ẹjẹ àjọ gbé báyìí ẹ wò ó ẹ súnmọ́ mo lè help yín náà àwọn kìnìkìnì ṣé kò ní gbowó sẹ rẹ ni ṣé kò ní gbowó sẹ rẹ ni àgọ́bí.

0: In the fine city of Ilori lies a secret.
1: Diamonds 88.7 FM.
0: Radio like no other. Tune in and discover this flavors. Simply relax, close your eyes, and enjoy the sound. Get it into your system. Diamond 88.7 FM. Radio like no other.
2: Ìgbìmọ̀ ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó. Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM. Ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
3: Iwọ wo lo bẹrẹ síbẹ o?
4: Ah, ẹ mọ mọ bínú. Kíni ọ̀hún ti bà mí nlẹ̀ ni?
3: Ìgbà tó wá bọ̀ lẹ́ǹkọ́, ṣébi tó yẹ kó ṣe gá sínú? O ti ẹ̀ mọ̀ pé bí esi bá fi lè gbé kíni ọ̀hún tó sì bà ló ń jẹ lòmíì, o lè fo ní irú àìsàn ni. Èyí tó ṣe wò dá o. Ó yọ àfira, kó bá ti ṣe kúrò ń bẹ̀ o.
4: Ẹ mọ bínú o mọ̀mọ́.
3: Ẹ rí nǹkan, a wí wí wí, a fọ̀ fọ̀ fọ̀ pé ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Ẹ jẹ́ ká yàgò fún ìwà ọ̀bùn tó bá lè dárùn ohun àìsàn sílẹ̀ láyìíká àti agbègbè wa. Bẹ́ẹ̀ bá a wá kẹ́fẹ́ ẹnikẹ́ni tàbí ẹnìkan pé ó ń dalẹ̀ tàbí ṣe gásà yíká yín, ẹ tètè kìlọ̀ fún kó má bàa fi tiẹ̀ kó bá ti yín. Torí bí ara ẹni bá ń jẹ kòkòrò tá ò bá wí fún, u rẹ́rẹ́ rẹ̀ kò ní jẹ́ ká sùn. Ẹ jẹ́ ká yíká àti agbègbè wa máa wà ní ìmọ́tótó nígbà gbogbo.
5: Ọ̀rọ̀ ìmọ̀ràn yín wá láti iléeṣẹ́ Diamond 88.7 FM.

0: FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi yín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
1: Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa, pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tóun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wa òtútù pẹ̀sẹ̀. Lẹ́yìn gbogbo kòókò jàǹjàn látàárọ̀, ṣe ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara. Mára gbá yágiyági, àdélébarè, ẹfẹ̀, àṣà, èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀. Lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì Diamond 88.7 FM Ìlọrin, lójoojúmọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM Prompt. Lójoojúmọ́, àdélébarè, no dull moment. Chai, yóò ti lọ.

Iyan ni mo finju ba Afeledumore oba to ni wini wini oju ojo iba Afeledumore oba to ni igba ti akoko lodo iba Afeledumore oba oba to je ipe ati je dalaye owo re lowa aluga faul alukudus omnipotent omniscience mokio aya je joko yi sa jo ndagbere fura wa lori eto ani bolon ba so a wa dupe awari eyin re a de ni kolebo nito to lopolopo ojo ti ro ti le ti fi mo oniruru afefe lo ti fe opo oji lo ja sibe sibe mi ati yin asi ti wa laarin awon eyan ti ndupe fọlọrun adupe mo mo ikini wa loruko gbogbo gbe ma lase kini diamond fm 88.7 mo nki wa loruko oludasile wa ti se chairman wa baba e ma te waju lase edumare loruko general manager wa loruko olotu gbogbo etutun jade lori afefe leka kowo pe mo kian e se ma dupe pataki lowo awon engineer wa ta jo se fun tosan toni Loruko dayo kilo tomo baba be eya nkorin wan ope pataki lowo seyi jekoba kobi tuji lowo botini wa fun sata wa yi lemi omo yan re yin pastor shanku alaji se nki ape e kuro lele ko si o e tun ku eti gbo eto e gbadun wa lojo toni be ti ma gbadun wa ngbogbo ojo mejo ẹ̀yìn náà ti mọ̀ pé lórí ètò láti máa yẹjú àwọn kókókókókókó àwọn kókó tó jẹ jáde lójú ewé ìwé ìròyìn wa àwọn ìròyìn tẹ ti wò nínú móhùnmáwòrán ọpọlọpọ àwọn ìròyìn tó jẹ ipé lórí fóònù yín ilẹ̀ ti kà wọ́n àwọn tó jí àtẹnudẹ́nu níbẹ̀ láti wo àwọn ṣàkó àwọn kókókókókókó bíi mélòó kan àwájọpẹ̀ kẹlòó ìyẹn lọ́jọ́ tó ní bóyá lẹ mọ̀ wípé ààrẹ aṣíwájú bọ́lá ahmed tinubu ọkọ rẹ̀ mi tí ọ̀rẹ́ tí ó ti ṣe bẹ́ẹ̀ ó ti padà sílùú àbújá bẹ́ẹ̀ bá gbàgbé wípé ààrẹ aṣíwájú bọ́lá ahmed tinubu ní bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn ló lọ fún ìsinmi tó máa ń gbà pàápàá jùlọ àwọn ìsinmi tá a ti pè ya mọ fún ìsinmi ẹnu iṣẹ́ ọgbà tí ààrẹ aṣíwájú bọ́lá ahmed tinubu balẹ̀ bàbí sí orílẹ̀-èdè nàìjíríà ìpínlẹ̀ èkó arúmisálẹ̀ gbẹlẹ̀gbẹ lọ balẹ̀ sí i ààrẹ sì lo odidi ọjọ́ mẹ́fà gbáko kódà gan ọ̀rọ̀ tí ààrẹ bá wa sọ ní àyájọ́ ọdún òmìnira orílẹ̀-èdè nàìjíríà ìpínlẹ̀ èkó ló ti gbé jáde ààrẹ ti padà sẹ́nu iṣẹ́ fáínálì báyìí o bẹ́ẹ̀ bá ti gbọ́ ẹjẹ́ ń já yín sí ẹni tó ń gbégbá dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú adc yẹn ti ṣe àtiku abubakar ó gbọ̀n sókè àtìkù mọ́ sọ̀rọ̀ kí ló sọ ẹ̀jẹ̀ ń polówó ọjà pọ̀ ń bọ̀.

nipinle Kwara nu eni ogbon me eni ogbon ko wa pe laipe la ba gbo pe won mo ti safayo won pelu iranlowo agbarijopo awon ologun lorilede Nigeria tawon to furufu atawon to je tori ile won ni won ti tu awon omo ogun to je awon ma siru ilu won ti tu won le nigba to nsoro eni o je oba ti ile Ibadan kabiyesi olubadan ti ile Ibadan oba Rashid Ladoja won ni to to ni pe iroyin yen ti tu awon lowo won si ti kan si awon wi pe awon omo to je awon copper yi won ti je tutu le e wa ja dupe yen na loni a da soro sugbon ko to di pa ma da si okan pataki laarin awon igbimo te ko to lorilede Nigeria papa julo to je awon asofin orilede Nigeria ti se House of Senate won ba gbera pa won lo si ilu Kaduna won lo sabewo si ibi won tin pese oko lorilede Nigeria won ba se leri alagbara e lawon awon won se leri awon asofin wa ni won ni awon daba aba ofin ti o se igbelewon atawon eti o segile ka ma ku oko aloku orilede Nigeria ti o segile ka ma ku oko aloku orilede Nigeria aba ofin yi yo wa se iru lagbara fun awon to n pese moto lorilede Nigeria labele awon agbe ma te ko to won soro be o lawon kan ninu egbe alatako won ba bere si kan won ku oro won ni enu yin dun loro eyin asofin atasoju sofin te ni e fe sagbe laruge o ti a wa je ki alaade to fi je pe ni gbogbo igba beyin ba tin bere foko eke lore igba me lore to je pe awon oko tan pese labele lorilede Nigeria le n so fun joba ko ba yin ra lọ̀rọ̀ bá di wò mí ń wọ̀ ẹ mọ̀ pé bọ́rọ̀ bá dun yankan ju yankan lójú a máa kóónú àdúpẹ́ a dá sọ̀rọ̀ lọ́jọ́ tóní kí sì ní ta máa dá sí nǹkan méjì ni àkọ́kọ́ níbẹ̀ ni pé ojú wo lẹ̀yìn fi wò ó ṣègbélárugẹ ìyẹn fún pípèsè ọkọ̀ lábẹ́lé lórílẹ̀‐èdè Nàìjíríà àti fífa àyè lẹ̀ láti máa kó ọkọ̀ àlòkù tá à ń pè ní tòkun bọ̀ wọlé lórílẹ̀‐èdè Nàìjíríà ewu lẹ̀yìn wò pé ó máa pé ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà gan ní ṣíṣe pípèsè ọkọ̀ lábẹ́lé fífa àyè lẹ̀ ká máa kó àwọn ọkọ̀ àlòkù tó ń pè ní tòkun bọ̀ wọlé èwo lẹ lérò pé ó lè ràn á lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ojú wo lẹ̀yìn fi wo ọ̀rọ̀ tí àwọn ìgbìmọ̀ tẹ̀ kó tó lè sọ lórí ọ̀rọ̀ eléyìí àkọ́kọ́ nìyẹn ìbéèrè kejì rèé Similaye Fubara àti ọ̀gá rẹ̀ tí í ṣe wíkẹ́ àtẹni tó ń gbé gbà ètò òdìbò fún gómìnà yẹn ní ìpínlẹ̀ Rivers tí wọ́n jọ wọlé tán ṣe ìpàdé àti ìlẹ̀kùn mọ́ rí ṣe àwọn olóṣèlú ṣé tán bá ń bára wọn jà ṣé ìjà tó dénú ni ṣé olóṣèlú a máa bára wọn jàjà tó dénú bí ṣé olóṣèlú máa bára wọn jàjà tó dénú kí ni máa mú kí olóṣèlú gangan tí wọ́n ń bára wọn jà kán tún wá jọ papọ̀ ṣọ̀kan bí olóṣèlú bá ń jà táwọn olóṣèlú bá ń bára wọn jà ṣé ń ló pé wa lórílẹ̀‐èdè Nàìjíríà ni àbí kán gbìmọ̀ ṣọ̀kan ṣe é gbọ́ àwọn àbéèrè yẹn a gbọ́ lówó ọjà láìpẹ́ yìí o
ṣùgbọ́n ẹjẹ́ ń tún mú béèrè ń wálẹ̀ kan sí kò.

Headquarters, Taiwo Ilorin. Nílé aago mẹ́sàn-án òwúrọ̀. 9 a.m. Anakazo 5.0 Ministry. Right Reverend STG Adewale. Pastor Bola Paimo. Mrs. Modupe Joel. Minister Shem Adewoye Daraibo. Evangelist Stephen Awoyale. Àti ọ̀gọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ tí Ọlọ́run mìíràn tó kún fún agbára mímọ́. Yóò máa sọ̀rọ̀ àṣejọ́de sáyé oníkanjú pọ̀. Ohunkóhun tí ò ti lè là.

0: a se oju opo le ni sin e mo gbagbe nkan ti mo la da si o akoko nbe ni pe se ija to lo den den se ma wa laarin awon oloselu anfani wo lo wa laarin ka awon oloselu o ma ba won ara won ja so pe wa lorilede Nigeria so si pe se oselu awa ara wa ibeere akoko ni e meta ni ninu re ele keji awon igbimo te ko to to je igbimo asofin lorilede Nigeria ti won sabewo si bi won tin pese oko lorilede Nigeria nibi ta ti so pe awon se aba ofin ti o ro ipese oko labele lorilede Nigeria ti o ro lagbara tan si ma pese oko lopo yanturu ti o si ni si anfani fun awon oko aloku ti se tokunbo mo lorilede Nigeria ibere wa wa re o ewo leyin wo po se se koro omo Nigeria lorun sisa lekun aton ti aba ofin tabi ka gba won laaye kan ma ku aloku wole e lohun e ku le sa ruko yin o
1: a fi fun so la ka de te ku eto
0: e se
1: seri kawon loselu mo bara won ja tan ba ti fe pa tan ba di fe parija won fe run awara ilu ni kan ma ja lo pe wa ama tan ba ti parija won ko ki awara ilu because won ti ri wa won ti ri wa run mo bi kan la won fi parija la ara won ni elekeji se roko ta won kini la won fe mo lu seri gbogbo run kan ba won ti won ba fe tun ti ba fe tun lu se igba ya re no kokon ta npa o pa ti won ba ti si nkan won eri pe ti ka ti kan ba bu agi so pe kan mo lu nkan to wa Nigeria so fa nga ti bo ari ti o fi kawo ko nbe won to lu mo se ri nkan yi ni ki oko wo Nigeria lo to nse se fa government wa ngan ko ta no ti mo kokko lu na nga ta fe roko fun won ni to ni se se se bere gbogbo run kan ba won awon so ni ki definitely nga ta fe wo ni fa fe si jo ta fe si another election to je kan to mu fu bo fun won san oro won sa no aye oku ba ko lori nga da da no je so ki je ko to sha
0: e se adupe sa e se nte pe ra yin pada 0913655692 oba ba je ki ma ki awon omo wa ti won foju si ba ti se iyen nikan ni wa nbi nibi ti mo ti ri riskria abi se mo gba bakan na mo ri mububa ati fridaus labiba ati fridaus eyin awon meteta e soriri ba won obi yin ba ngbo diamond kan mo pe ile ise le wa studio le wa te tin wo wa o Eshun 0913655692 e ma se mi gbo awon agbimo te koto won ni awon e ga se ma o
2: alaji e ka bo se to ni keji mi o si yo
0: adupe ma
2: se o de le lo nki na ti airport lo ni
0: e se
2: akoko te so se di won lo ra moto ni to se ato na jinje e wo kara moto ni bi e wa ru so to lo fi ko moto wole ni lokere pelu orilede ta wa lo so nsele kara ti wan ti wa ni bi kọ́lá tí wọ́n ní bí ìkejì ní pé kò yẹ kán bára wọn jà ọ̀kan náà ń gbogbo wọn tábádé pa tí wọ́n fira wọn ó mọ̀ báwọ́ ó mọ̀ ṣe gbogbo ọ̀kan náà ń gbogbo wọn kò yẹ kán bára wọn jà ọ̀kan náà ń gbogbo wọn lọ́wọ́ pẹ̀lú àdámọ́dé ó mọ̀ gòkè ìlú bàjẹ́.
0: ẹ ṣe adúpẹ́ ma ẹ jẹ́ kí n tún tí a mú wá ẹ̀jẹ̀ ń tún ṣàlàyé kó lè bá ayé wa dáadáa torí pé dáa pé kò yé màmá wa wòlíì Ayọ̀délé ìbéèrè mi àkọ́kọ́ ni wípé Similaye Fubara tó ń ti ọ̀gá rẹ̀ Wike àtẹni tó ń gbégbá dupò gómìnà ìyẹn ní ìpínlẹ̀ Rivers wọ́n ṣe ìpàdé àtìlẹ́kùn mọ́rí ṣe làwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí sọ pé àwọn olóṣèlú àṣẹ wọn ti ẹ̀ lè rẹ́ ṣá ṣé pé wọ́n ti ẹ̀ lè rẹ́ kán mọ́ jà nítorí àwa ní kájọ dá sí ń bẹ̀ ni pé ṣé pé olóṣèlú bá ń bára wọn jà ló pé ìṣèlú àwa ara wa lórílẹ̀‐èdè Nàìjíríà ni àbí tán bá rẹ́ àǹfààní wo ló wà náà ká máa bára àwọn ọjà fún àwa tá a jẹ́ ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ewu wo ló rọ̀ mọ́ bákan náà ṣé ó pé ìṣèjọba orílẹ̀‐èdè Nàìjíríà ń ta ní kádá sí nìyẹn ẹlẹ́ẹ̀kejì ilé-ìgbìmọ̀ tẹ̀ẹ́kótó tí í ṣe house of senate tán mọ̀ ṣàbẹ̀wò ibo wọn ṣàbẹ̀wò sí ibi wọn ti ń pèsè ọkọ̀ lábẹ́lé lórílẹ̀‐èdè Nàìjíríà yẹn ní ìpínlẹ̀ kaduna nọ́bà làwọn ó ṣe àgbéǹde òfin tọ́já pé yóò rọgun sí iléeṣẹ́ tó ń ti ń pèsè ọkọ̀ lábẹ́lé tán máa pèsè ọkọ̀ lọ́pọ̀ yanturu awon o si tun mu aba wa ti o pa gidi na lilo oko aloku kiku oko aloku wole lorilede Nigeria awon o pa gidi na re awa nbere pe wo leyin wo pe yo pe omo Nigeria ki ma ku oko aloku wole e ti se tokunbo lo ma pe wa ni abi pipe si oko labele pe kan tele awon egbe alata ko si re won ti bere ti kan won awon asofin yi won ti bere ti kan won ku oro won ni se won mo yun na tele tele ni won pariwo wi pe oko ti won pese lawon orilede ibomi lawon gangan beere fun oko tan pese labele na ni ka joda si hello 0913655692 hello
3: hello lotu
0: e seun e ko le uruko yin o
3: e ko eto
0: adugbo won
3: emi ni ewa juga ni lati
0: e seun
3: awon lo se lo ja o olugbo won lo ndaja sile fun won awon olukolo wa wa ta la je supporter won gangan la ndaja fun won to possible ke governor wa ti igba ye ni keji re ni se dr bugola sara kan pade ni e gbo bi kan tin pura won kan pura won ri awa gangan la ndaja sira won awa ra adu gangan la aro la si de ba se pele pele pele won ilu kan tan la meji bi kan la ni won kilo ta won se ba won pelu won mo be to so
0: e sha dupe 0913655692 ibere wa nbe ni pe se awon oloselu ma nbara awon aja bi bara awon aja yen anfani wo lo ma mu wa fun isejoba wa ara wa ewu olosise se ko ro mo intani ka pe kelu ni 0913655692 hello ekro le sa ah ke se mi oja tintin kokan le ke se mi o ipe mi loja yin o te ba le tun gbiyanju re se

0: bọ́ kì í ṣe kékeré òní àbí wá tó wà wíwà yọmọ wá pé bílágbá ṣe ń tí ó kà ń ta tiẹ̀ yọmọ ṣe ń fà ní fara àdúgbò tẹ́ máa rò òun náà mọ ro bẹ́ẹ̀ lókùnrin ló dà jù pé wa ibi tí ò gbà fi pé àwa aráàlú á máa wá bára wa torí tí wọ́n lẹ̀ yìí pé ẹ̀sán ní ké lára wọn pé wà ní sáni náà ibi tí ò ti pé wa nù. Ká tó wá sọ̀rọ̀ mọ́tò tẹ wí iléeṣẹ́ ìdìde yìí ló dáa púpọ̀ àwọn gbogbo ọjọ́ tọmọ nàìjíríà bá ti pé ìjọba ti dálé iná máa ń jẹrun bó òun ò ṣe tó ní jẹrun nígbà tí wọn bá gbé ìdìde gbogbo ọgbọ́n táwa bá ń bẹ nílùú káàfin máa ba iléeṣẹ́ ẹ̀jẹ̀ mọ́ ẹgbẹ́ lọ bẹ̀rù ọlọ́run bá dé bẹ́ẹ̀ tó ṣe wọn máa fi mí ṣe general manager west sapo àtànà tòkunbọ̀ tó wá ní bóyá ká tó máa wá kó wọlé mọ́ tó kòmí dé ká mọ́ kò fi dé o ká jẹ́ àmọ́ ṣe ti wá ká sì mọ́ ṣe tòkunbọ̀ náà máa wọlé ẹni tágbà rẹ bá ká tòkunbọ̀ kọ́ rà á ẹni tágbà rẹ bá ká tuntun yóò débi tuntun bá ṣe ń wuyì náà nísìnyí tá à ń sọ pé owó wọn kò dẹrùn yìí àwọn nǹkan ò lè lo mọ́tò àlùkù láyé wọn o mọ́tò bílíọ̀n ni wọ́n lò ilé lálálálá ni wọ́n ń kọ́ àfọ́ ọmọ àfá ọmọ alábìnrin láti fún ìbẹ̀rẹ̀.
1: Ẹ ṣe àdúpẹ́ sá. 091-36-55-6952 Adelebari pẹ̀lú Ṣánkó Alájẹ ẹja tún ojú òpó àwọn èèyàn pọ̀ lójú òpó dáadáa. Ẹ lọ́wọ́.
2: Ẹ káàsán sá.
1: Ẹ mà káàsán orúkọ yín o.
2: Àfá ló ń bẹ lórí ìlà.
1: Ẹ ṣeun gan sá. Ẹ ṣeun ọsọ wọ àwọn àfá àárọ̀ lẹ́yìn o.
2: Bí àmì ọlọ́run jẹ́
1: àgbẹ̀
2: àjọ àyùngbà. Bí. Ṣé rí àwọn olóṣèlú pé wọ́n ń já. Ṣé àgbà mi sá. Àgbẹ̀ ìlú máa ń já. Ìlàwádùn. Ẹ wá wúyá
1: ìjáwó pẹ̀ ẹyọ kan méjì torí àkókò nù dá àwọn èèyàn. Wájẹ́ kí n polówó ọjọ́ ọ̀run gbèsè ń gbà kiri ọjà lọ́wọ́ iwájú ẹ̀ṣẹ̀.
3: EM Nigeria PLC for entrepreneurs with 150 million king cap.

0: 0965 5 2. Àwọn kókó ọ̀rọ̀ méjì ta ní ká ní ẹ kí tó mọ wọ abẹ́lé olẹ́yìn wò kó ṣeé ṣe pé wà lédè Nàìjíríà tó olùmọ̀ bàbá tán bá ń jò ní òun wọlé ewúwo ló ṣeé ṣe kúrò mọ́ ẹ sà orúkọ yẹn bá ń gbé jẹun alàgbà tó ẹ ṣe ẹ ṣe.
1: Àmọ́jà àwọn ènìyàn ní pé ní ọjọ́ àṣù fẹ́nìkan ọmọ àkọ́kọ́ nípa.

0: láti mú sa
1: láti ọlọ́run
0: ọ̀rọ̀ rí ẹ bá dá sí méjèèjì sa.
1: Ẹ kú ètò mo fẹ́ kí ni ìṣe oní tọ́lọ́pọ̀ dé sí Nàìjíríà láwọn ọmọ sí àti wọ́n ní pé a mọ̀ lọ́dọ̀ wa pé bóyá káwọn dá bí ìmọ̀ràn tí ẹ mú wá tí wọ́n bí wá. Àmọ́ ìlẹ̀ ń bẹ̀ ń bọ̀ tẹ́nu fi iná mi nínú wọn lè fi tó lè ká wa sọ̀rọ̀ sábúwe fa epo níyà yìí tàwa tẹ́mọ̀ púpọ̀ ayé wa lọ́kàrá ìlú òtò orí mọ̀ lè mí ká fún àwọn tí wọ́n ti lọ́kọ̀ 100 million tí wọ́n ń lò ní ká lásán táwọn tí wọ́n wá nílẹ̀ fún nàìjíríà táwọn ń lò ó ọlọ́run jẹ́ ọ̀dà ní bí wọ́n bá ti tí wọ́n náà ta tí wọ́n ṣe bí wọ́n bá ti tún lóúnjẹ́ mélòó ní ìjọba ti ṣe wọ́n tún máa gbọ̀nà burúkú fúnni wọlé ní ìsanwó fún yẹn táwọn pẹ̀lú yìí.
0: Ẹ ṣe àdúpẹ́ bàbá, ẹ ṣe àdúpẹ́ alágbà Adéọlá. Ẹ jẹ́ àwọn ẹyọ kan méjì sí mẹ́ta bọ́ bá ṣe é ṣe torí àkókò wa ni àgbà pé kọ̀ọ̀kan lè pọ̀ mọ́ ní ọ̀yà ẹ bá gbé ẹyọ kan sí ẹyọ kan àtàbọ̀ 0913655652. Ẹ̀lú ẹ̀kọ́ ọ̀lẹ́sà.
2: Ẹ kú ètò.
0: Adúpẹ́ orúkọ yín o.
2: Orúkọ mi ni Imam Nasiru láti Ìwábùkún.
0: Ẹ ṣeun.
2: Ṣé rí àwọn olóṣèlú yìí bára wọn já àwọn tí kàn tẹ̀lé olóṣèlú ni wọn máa ti ń ṣe wọn. Ẹ lè rí olóṣèlú kọ́ máa bára wọn jà láéláé. Ẹ̀yẹn o bíbù kọ́lá sára kí ṣe tóhùn tó bá pàdé gbogbo àwọn tán láwọn jọ ń ṣe kinní. Ẹ rí bí ó ṣe kí wọn. Bùkọ́lá sára kí òré nìkan kan kó fojú pa ẹnìkan rẹ́rí láyé. Àwọn olóṣèlú yìí bára wọn já. Ìbàyà ìgbà tí wọ́n máa bára ń jà bí òṣèlú lásán náà ni kì í dé pé wọ́n bá ríra nǹkan mọ́ kíra wọn. Àwa tá àwa ń tẹ̀lé wọn ni káwa pẹ àrùn àtọ̀dọ̀ bínú wa. Ẹ̀ṣèlú yìí ṣe ká máa bára wa jà bí ká máa ṣe jàgídí jàgan. Ọlọ́mọ bàdá ẹ̀ mọ̀ nìyẹn. Ẹ ṣeun ẹgbẹ́ ìjọ ọ̀rẹ́ bọ̀.
0: Àdúgbò sà ẹ jẹ́ ń gbé ìpè àbọ̀ 30 seconds ká máa fi kásẹ̀ rẹ̀ lẹ̀ torí àkókò wa 0913655652. Ìpè tó kàn jù lẹ̀ tó kàn fún tòní nìyẹn. Àbọ̀ṣẹ́jú òun lásìlò àbọ̀ṣẹ́jú. Hello.
3: Hello.
0: Ẹ ká sọ orúkọ yín o.
3: Bẹ́ta, a kú ètò sà.
0: Adúpẹ́ o.
3: Bẹ́ta, ìdòwú ní sọ̀rọ̀ láti Pálásì Ọba Àgbọ̀nà.
0: Ẹ ṣeun.
3: Tọ́ nípa títọ ọ̀rọ̀ àwọn olóṣèlú náà ni èmi náà fẹ́ dá sí. Tán bá ń jà ló ń pè wá. Torí wọn mọ̀ sí iṣẹ́ tí ó máa ká ń ta ara wọn. Tẹ̀wà pẹ̀lú mi.
0: Àgbọ́yé àgbọ́yé sà pàápàá.
3: Ìkọ́ tí wọ́n mọ ṣiṣẹ́ tí ó mọ kanta ara wọn oṣù lára ìlú ni láti ṣe gẹ́gẹ́ bí ilé ìṣẹ̀lẹ̀ láàrin sọ́ọ̀lì mustapha àti gómìnà wa àgbà náà. Ẹlẹ́ẹ̀kejì nípa títí wíkẹ́ àti ti buhara àwọn òjà tẹ́lẹ̀ àpò ara wọn náà ń jà fún. Ìgbà tọ́rọ̀ òṣèlú tó ti délẹ̀ ẹ̀sìn tó yẹ pé wọ́n fi máa sọ̀rọ̀ bí wọ́n ṣe máa jẹun àti bó ṣe wúyin ló ká gómìnà ẹ mọ̀
0: bá ṣe ẹ̀bùn bẹ́tò lọ ọlọ́run àti ìsànù wa. Ẹ̀ṣẹ̀ ń gẹ̀ sà. Àwa fẹ́ parí ní àbẹ́tò lọ́wọ́. Adúgbẹ́. Ẹjẹ́ máa dúpẹ́ pàtàkì lọ́gbọ̀ àwọn ẹ̀wọ̀n àtàtijọ́ ń ṣe bọ̀ látàárọ̀. Ọ̀pẹ́ pàtàkì lọ́wọ́ ṣe Jacob tó jẹ́ lọ́wọ́ bọ́tìnì wa. Dayo kí ló tọ́mọ bàbá bẹ̀ láti ẹyẹ ń kọrin kábíyèsí onílẹ̀kẹ̀ ni àti ọ̀ṣẹ́ ìlọ́jọ́ tó níní. Ẹ wá ìgbé aago mẹ́fà àti aago mẹ́fà bọ̀rọ̀ lẹ òun lè tún àgbẹ́ lérè. Ẹ jẹ́ máa dúpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn ọmọ mi tí wọ́n wò bá tíjọ́ ń ṣe. Ọ̀pẹ́ pàtàkì lọ́wọ́ Fridaus. Ẹ jẹ́ máa dúpẹ́ pàtàkì lọ́wọ́. Ọ̀pẹ́ pàtàkì lọ́wọ́ Labibat kí n sì máa dúpẹ́ pàtàkì ìyẹn lọ́wọ́ Rashidat àbí àdúpẹ́. Ọjọ́ mẹ́jọ láàkó pàdé o fún onírúurú ìbéèrè tó ń ti polówó ọjà. Ẹ pè mí lẹ́yìn ètò kí lẹ fẹ́ ká fi kún ètò ìkíni ká fi dá sí 08144884422 08144884422. Ọjọ́ mẹ́jọ ló dá sí Anjumà Kàchibú. Au revoir. Bye for now.

0: ṣaaju ẹgbọ awọn koko to wa ninu iroyin na ijọba apapọ ile aye ti kede ẹdinwo epo pentiro fun ọgbọn ọjọ won ta ni awọn ile iṣẹ epo NNPCL kakere ti butoro ile aye Ààrẹ ilẹ̀ France Macron nìrètí wà pé yóò ṣe àbẹ̀wò ọlọ́jọ́ méjì sí ilẹ̀ Nàìjíríà nínú oṣù kẹwàá. Olórí àwọn ẹ̀ṣọ́ ológun ojú òfurufú ilẹ̀ yìí ti ṣèlérí àtìlẹ́yìn tó nípọn fún àwọn mọ̀lẹ́bí àwọn ọmọ ológun tó fara kááṣá nígbà tí bàálù wọn jáwálẹ̀ ní ìpínlẹ̀ Ondo. Iléeṣẹ́ panápaná ti ṣàlàyé okùnfà ìṣẹ̀lẹ̀ náà kan tó wáyé nílé ìgbé kan tó wà ní Gáàkànbí ní ìlú Ìlọrin. Ní ilé òkèrè àwọn èèyàn méjì dágbére fáyé nígbà tí àpá kan lẹ́kàn dàwó ní Istanbul nílẹ̀ Turkey. Ìròyìn eré ìdárayá àgbábọ́ọ̀lù lọ́wọ́ iwájú fi ikọ̀ Blackburn Rovers sí Afúláyàn fún léde lórí ìwòye rẹ̀ àti bó ṣe ń wòye láti ṣojú ikọ̀ Super Eagles. Ẹ kúrọ̀lẹ̀ akíwà pé a kú iṣẹ́ òní. Ìròyìn àgbáyé rẹ̀ láti kàní Diamond 88.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adeyemi ìròyìn yẹn ká sọ fún yín pé ẹlẹgbẹ́ wa ní ojú ìtàkùn www.diamondfm.net one YouTube and Diamond 887 FM ẹ̀kọ́rin náà bọ̀ lẹ́yìn ìsinmi ránpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹkú ìkàlẹ̀.
1: Opportunity buy my ex inu japa ni
2: o le shidi kuro nile nigeria tan patapata gba be o ko ni sha ni awon ebi ore atolo fe re lori ile na o le japa nitori ti o fe lati se be sugbon simi riranu mo gege bi ona bayo kan si awon isoro to nkoju orile ede yi lapapo koda bi o ba tile ko gbogbo nti se tire kuro nile sibe ile eni ni ile eni ilu re ni nigeria je yo ma gbe olokan lajo
3: Imoran yin lo n dese ti iboyin lati ikani Diamond 88.7 Ilorin.
0: Eka bo pada iroyin na re ni ekun re. Ijoba apapo ile yin ti kede epo pentiro edinwo fun ogbon ojo won mo ta lati owo awon ile ise epo ti NNPCL kakere ti butoro ile yi afogisun won on lati ta fun awon oko akero minister nile yi fun oro wo na to tun mogito oro aje ile yi tawo oyejele lo fun lede o tesiwaju pe igbese na ile yi je epo pentiro oyedele tesiwaju na oni ki se da pada ikunpa epo pentiro ege bi se tenumo ojoba ni fun awon ise epo fun gbedeke ogbonjo hun epo náà ọ̀nà wọn ta ọjọ́ pàápàá jùlọ fún ọkọ̀ akérò káàkiri ti butoro mẹsẹ̀ àwọn tẹnumọ̀ ikú ìgbésẹ̀ náà ó ní yóò tẹ̀ pàápàá jùlọ ìjọba kò ní sanwó fún ẹ̀kẹni gẹ́gẹ́ bí òye tẹ́lẹ̀ ìjọba ó gbésẹ̀ náà láti jẹ́ kí àpò ẹ̀dínwó nílé ṣe NNPCL fún àkókò ọ̀hún. Nínú ìròyìn mìíràn ààrẹ ilẹ̀ France Macron ní pé yóò ṣe àbò ọlọ́jọ́ méjì sí Nàìjíríà ọjọ́ kẹje dínní ọgbọ̀n sí ọjọ́ kọkàndínní ọgbọ̀n oṣù kẹwàá àbẹ̀wò ọ̀hún láti jẹ́ kí ìdọ́rẹ̀ tó wà láàrin ilẹ̀ àti ilẹ̀ France òní ọ̀hún láti àbẹ̀wò ààrẹ Tinubu ṣe àsọ̀rọ̀ rẹ̀ ilẹ̀ méjèèjì ẹ̀ka ọ̀rọ̀ owó náà ń wà lemọ́ ní inú ilẹ̀ ọ̀rọ̀ dókòwò àwọn òṣìṣẹ́ ìjọba ilẹ̀ France ti dẹ́sẹ̀ Nàìjíríà wọ́n ṣe ń gbaradì fún àbẹ̀wò ọ̀hún aṣojú ìjọba ilẹ̀ France ní ilẹ̀ Nàìjíríà àti sínú àjọ ECOWAS Mark Frombastia ṣáájú ti ṣàlàyé wípé àbẹ̀wò ọ̀hún òní yóò fún ilẹ̀ méjèèjì láǹfààní láti ṣe àgbéyẹ̀wò ìdọ́rẹ̀ẹ́ tó wà láàrin wọn. Wáyé o olórí ẹ̀ṣọ́

ológun ojú òfurufú ilẹ̀ yíyẹ Marshal Sunday Aneke ti ṣèlérí fún mọ̀lẹ́bí àwọn ọmọ ológun 25 tó wà nínú ọkọ̀ bàálù ológun ilẹ̀ yìí tó já wálẹ̀ ní ìgbọ́kọ̀dá ní ìpínlẹ̀ Ondo pé iléeṣẹ́ ológun ó ṣàtìlẹ́yìn fún wọn ó ti pàṣẹ kan ṣe ìwádìí tó nípọn lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún Aneke olófohùn lédè nígbà tó ṣe àbẹ̀wò síbi tí ọkọ̀ bàálù ń jáse gbogbo gbìyànjú láti wá àwọn tó rí kó yọ òrùngásí pàbó látàrí pé agbègbè wọn ló jẹ inú ra olórí ẹ̀ṣọ́ ológun ojú òfurufú ọ̀hún kẹsì àwọn ilẹ̀ kan jáwọ́ láti máa sọ ayé sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ bàálù ọ̀hún kan dúró de bí wọ́n ṣe parí ìwádìí òun agbósúbárà bá dé ránṣẹ́ sí ìjọba ìpínlẹ̀ Ondo àti àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀hún fún ìgbésẹ̀ tí wọ́n gbé olórí ẹ̀ṣọ́ ológun ojú òfurufú ọ̀hún tẹnu kan ṣetán láti túṣẹ́ ìkòkò lórí okùnfà ìṣẹ̀lẹ̀ ọ̀hún mínísítà níléyè fún ọ̀rọ̀ iṣẹ́ òde david umahi ti ṣàlàyé pé kò sí ìfàfà kankan láàrin rẹ̀ àti mínísítà fún ìlú àbújá ìyẹn sọ wike ó ṣàlàyé pé wike ló ti fi ìgbà kan jẹ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ rivers lọ́jọ́ olóṣèlú onítẹ̀síwájú ó tẹnumọ́ pé àwọn méjèèjì làwọn jọ wà lábẹ́ òrùlé ẹgbẹ́ òṣèlú kan náà umahi ló ṣe àfọ̀mọ́rọ̀ nílùú àbújá nígbà tó ń sọ̀rọ̀ lórí ìfàǹfà tọ́nà wáyé láàrin ẹgbẹ́ òṣèlú apc àti mínísítà fún ìlú àbújá ọ̀hún wike gẹ́gẹ́ bó ṣe wí ó ní àwọn alátakò àwọn oníwọ̀n fẹ́nà sí ọ̀rọ̀ ọ̀hún ó ṣàfikún rẹ̀ pé ẹgbẹ́ òṣèlú apc ló nílò wike wike náà sì nílò ẹgbẹ́ òṣèlú apc umahi ṣàlàyé pé ìṣàkóso rẹ̀ ó ní ó jẹ́ ogún gbèsè iṣẹ́ àkànṣe tó lé ní 2000 owó tí wọ́n sì fẹ́ ná tó $13 trillion gẹ́gẹ́ bó ṣe wí ìjọba rárá gbogbo ọ̀nà láti wá ọ̀nà àbáyọ sí ìpínlẹ̀ tó ń kojú àwọn ọmọlẹ̀ yìí lórí ọ̀rọ̀ ojú ọ̀nà. Àwọn ẹgbẹ́ àgbààgbà àjẹṣẹ́bí ní agbègbè àríwá ilẹ̀ yìí ti ké sí ìṣàkóso ààrẹ Bola Tinubu láti má jẹ́jẹ́ tí kò ní lè ṣíkà fún àwọn ọmọlẹ̀ yìí wọ́n ti ké sí ìjọba kónà tó pàápàá jùlọ lórí ìpèníjà tó ń kojú ilẹ̀ yìí ṣáájú ètò ìdìbò ọdún tó ń bọ̀ akọ̀wé ìpolongo àpapọ̀ fún ẹgbẹ́ àwọn àgbààgbà àjẹṣẹ́bí ọ̀hún bàbá Muhammed Tuka ló fohùn lẹ́gbẹ̀ẹ́ tuntun pa pé kan tó rò ìlànà tó ń lò papẹ̀ òní kò tọ́ sókè sí ìjọba tinubu ó nà tọ́ pé àwọn èyí tó ṣe fún àwọn àpá jùlọ ó sì fi lédè ó jẹ́ kí ara mọlẹ̀ yìí.

ìlú Istanbul ní ilẹ̀ Turkey ilé ọ̀hún ni àjà mẹ́ta rẹ̀ ló dàwó. Pàápàá jùlọ wọ́n ṣàlàyé ìpè ilé náà, ó ní àwọn èèyàn tó gbé iná náà tí a sínú ilé ọ̀hún, àwọn òṣìṣẹ́ àdóòlà ẹ̀mí ló gbìyànjú láti rí i pé àwọn èèyàn tó ń gbénu ilé ọ̀hún tí kò tí wò lápá rẹ̀ ò ní wọ́n gbé kúrò níbẹ̀. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti dóòlà ẹ̀mí àwọn èèyàn tó wá sí abẹ́ ilé ọ̀hún tó dàwó, àmọ́ ní báyìí àwọn méjì ló ti dágbére fáyé. Àwọn olùgbé ilé ọ̀hún tí wọ́n kú kúrò níbẹ̀, wọ́n ti kó lọ sí ibòmíràn. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ọ̀nà tí ìfìlẹ́dẹ̀ okùnfà rẹ̀ ìjọba ilẹ̀ Turkey ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà. Síbẹ̀ ní ilé òkèrè, adó olóró tó léde látọwọ́ ìjọ àwọn ọmọ ológun ilẹ̀ Ethiopia ni ó ti lọ bá àwọn ọmọ ológun ilẹ̀ Eritrea ní agbègbè Adigrat ní àríwá Tigray. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣeṣe gbogbo tó wáyé láàrin ilẹ̀ méjì kó tó fẹjú sí ìròyìn ìfìlẹ́dẹ̀ wípé adó olóró ọ̀hún ó ní ó dojú sọ àwọn ọmọ ológun ilẹ̀ Eritrea àti àwọn ohun ìjagun wọn tó sì yín ní àjì ìkọlù ọ̀hún ló wáyé lẹ́yìn ìgbà tí Eritrea ti ojú mi kòró ṣàpè àdó olóró ọ̀hún ó ní àkóbá fún ológun àwọn ọmọ wọn ṣàlàyé láàrin ilẹ̀ Eritrea àti pé ṣe àtìlẹ́yìn fún àkókò. Ní abala ìròyìn, àjọ tó ní sà nílẹ̀ ti ṣàlàyé pé ó ti gbọ́ tó méjì àti ààbọ̀ fún ilé pèsè ṣúgà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìgbìmọ̀ ọ̀hún ṣàlàyé ilé láìpẹ́ láì jìnnà àwọn sójà ara gbé lórí ìhántà lórílẹ̀-èdè yìí lọ́yọ́. Ó ní ó gbé ònà parí iṣẹ́ àfún àgọ́ náà kà ṣàlàyé pé wọ́n ṣe kàn. Lábala ìròyìn àwọn àmúlùdùn, olórí wọ̀zọ́wọ́zọ́ ọmọ ilẹ̀ yìí Olúṣẹ́gun Ọ̀sánníyì tọ́pọ̀lọpọ̀ lọ́dọ̀ Gaza ti kéde wípé ó ti di ọmọ ilẹ̀ Amẹ́ríkà. Olórí ọ̀hún ló kéde ìgbésẹ̀ náà ní ojúkò Instagram rẹ̀, tó sì fi fọ́nrán àti àwòrán pẹ̀lú ìyàwó rẹ̀ léde fún mi. Ó ti ṣe àwòrán ìwé ẹ̀rí tó gbà wípé ó jẹ́ ọmọ ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú àsíá ilẹ̀ Amẹ́ríkà lọ́dọ̀ Gaza pàjá ní 2000 pàápàá jùlọ olúwa ìrìn àjò kọ́kọ́ bẹ̀rẹ̀ kan máa kọ orin wọ̀sọ́wọ̀sọ́ ní èdè Yorùbá. Lábala ìròyìn, eré ìdárayá agbábọ́ọ̀lù lọ́wọ́ wájú fi ikọ̀ Blackburn Rovers dapò Àfọlán ti fẹ́ràn láti ṣojú ikọ̀ Super Eagles lẹ́yẹ̀. Agbábọ́ọ̀lù ọ̀hún ẹni ọ̀ọ́dún 29 àtàbí nílùú London láǹfààní láti gbá bọ́ọ̀lù fún Nàìjíríà torí pé àwọn òbí rẹ̀ wà láti ilẹ̀ yìí. Ó ti ṣojú ikọ̀ agbábọ́ọ̀lù ìpele kẹta fún ilẹ̀ England àwọn ìṣègbàbọ́ọ̀lù filẹ̀ Nàìjíríà Àfọláyàn ṣàlàyé ṣáájú. Ó yẹ kó yára pọ̀ mọ́ ikọ̀ Super Eagles nígbà tó ń gbà díje Bundesliga ní ilẹ̀ Germany àmọ́ faraṣẹ̀ṣe nígbà náà. Ó ní kò jẹ́ kó gbá bọ́ọ̀lù fún ilẹ̀ Nàìjíríà. Ikọ̀ agbábọ́ọ̀lù Bende Insurance ti kéde wípé amúlé rẹ̀ Joshua Bàbá ó ní ó ti kùnà láti padà sí ibùba lẹ́yìn ìgbà tí wọ́n fún láǹfààní láti lọ fún ìsinmi fún ọ̀sẹ̀ méjì. Bàbá ó ní wọ́n rí kẹ́yìn ní 31st nígbà tí Shorasi wà kó pẹ̀lú ikọ̀ Warri Wolves látìgbà náà ní faraṣẹ̀ṣe. Àmúlé ọ̀hún wọ́n fún láṣẹ láti rìnrìn àjò lọ sí ìpínlẹ̀ Plateau káàrẹ̀ fi dá ìrètí wà pé yóò padà sínú ikọ̀ ọ̀hún ní 9th látìgbà náà wọ́n rí. Ikọ̀ Bende Insurance ṣàlàyé wípé bàbá ó ní ó sì wà lábẹ́ àdéhùn pẹ̀lú ikọ̀ ọ̀hún di ọ̀dún tó ń bọ̀. Wọ́n ṣàlàyé pé ìgbésẹ̀ tó gbé ó ní ó jẹ́ nǹkan tí kò tọ́. Ikọ̀ ọ̀hún ti kọ́ ránṣẹ́ sí àjọ NPFL àti àjọ NFF pàápàá jùlọ ṣetán láti rí i pé wọ́n gbé ìgbésẹ̀.

0: ìdásílẹ̀ artificial intelligence join ti john frey inti. Èyí ló pe òun adémẹdé ròyìn taiwo yẹmi ló ti tọ́ka ṣètì gbọ̀yìn akínyìn pé ó dàrọ.
1: Wá ẹ wá sẹ́ amòkú ti wù àìbàjẹ́ amòkú ti jíwó yìí ṣùgbọ́n ọmọ olúwa náà ni kódà ẹsìn kan náà làbí. Ẹ wò jẹ́ ká bo láṣìírí jẹ́ ká gbójú ń bẹ̀ àṣírí ẹ̀ kò gbọ́dọ̀ tún lóye.
2: Ẹ jẹ́ aronúdé eré àkóyawọ́ léde tó dáa tó bójú mu fi tú àwọn aláṣẹ tó tọ́ létí.
3: Gbọ̀nyin lápọn 88.1 Ìlọrin.

0: ìlọrin.
1: Ẹ ṣeun.
0: Bí ẹ ṣe fẹ́ náà lórí Ọlọ́run ọba sànú èèyàn ni. Ẹnu bá ṣe wáyé pàrọ̀ kan wà lójú ọ̀nà táwọn òjò kan hàn sí kálukú.
1: Bá wọlé tó ń gà jẹ́ mọ́.
0: Ní ti ẹ̀ tó ń fi kálukú lékì.
1: N kò à ń papá máa dálé. Ajẹ́bẹ̀jẹ̀ lákòókò àwọn àgbẹ̀ léèrè lọ́wọ́ ẹ̀dáyọ̀ kí ló tọ́ mọ kí n dúpẹ́ àkọ́bí. Ajẹ́bẹ̀jẹ̀ lákòókò àwọn àgbẹ̀ léèrè lọ́wọ́ ẹ̀dáyọ̀ kí ló tọ́ mọ kí n dúpẹ́ àkọ́bí. Ajẹ́bẹ̀jẹ̀ lákòókò àwọn àgbẹ̀ léèrè lọ́wọ́ ẹ̀dáyọ̀ kí ló tọ́ mọ kí n dúpẹ́ àkọ́bí.

ọ̀rọ̀ ọlọ́run yìí ò sì ní agbára. Àkókò ti tó láti pàdé ọlọ́run fún ìbápàdé tó ń ti fọwọ́ kàn láti òkè wá láti pàṣẹ ọ̀rọ̀ rẹ̀. Nígbà tí ìránṣẹ́ ọlọ́run aláàyè olùṣọ́ àgùntàn Moses Adémọlá Popo Ọlá bá ń pín ọ̀rọ̀ ọlọ́run lórí ètò yìí, ayé aṣẹ́gun. Ayé aṣẹ́gun, ìpinnu ọlọ́run fún gbogbo ènìyàn ni láti gbégbé ayé aṣẹ́gun tó kún fún ìtẹ̀síwájú pẹ̀lú ògo àjẹdọjọ́ alẹ́. Bóyá ẹ darapọ̀ mọ́ wa ká jọ rìnrìn àjò débi ògo láti pàṣẹ ọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ tó múnádóko lọ́kàn rẹ̀. Ní gbogbo ọjọ́bọ̀ Thursday ní dédé aago 5:00 ìrọ̀lẹ́ ni ètò ayé aṣẹ́gun yóò máa dé sí tìgbọ̀ yín. Ẹ farabalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run. Ayé aṣẹ́gun, aṣẹ́gun ni yín lórúkọ Jésù.

0: Eyi ni fi hàn títọ́ ti Christ Second Coming Gospel Assembly tí ó wà ní CB24C Abiola Avenue PO Box 516 Iléṣẹ́ Ọ̀sun State Nigeria ṣe onígbọ̀wọ́ rẹ̀. Ẹ lè jọ́sìn pẹ̀lú wa ní ọjọ́ Sunday lágogo mẹ́jọ òwúrọ̀ àti ọjọ́ Tuesday lágogo márùn-ún àbọ̀ ìrọ̀lẹ́ fún ẹ̀kọ́ Bíbélì. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa ni 08035803855. Ẹ fi ara balẹ̀ láti gbọ́rọ̀ Ọlọ́run láti ẹnu ajínrere S. Adé Ògúnníran.
1: Ǹjẹ́ ká gbàdúrà? Olúwa wa Jésù Kristì, a fi ìjáde lọ̀rọ̀ ilé ọlọ́wọ́ lónìí nípasẹ̀ mímọ́ gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ olùgbà àkóso gbogbo.
2: Àmì.
1: Jẹ́ kó yé gbogbo àwọn olùgbọ́.
2: Àmì.
1: Gbogbo àwọn ìsílẹ̀ àyà olùbá wọn wí olúwa.
2: Àmì.
1: Gbogbo àwọn ọkọ̀ òkúta olùsọ wọn di ọkàn ìrìn
2: olúwa. Àmì.
1: Ọ̀rọ̀ náà ní ọkàn àwọn tí ó gbọ́ ọ́ jẹ́ kó dàpọ̀ mẹ́gbàgbọ́.
2: Àmì.
1: Kí wọ́n bá ń jẹ̀bi ní ìdájọ́.
2: Àmì.
1: Ní orúkọ Jésù mo gbàdúrà.
2: Àmì.
1: Olóhùn tí mo kàn àtàkì mo fẹ́ pàkíyèsí wá sí olùwí pé ayérayé méjì ló wà. Ayérayé méjì ló wà. Kò sì sí ẹnìkan tí kò ní lo ayérayé rẹ̀ nínú ọ̀kan nínú ayérayé méjì yìí. Kò sẹ́nìkan tí ò ní nípe tí ò ní lo ayérayé rẹ̀ ní ọ̀kan nínú ayérayé méjì tó wà yìí. Mo fẹ́ ká wo ní Danieli orí kejìlá ní ẹsẹ̀ ìkejì.
2: Àti ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ó sùn nínú erùpẹ̀ ilẹ̀ ni yóò jí, àwọn mìíràn sí ìyà ìnípẹ̀kun, àti àwọn mìíràn sí ìtìjú àti ẹ̀gàn ìnípẹ̀kun.
1: Yes, àìnípẹ̀kun méjìlá rí bí báyìí nísìnyí. Àti ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ó sùn, àwọn tí ó kú, àìjí wọn dìde lọ́jọ́ ìdájọ́. Jésù ló fìdí ẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀, ó sọ bẹ́ẹ̀ nínú ìrètí ìjọ àdùn. Ní wákàtí ń bọ̀, nígbà tí gbogbo àwọn tó wà ní ìsàkú yóò gbọ́ wọn jáde wá, àwọn tó ṣe rere sí àdínjìnde yìí, àwọn tó ṣe búburú sí àjínde ìdájọ́. Ọ̀nà ìdálẹ́ ti sọ.

0: ọ̀tẹ́lẹ̀ ní tí ọ̀pọ̀lọpọ̀ náà tó sùn ní ìrùpẹ̀lẹ̀ ni yóò jí àwọn mìíràn sí ìyè àìnípẹ̀kú àti àwọn mìíràn sí ìtìjú àti ẹ̀gan àìnípẹ̀kú méjèèjì jésù wá fìdí ẹ̀ múlẹ̀ ní matthew ó tún lè dè tí tó yé wa ìyè àìnípẹ̀kú àìnípẹ̀kú méjì ló wà ayérayé méjì ló wà matthew 25:46
1: àwọn wọ̀nyí ni yóò sì kọjá sínú ìyà àìnípẹ̀kú ṣùgbọ́n àwọn lóòótọ́ sí ìyè àìnípẹ̀kú.
0: Àìnípẹ̀kú méjì ló wà yẹ mo pè ní ayérayé méjì ló wà fún ènìyàn kò wá sẹ́nìkan tí ò ní lo àìnípẹ̀kú tí ò ní nípin nínú ọ̀kan nínú méjì tí ò bá ti nípin nínú tí ò bá ti rí ní ìjọba ọlọ́run nínú ìyè àìnípẹ̀kú kàn mọ́ béèrè rẹ̀ káàkiri ó wà nínú ìyà àìnípẹ̀kú ní ọ̀run àpáàdì ẹni tí ò bá ti rí ní ọ̀run àpáàdì níbi ìdádúró àìnípẹ̀kú kàn mọ́ wá káàkiri ó wà nínú ìjọba ọlọ́run níbi ìyè àìnípẹ̀kú daniel sọ jésù náà ó sàn pé àwọn kan kọjá lọ sínú ìyà àìnípẹ̀kú àwọn kan sínú ìyè àìnípẹ̀kú fẹ́ ká lọ wo nínú òwe ìdájọ́ tí jésù pa ní ìsinyìí nínú òwe ìdájọ́ tí jésù pa yẹn fi pé kò sẹ́ni tí ò ní ní ìpín nínú ọ̀kan nínú rẹ̀ fẹ́ ká lọ wo òwe ìdájọ́ tí jésù pa ní matthew 13 káwọ̀ láti ẹsẹ 38-43.
1: Ogo ni ayé irúgbìn rere ni àwọn ọmọ ìjọba èpò sì lé àwọn ọmọ ẹni búburú ni ọ̀tá tí ó fún wọn lé èṣù ìgbẹ̀yìn ayé ni ìkórè àwọn áńgẹ́lì sì lé àwọn olùkórè nítorí náà gẹ́gẹ́ bí a ti kó èpò jọ tí a sì ń finú sowó bẹ́ẹ̀ ni yóò rí ní ìgbẹ̀yìn ayé ọmọ ènìyàn yóò rán àwọn áńgẹ́lì rẹ̀ wọ́n sì kó gbogbo tí ó mú ní kọsẹ̀ ní ìjọba rẹ̀ kúrò àti àwọn tí ń dẹ̀ṣẹ̀ yóò sì sanwó sínú iná ìlérú níbẹ̀ lé ẹkún ìpá kékeré yóò gbé wà nígbà náà ni àwọn olódodo yóò máa rìn bí oòrùn ní ìjọba bàbá wọn ẹni tí ó bá ní etí kí ó gbọ́.
0: Yes, mo ti sọ pé kò sẹ́ni tí ò ní nípin nínú ọ̀kan nínú méjèèjì yìí. Òwe ìdájọ́ lílé Jésù pòwe níbi okòlé ayé irúgbìn rere lé àwọn ọmọ ìjọba èkó sì lé àwọn ọmọ ẹni búburú ni. Oríṣi méjèèjì tó wà nínú ayé náà lélẹ̀ Jésù pé okòlé ayé irúgbìn rere lé àwọn ọmọ ìjọba tí ó jogún ìjọba ọlọ́run èkó sì lé àwọn ọmọ ẹni búburú ni. Ìwọ tó ń gbọ́rọ̀ yìí o ti jẹ́ irúgbìn báyìí nínú ayé èyí tí ó wá jẹ́ ni àwa mọ̀ ni kó wárí ara ẹ̀ báyìí bóyá irúgbìn rere ni o tàbí epo o ṣáàjẹ́ ọkàn then a dẹ̀ ṣèkórè ẹ lọ́jọ́ kan jésù yóò ṣe àá ṣèkórè ayé irúgbìn rere àti epo àá ṣèkórè wọn ẹni pẹ́sẹ̀ 39 oní ọ̀tá tó fún ọ ní èso ìgbẹ̀yìn ayé ní ìkórè oní àwọn gẹ̀ẹ́sì ní àwọn olùkórè tó náà bí a ti kó èpò jọ tí a fi náà sún wọn ọ̀rọ̀ àpáàdì nìyẹn bẹ́ẹ̀ ni yóò rí ní ìgbẹ̀yìn ayé ní ọmọ èèyàn yóò ran àwọn áńgẹ́lì rẹ̀ wọ́n sì kó gbogbo ohun tí ó mú ní kọsẹ̀ níjọba rẹ̀ kúrò àti àwọn tí ó ń dẹ́sẹ̀ àwọn ẹlẹ́sẹ̀ àwọn ní epo àti kọ́ pé tó bá ń dẹ́sẹ̀ tí èṣù ni pàtó sọ pé ọ̀tá tó fún ọ ní èṣù ti kọ́ ní 4:8 yóò sì sọwọ́ sínú iná ìléru níbẹ̀ ni ẹkún òyìnká kéèké yóò gbé wá ẹkún òyìnká kéèké tí ìsẹ̀ ẹgbẹ̀rún ọdún kan tí ìsẹ̀ ẹgbẹ̀rún ọdún méjì àìnípẹ̀kú ẹkún ayérayé ẹkún àìnípẹ̀kú ẹkún ayérayé àìnípẹ̀kú ìyàn tó bá lọ síbẹ̀ ẹsẹ̀ 43 nígbà náà ni àwọn olódodo yóò máa ràn bí òrùn ní ìjọba bàbá wọn àìnípẹ̀kú náà nìyẹn àwọn náà máa ràn bí òrùn ìjọba ọlọ́run ayọ̀ àìnípẹ̀kú béèni pé ayọ̀ àìnípẹ̀kú yóò sì wà lórí wọn níwó rí ayọ̀ àti nídúdú gbà ìkáàbọ̀ àti ìmí ẹ̀dùn yóò sì fún un èwo ni ó jẹ tiẹ̀ níbẹ̀ èwo ló ti lo ayérayé wáyé nínú ayérayé méjì tó wáyé nísì èwo ló ti lo ó kù sọ̀rọ̀ òun tó sì lè kó èèyàn yọ òun náà ni àfi tẹ ẹni tó bá sì gbọràn sí ọ̀rọ̀ ọlọ́run ló máa mú ìmọ̀ ní olùlọ ayérayé rẹ nínú ayọ̀ àìnípẹ̀kú jésù sì fẹ́ kẹ́nikẹ́ni ó lọ síbẹ̀ ó fẹ́ ká lọ wo bí jésù ṣe kìlọ̀ bó ṣe òwe nípa ti ọ̀run àpáàdì yìí máàpù ní máàpù orí kẹsàn-án fẹ́ àwò láti ẹsẹ̀ 43-48 máa fọkàn bá lọ pé ogún tí ó bá mú kéèyàn lọ sí ọ̀run àpáàdì kéèyàn ó gbà láti pàdánù rẹ̀ láti ẹsẹ̀ 43 lọ.
1: Bí ọwọ́ rẹ bá sì mú ọkọsẹ̀ kí ẹ kúrò ó sàn fún ọ kí o ṣe akẹ́wọ́ lọ sí ibi ìyè ju kí o lé ọwọ́ méjèèjì kí o lọ sí ọ̀run àpáàdì sínú iná àjẹ́ òkú nibi ti kokoro won ki ku ti ina na ki si ku bi esere ba si mu okose ke kuro o so fo ki o se akese lo si bi iye ju ki o le ese mejeji ki agbe aso si orun apadi sinu ina age oku nibi ti kokoro won ki ku ti ina na ki si ku bi oju re ba si mu okose yo jade o so fun o ki o la si ijoba olorun le loju kan ju ki o le oju mejeji ki agbe aso sinu ina orun apadi nibi ti kokoro won ki ku ti ina na ki si ku.
0: Yes Jesu la lo soro yi bayi tori ko fe keyan lo sibe pe ohun ko ti o ba meyan lo soro apadi keyan gbe ni ko gba lati padanu kan na bi ti won se nkan ko se mo ni to to ba ri pe orun apadi lo ma lede si ko gba lati padanu re lo se fi awon eyara si apere e go to fi apere keyan e o boju ti se pataki to na eyara yoju re ba si bo ko se yo jade o san fun ogun lo si ijoba olorun yo loju kan yuki ni oju mejeji ki agbe oso sinu ina orun apadi nibi ti kokoro won ki ku ti ina na ki si ore se ti o lo si ijoba olorun ni oloju kan o ka keyan je afoju ko mo loju kan kan rara o je afoju to ba je ti kristi lojo ti pe ba dun se aso de dati to bi angeli ojo eni o gba iwosan ani bi angeli o se ti o lo si ijoba olorun pelu ailera no ṣùgbọ́n jésù kan sọ pé ká tiẹ̀ sọ pé èyàn tí jẹ́ afọ́jú kó gbójú kan lọ síjọba ọlọ́run pé má ti bẹ́tà ju kó ní ojú méjèèjì kó máa jẹ kó máa mu kó máa gbádùn ó parí ìrìn àjò rẹ̀ sí ọwọ́ àpáàtì tó ó kìlọ̀ ẹ máa rántí òwe tó pa ní ti lásàrú àti ọlọ́rọ̀ náà ohun tó fẹ́ kárí níbẹ̀ rẹ́rìí pé ẹ̀rí pé lásàrú ní ìsẹ́yìn alágbe ó gbé yẹn síjọba ọlọ́run nínú òwe yẹn ọlọ́rọ̀ tó ń jẹ dídùn lójoojúmọ́ ó pẹ sí ọrùn àpáàtì tó wà nínú ìṣòro ṣùgbọ́n nínú ayé ń bí oúnjẹ dídùn lójoojúmọ́ mà ní ìsinyìí ìgbà tó dé inú ìṣòro ní ìsinyìí ó tiẹ̀ ń bẹ̀bẹ̀ pé kọ́kẹ́jọ́ pé ilẹ̀ sáré kó tẹ orí ìka rẹ̀ bọ́ mi ó wá kan sí òun láhán ṣùgbọ́n kò ṣeé ṣe mọ́ ṣùgbọ́n ọlọ́rọ̀ ní ìsinyìí ní tiẹ̀ mo wí pé alágbe ní ìsinmi wọn ní lásàrò ohun búburú ní ìsinmi àràárọ̀ ṣùgbọ́n ní ti ọlọ́rọ̀ wà nínú ìṣẹ́ oró tó náà olúwa kìlọ̀ ogun tí ó bá mú ọ lọ sí ọ̀nà àpáàtì gbìyànjú láti pínyà pẹ̀lú rẹ̀ olúwa kìlọ̀ torí tí èṣù ìgbà tí èṣù sẹ̀ ni ọlọ́run pèsè ọ̀nà àpáàdì ló dá ọ̀nà àpáàdì nígbà tí èṣù sẹ̀ ní àìsáyà àdílé ìlọ́kọ̀ agbègbè mílítàn ní àìsáyà 14:12-15 níbẹ̀ ni àti rí bí èṣù sì gbéra ga owó gbé ìtẹ́ òun ga òun dàbí ọ̀gá ògójù lọ pé ìtẹ́ òun ga kọjá àwọn ìràwọ̀ fẹ́ ga ju àwọn ẹlẹgbẹ́ rẹ lọ náà fẹ́ dé ní àpínsìn dàbí ọlọ́run ọ̀gá ògójù lọ ọlọ́run sọ fún pé èmi yóò sọ ọ́ kalẹ̀ sísàlẹ̀ gbọ́dọ̀ yẹn ló dáhùn àpáàdì sísàlẹ̀ lẹ̀ fún èṣù ní ọjọ́ náà lọ́wọ́ torí ìsàlẹ̀ lẹ̀ ní ọ̀run àpáàdì wà ó kì í sí ọ̀run lókè rárá o àléṣù jáde kó lókè ní tó bá wọ ìwé ìfihàn ní orí kejìlá tó bá wọ ẹsẹ̀ kẹsàn-án àléṣù jáde bẹ́ẹ̀ ni àti àwọn angẹ́lì rẹ̀ kò sí ọ̀run búburú lókè ìsàlẹ̀ ní ọ̀run àpáàdì wà tó bá wọ Amosi orí kẹsẹ̀ ẹsẹ̀ kejìlá ìsàlẹ̀ ní ọ̀run àpáàdì wà níbi bí wọ́n tilẹ̀ sọ̀kalẹ̀ lọ sí ọ̀run àpáàdì ó tẹ̀ fẹ́ ká lọ ká Amosi 9:12.
1: bí wọ́n tilẹ̀ wá ilẹ̀ lọ sí ọ̀run àpáàdì láti ibẹ̀ lé ọwọ́ mi yóò ti tẹ̀ wọ́n bí wọ́n tilẹ̀ gun òkè ọ̀run lọ láti ibẹ̀ ni èmi yóò ti mú wọn sọ̀kalẹ̀.
0: Amosi orí kẹsàn-án ẹsẹ̀ kejì nìyẹn Amosi 9:2 ìbẹ̀rẹ̀ yẹn so ìsàlẹ̀ náà ọ̀run àpáàdì wà tó mo kà fẹ́ kórí nìyẹn orúkọ ẹsẹ̀ yẹn ti pín sí méjì ìsàlẹ̀ òkè ọ̀run so ìsàlẹ̀ ló wà o àwọn tó sì ń lọ síbẹ̀ Jésù lòun ó sọ fún wọn ní ọjọ́ ìdájọ́ mo fẹ́ ká lọ sí ẹ̀ka ní Matthew ohun tí mo sọ lábẹ́ pé torí èṣù ni ọlọ́run fi pèsè ọ̀run àpáàdì pé èmi ó sọ ọ́ kalẹ̀ gbọ́dọ̀ yẹn ló dá ọ̀run àpáàdì sísàlẹ̀ rẹ̀ fún èṣù ní ọjọ́ náà lọ ní Matthew 25:41.
1: ní ìgbà náà ni yóò sì ní fún àwọn tí ọwọ́ sì pé ẹ lọ kúrò lọ́dọ̀ mi ẹ̀yin ẹni ẹ̀gún sínú iná ìnífẹ̀ẹ́ fún tí a ti pèsè sílẹ̀ fún èṣù ati fun awon angeli re.
0: Yes, si o tire nese, ti a pese sile fun Yesu ati awon angeli re, ti a pese sile fun Yesu. Ana ni yo wi fun awon ti owo si pe e lo kuro lodo mi eyin ni egun awon elese ni yin. Ba lese ti olu pada. Sinu ina ni peku. Ti a pese sile fun Yesu ati awon angeli re. E so fe ki eyan mo pe Orun Apaji wa. Tori gbogbo eyan lo fe ku ba won lo sibe. Atẹyin ba nigba gba pe Orun Apaji wa. Gbogbo ti o ba mo eyan lo sibe eyan safu. Ogba won ta ye ni bi ni se yi to ba ba gbe eyan dogbe won awon eyan ma safu. Eyan to ba si fe na rai. So gba won ti bi atet to ba lo lo yo do kan tun ja. Sugba ai ni pe. Mo le so fe ka won eyan mo pe Orun Apaji wa. Gbogbo eyan lo fe ku ba won lo sibe. Bi ba se Jesu to wa. To wa ra eniyan pada esu ti si aseyori lori eniyan lati ko gbogbo eniyan lo si Orun Apaji nigba to ti bi ti to ti lo si bere pepe eniyan lori isun eniyan to de ti si aseyori to ti ti won dese to ti de ni ta le jade ko ninu ogba iye na ati le ko ninu ogba ijoba Olorun bi ba se Jesu to wa ra eniyan pada to si wa se ra pada ye gbogbo edaniyan pata sugbon sibe sibe o si wa lenu ise lati ko ogun logba eniyan lo awon eko kan wa Awon eko kan wa ti o so pe ko si Orun Apaji pe ko si iya ni pe pe Olorun o le pe Olorun alarun lo Olorun ko le ma da yin ko le ma da yin loro ko le sentence yin si bi ti o ma joro titi la le pe rara o pe iparun pa iparun just iparun iparun yan yan ni ti elese ba ta ba le so ro pe ina Jesu da ko ina wa ni Jesu kan so nipa bi ti won ma da itan si ni ni le Israeli won ni jehena won ni to ba da panti to da paper sinu ina won ni kilo ma si ajodanu to ba bejo keji oni ri won mo ti jodanu so na won ni parun pa pata ni telese yen na si le su mi se awon elomi na te ba ni kan ni o ko ju ikula ha go ko ju ikula ha ta ta ta ta lo ta ni oni ku o gbe na lo ma ku ko ju ikula won ma pe se pe nkan be leyin iku Beli ni asile le fun gbogbo eyan lati kule kan so ṣugbọn leyin eyi idajọ so je ke ni ni kula ko ni kula so eko isunu e ti ni eko yen mi o fe so je ero du pade ti eko yen si eko yen o ba ro ko se dede eko Jesu gan so ni pa Orun Apaji o kilo ni pa Orun Apaji ju bo se kilo ni bo se royin ijọba Olorun Jesu o je si be royin ijọba Olorun ayo ijo ando ko ti se be so ni Orun Apaji yen lo royin gan Kama de sa, se bi tenye man te sa fwen yi ane pe pou, otomatikale yi ane pe pou, yo wala onti jete. Ito nan, oti tonne Orun Apaji wa. Den, ni nou omenan ti wato sa, wani e niyoko ni a ile ikou okan. Ni nan eko ti wawinye, wani e niyoko ni a ile ikou okan. Ki la fè sa ne pati yesu bay, tori yesu nyo la ofi pesele, ati awangele onan la kayi. Ti ati pesele fwe sa ati awangele, yesu ne se yi, so nan ni a ile ikou okan. Iye mo tala on ti da lati gba ti o ti da won lai kan to da eniyan to ti da tan ti wa kan to da eniyan lati that because Olorun da orun wa yi e mo ye egberu odun tan ti wa na na wa so ayira ye won so na e ko esu ni o ti tan Orun Apaji wa ani peku eji lo wa o je ibi iya ani peku Orun Apaji je ibi iya ani peku Matthew 25:41 la kale kan yen to ba we 46 ile O ni awon woyi ni yo si koja lo sinu iya ailepeku. Sugbon awon olooto si iye ailepeku. Ailepeku ni meyi ni Jesu pe meji iya ailepeku iye ailepeku. E wa mu fe ti keji sile. No. Mejeji lo wa. Iya ailepeku iye ailepeku. Mejeji lo wa. Ma je ki so tan wa je. Ati asi de ni iwe ifihan. Ni iwe ifihan. Ori ogun ese ikewa. Ibe je bi iya ni pe ko idaluro ni pe
1: asi wa isu ti o to won je lo sinu adagbin na ati sufuro nibi ti eranko ati woli eke ni gbe wa asi ma da won loro tasan toru lae ati lae lae
0: to da se ri ni yen awo isu ti o to won je to eke to ba gba etin etin yen si ni isu boye ma ijile ni etin yen awon angeli ti won le jade pelu e etin lo se fa won jade lorun lorun one third angeli lorun Ida kan ninu meta awon angeli ka so pe gberun meta ni awon angeli to wa lorun o sa se yori lori gberun kan ninu won a le won jade pelu re o to ka sile kan ni Revelation 12:9 a le won jade pelu re ona mi je so pe ti ati pesile fun esu ati awon agere gbogbo awon wan to niyan nisiyin won ba lo sorun apa fun idaluru ni peku bo ba le ko ida kan ninu meta awon gede lo ako ida merin yeah I'm sorry ako da meta ninu merin ninu eniyan 75% eniyan asase bi o ba ju be gan lo pelu gbogbo ojo ti ni that is as you ile be Kenya o so ra e ti ba fe lo sorun apa di ko so gbe en bo en to ba tin dese ese na lo fun ma oni oko fa ti o fi ko eyan lo sile ese lo na se to fi bi ro ti an fi tori ti e da ran apa de so ti ma pe at en to ba tin dese e bi ese na lo ti e fa do ti e fa adam do mu e adam ko de ba to sa bo fi fasi lo lori lori won ta se lo di si ara lo si lo di so ara lo ni e ma je si ti won pe ka je wa lati bi so ka so ara as a copy and two bandes a chase me, Nifo John 3:18, and came two bandes, and came two bandes a chase me, and who best at your portal, I give back. A young confirmed monthly monton just a month to repay or to the Kaya, I just put here. Ah, oh God. Okay, Jack is a cardiac, and now where is it? Oh, I give back to you, doesn't you wait to run the brother? Jack is a cardiac, a lot of currency, hear me? According to Kenny, he kefa. As he kefa, he kewa.
1: Any common way? I want to show talking your job in Java alone. Kiamato Nige, Kisha White Berry, Tabia Waborisha, Tabia Panshaga, Tabia Walai Lera, Tabia Monsifio Punibara Wange, Tabia Molly, Tabia Moloji Kokoro, Tabia Momuti, Tabia Walegan, Tabia Waloni Lawaga.
0: Yes. And to about that, you jogun ijoba Olorun o de dada ko jogun orun apart ko jogun iye a ni pe kun niyan a si jogun iya a ni pe kun e o niyan oro Olorun duro won wo ti academy si a awon ikan isun gogan ni won pe awon alaisun to je jogun ijoba Olorun to ba mo ikesi to mo ro pa lo na awon 419 ko so gaga so e not awon ranse Olorun ga ni bi ka ke sa lori isun to gan papa I don't pay a bunch of money. So I guess I should tell you. Awon elegan won lo ni lo gba jogun ijoba Olorun ani jogun ijoba Olorun e do ara jogun ijoba Olorun jogun oro apart start ma da loru to so to lai ati laila awon se be be o pore pe so eh e te ba ni beli le ka efesu o le karun se karun ati ese karun si kejo sa yi lati lo ma ka no le ka galatia o le karun 19 to 21 sa yi fun lati ma ka mo ke se pa ke se asi ni pe ro lu pada oni ona bayo lu pada je dandan ni ona bayo lo pari si se aposeli ori keta de lo yes 36 31 lu pada ni ona bayo ko ni ni dajo inu so ko si
1: palu palu igba mo yi le olorun ti gboju foda sugbon nisisin yo pase fun gbogbo eniyan ni bi gbogbo lati ronu puwada ni won bi o ti da ojo kan ninu e ti yo se idaja aye le ododo nipasẹ ọkùnrin náà tí ó ti yàn nígbà tí ó ti fi òrìndánilójú fún ọgbẹ ènìyàn ní tí ó jí ìdìde kúrò nínú òkú.
0: Ẹ̀rọ onípọ̀ àdá o ti gbọ́ bá ayé ìgbà àmọ́ ti kọ́ òtítọ́ rẹ̀ ọ̀rọ̀ àpáde wa ayérayé méjì ló wà títọ́ ní o ṣùgbọ́n ronú pọ̀ àdá àwọn ẹ̀sìn tá a ti sọ yẹn ti kà lẹ́ẹ̀kan wọn lọ ẹ lọ kàyókù fúnra yín ní ìṣàkóṣẹ́lẹ̀ 319 ronú pọ̀ àdá o gbogbo èyí tó ṣe sẹ́yìn tó bá ronú pọ̀ àdá á pa ẹ̀sẹ̀ rẹ̀.
1: Nítorí náà ẹ̀rọ onípòwàdà kí ẹ sì tún yí padà kí a lè pa ẹ̀ṣẹ̀ rẹ̀rẹ̀ kí àkókò ìtura bá lè ti wá gbé olúwa wá.
0: Ẹ̀rọ onípòwàdà kí ẹ tún yí padà ká lè pa ẹ̀sẹ̀ yín rẹ̀. Ẹ̀rọ onípòwàdà tó bá sì sí àyà rẹ̀ lé tó ó máa múra sílẹ̀ fún ìdájọ́ òtítọ́ ní ọ̀rọ̀ àpàdé wà ayérayé méjì ló wà níbo ló ti lo ayérayé tiẹ̀ ó rà mo gbàdúrà àwọn tí ó gbọ́ yìí rajọ̀ ó rọ̀ fẹ́ láti sá fún ìyà àìnípẹ̀kun ah ola jọ ma sa ife fun won
1: ami
0: e mi ti won fi gbagbo pe o to ni oro apade wa eja ni peku teyan ba ma sa fun kenya opere kenya je adun ogorun odun ninu aye ta wa yi benyan ti jo agba je adun egberun odun gan egberun odun ko gbe egberun odun ninu ola atayo ati bebe lo kini ka fi gbe ta ba ti jo egberun odun ko ninu aye ninu aye raye egberun aye ta iloku ti o loku bo si tori to na iba da o o da jo mo bi o o ro fe ta won yi o fi sa ti won fi sa gege bo se fe ka won yi o sa fun to so lo wi o so lo ro gugu ona lo gba ki lo ro apadi ah o lo amu gbadura awon to gba ro yi je kan ni gba popo ti to ni oro apadi wa
1: ami
0: je kan ni gba popo ti to ni iya ni peku wa
1: ami
0: je kan sa fun iya ni peku
1: ami
0: ko ma lo aye aye won ninu iya ni peku
1: ami
0: bi ti e ko ati kan keke yo gbe wa Ura jora mo lowo.
1: Ami.
0: Ni oruko Jesu mo gba adura.
1: Ami.
2: Lati ri iwe ti e nbere fun lori eko nipa ipada wa Kristi ati isele gba ikeyin ati kuki ise isele ayo e le ri won ra ni gbangan keko wa ti wa ni aga ni opopona agbabiaka ilorin e tun le josin pelu wa ni ojo Sunday lagogo mejo wuro ati ni ojo Tuesday lagogo marin role fun eko bibeli to get the books which you have been requesting for, titled Christ's Second Coming and Occurrences of the End Time, and Death is Not a Joyful Occurrence. Copies are available in auditorium at Aga along Agbabiaka Road, Ilorin. You can also worship with us on Sunday by 8 a.m. and Tuesday, 5 p.m. for the Bible study. Adupa fun oro Olorun ti ati gbo lati enu ajinrere Esade Ogunniran lati Christ's Second Coming Gospel Assembly to wa ni CB24C Abiola Avenue. P.O. Box 516 Ilesha, Osun State, Nigeria. Eli Johnson pelu ani ojo Sunday lagogo mejo wuro ati ojo Tuesday lagogo marun aberole fun eko bibeli. Ero ibanisoro alagbeka wa ni 08035803855. Etun pade wa lori eto ifin otito yi lose to nbo ni dede akoko kan na ki Oluwa ki o gunku fun yin. Ami. We are grateful unto God for the word of life being delivered by Evangelist Esade Ogunniran from Christ's Second Coming Gospel Assembly at CB24C, Abiola Avenue, P.O. Box 516 Ilesha, Osun State, Nigeria. You can also worship with us on Sunday by 8 a.m. and Tuesday, 5:30 p.m. for the Bible study. Our GSM number is 08035803855. Meet us on this program, The Revelation of Truth, same time next week. God bless you all. Amen.

0: ìkànnì tó jalejako tó tàn kárí ayé.
1: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbùn.
2: Àpọ̀pọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì, ìgbà tí gbangba tó wà dẹ̀gùn kedere.
0: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: Bí àbí bí
0: pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
4: After working kí ló kù, ìgbádùn ló kù ká wá jẹ. After working.
0: Àní nínú ohun gbogbo, ayé ọpẹ́ tó yọ.
5: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
0: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.
5: Ṣé Ọlọ́run.

0: ẹ jọ mo fẹ sọ síta bí o
1: èmi ni ẹni tọlọrun mọ
0: láti ẹni tọlọrun ẹ jọ mo fẹ já ọmọ nàìjíríà mo gbà mí ní ìmọràn o nǹkan tí mo bá lè ṣe sí mo ṣẹlẹ̀ wípé owó kì í dúró lọ́wọ́ mi ẹ jọ kí ni mo lè ṣe sí tí mo bá ta ọjà báyìí àti lówó lọ rà mí á di ogun tóbi wípé ó gba ṣọ́ọ̀bù lọ́wọ́ mi níbi kírí ẹsẹ̀ gùn tí mi ò rí ọjà tà kò sí kankan nínú ṣọ́ọ̀bù mi owó ṣọ́ọ̀bù gan dì mí ní san ìyàrá ni mo ti ọ̀pọ̀ fún ìlú pé kí ni mo wá ń dúró ṣe ìlú kúrò mẹ́ kò sí kankan mo tún wá bẹ̀rẹ̀ ìlú ìbáyìí ìsẹ́ ń tí èdè ṣe pẹ̀lú ní ìrẹ̀mọ́ ló tẹ́lú rẹ̀ kò ń sọ pé mò ń raṣọ àbí mò ń ra bàtà bí bóyá ìlú ni wọ́n bọ́ ọmọ kò sí ẹsùn ti mímítì kankan tí mo pé kí èmi lẹ́nu ayé yẹn ó ti wá ṣú ni pé èèyàn kan sá wà useless nínú ayé mi èmi gan mi lè ra nǹkan tó bá wù mí ní èdè sẹ́nìtì tó ti ṣú mi tí orí máa ṣe ti wá dúró sí mi lára báyìí ìgbà yẹn láwá le tó máa worst gidi tó jẹ́ pé eléyìí tí mo tún ń ṣe báyìí mo tún wo àjọ àti mo rí pé ọjà máa tún ti ń lọlẹ̀ mo tún wo àjọ pé kí n tẹ̀tún fi rajà ìbò sì tẹ̀ ibi àti san owó àjọ nǹkan tó gbogbo débi pé mà wá ra ọjà ilé ìṣọ́ọ̀bù ẹjọ kí ni mo lè ṣe sí mo ti mú ayé ṣú mi mo jẹ ìrànlọ́wọ́ o ìjọba nàìjíríà ó ti ṣú mi o.

0: tó mẹ́tẹ̀ẹ̀ta táwọn èèyàn sọ ta ìlà kọ̀kọ́ yìí iná láàmú lọ́wọ́ tá àkọ́kọ́ máa fi wọ̀ ọ́kán bọ̀ ná wẹ́rẹ́wẹ́rẹ́ ẹja máa fi mẹ́tẹ̀ẹ̀ta yìí ká máa fi wọ̀ ọ́kán bọ̀ díẹ̀díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá wa ṣe bẹ́ẹ̀ tá a bá darí dé á bẹ̀rẹ̀ sí ní ṣojú òpó òpínlẹ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pè wọlé sí mẹ́tẹ̀ẹ̀ta ẹ jẹ́ ń dẹ́ka polówó ọjà pa àkàlọ́kadé bàbá polówó ńta ńta tá a bá dé ètò láwọlé sùn yóò máa tẹ̀wájú ẹ má tí ì sùn oorun burúkú ní kún wa ẹ já polówó ọjà ká lọ pa àkàdé tá a bá polówó ọjà tá a dé ètò láwọlé sùn ó tún máa tẹ̀wájú láṣẹ ọlọ́run ọba ẹ má gbé kó ń bẹ o ẹ má sì tí ì sùn oorun bú ò ní kún wa mọ́ ń bọ̀.
1: Orúkọ mi ni Fẹ́mi Adébáyọ̀ ẹ̀mọ́ 36 Diamond FM 88.7 ní Ìlọrin.

0: lọ́tún lọ́jọ́ yọ jerry gold ló tún déwó pẹ̀lú àwọn tá a lè lò fún ìlera wa ẹ bá ń kí àwọn èèyàn jerry gold.
1: A kí gbogbo ẹ̀yin fáǹsì wa o.
0: Yes sir.
1: Láti lè ṣe jerry gold wellness therapy.
0: Yes sir.
1: Ta wà ní ìlú ògbómọ̀ṣọ́. Ẹ̀yin ti wà ní Kwara State akínyìn o.
0: Okay.
1: Ní òní a fẹ́ sọ̀rọ̀ nípa ìwòsàn ní láì lo oògùn.
0: Okay.
1: But mo ní ìkéde kan. Ìkéde pàtàkì.
0: Yeah.
1: Ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Tí ẹ bá ti lé ní 40. Kò yẹ kí ẹ máa jẹ ṣúgà mọ́.
0: Àwọn nǹkan dídùn.
1: Tẹ́ bá mógi oyin lẹ́ẹ̀kẹ́ lò.
0: Òkè torí pé ìyẹn jẹ́ raw material.
1: Bẹ́ẹ̀ni oyin gidi wa common torí ẹ̀ àti gbé oyin gidi wọlé. Jerry gold honey.
0: Okay.
1: NAFDAC approved.
0: Okay.
1: Ó wà ní one step pharmacy.
0: Okay.
1: Kò sí irúṣà ìṣẹ́ fẹ́.
0: Tẹ́ẹ̀ni
1: nbẹ.
0: Bó ṣe wù kọ́ pọ̀ tó.
1: Àtúnwá fẹ́ alágbàtà káàkiri Nàìjíríà.
0: Okay.
1: Náà lónìí, ẹ jẹ́ ká lọ sí the business of the day.
0: Okay, sir.
1: Quantum energy.
0: Yes, sir.
1: Wọ́n ní ìwòsàn láì lo oògùn. Àwọn òyìnbó tó ń ṣe oògùn náà fi ya wípé àpọ̀jù lo oògùn tó ní kẹ́míkà. Ó máa ń affect àgọ́ ara yìí náà ni. Ló fi di pé tó bá yá rí pé oògùn mi ò ṣiṣẹ́ mọ́.
0: Nínú àgọ́ ara nígbà tó ti wà addicted àti lo.
1: So a máa sọ̀rọ̀ nípa nǹkan mẹ́ta. Number one is quantum ceramic plate.
0: Okay, iṣẹ́ kí ni ṣe?
1: Abọ́ ni.
0: Okay.
1: Plate ni.
0: Okay.
1: So inú set plate yẹn. Cup méjì. Flat plate méjì.
0: Okay.
1: Àti abọ́ dẹ̀lẹ́fẹ̀ jamala.
0: Okay.
1: Méjì lo àwọn ọjọ́ mẹ́fà inú àmì.
0: Okay.
1: Ṣẹ́dí plate yìí. Tẹ́ ẹ bá ti lè rà. Tẹ́ ẹ fi ń jẹun. Gbogbo àìsàn tó bá ti jọ mọ́. Tẹ́lẹ̀ tó lè gba jíjẹ.
0: Tó lè gbẹnu wọlé.
1: Wọlé.
0: Okay.
1: O di bye bye. Tí oúnjẹ bá ti lè wọnú plate yẹn. Gbogbo àwọn toxins ẹ rí pa àwọn oúnjẹ sìn fertilizer caffeine kò ní fi pín gbogbo àwọn toxins yẹn ìní fa oríṣiríṣi wọn ní cancer wọn ní kíníkan wọn ní ìgbàwó àwọn àìsàn lálálálá ìyẹn di bye bye.
0: Okay.
1: Gbogbo àìsàn tó lè bá omi wọlé tẹ bá lè ra plate yìí tẹ kó sínú storex yín.
0: Okay.
1: Omi tó bá ti ń jáde ńbẹ omi yẹn ti kúrò ní dead water ó ti di living water bẹ́ẹ̀ni so omi yẹn dẹ̀ ní. Tẹ́ bá ti mú omi yẹn ẹni tó bá jọ máa ń sanú ìdílé yẹn.
0: Okay.

0: lọ
1: ẹ̀ma
0: dìbẹ̀.
1: Tẹ bá sì ń rí díẹ̀ díẹ̀, ìrètí wà fún yín pé quantum polarized eye glasses
0: o lè ṣiṣẹ́
1: o máa ṣiṣẹ́ yẹn. Tẹ bá dẹ̀ ti ra ẹ̀ra detox ti pọ̀ mọ́. Detox ti ẹ̀ ní o fọ gbogbo àgọ́ ìdọ̀tí ìdọ̀tínú àgọ́ ara yín nù. So tí ẹ bá pè mí ibi tẹ́ ẹ ti lọ ra glasses yẹn nílùú Ìlọrin, máa sọ fún yín.
0: Èló ni glass yẹn sà?
1: Glass yẹn 320,000 ni wọ́n bá. Now ẹlẹ́ẹ̀kẹta o ni quantum graphene boxer. Fún àwọn ọkùnrin.
0: Àwọ̀tẹ́lẹ̀ kọ́ hun.
1: Àwọ̀tẹ́lẹ̀ ni.
0: Okay sir.
1: Ìyẹn wà fún àwọn tó bá ní prostate. Sétọ̀sétọ̀. Tí ọkùnrin bá ti lé ní ogójì ọdún. There is tendency kò ní prostate. Iṣẹ́ boxer yẹn ni pé o máa ń ṣe àmójútó àárín yẹn. Láti maintain healthy prostate.
0: Ìyẹn ni pé yóò di àwọn.
1: Gbogbo àwọn cells tó ti kú
0: yẹn. Yóò di.
1: Yóò improve energy ibẹ̀ yẹn. Yóò improve blood flow ibẹ̀ yẹn.
0: Ẹyọ
1: ọkùnrin ṣe ìṣẹ́jú méjì. Ó ti rẹ̀ mí gbogbo yẹn máa kúrò ńbẹ̀. So gbogbo ẹni tó bá jẹ́ ọkùnrin tí lé 40. Tẹ́tí rán pẹ̀lú pé ẹ ti ní sétọ̀sétọ̀ yẹn prostate. Ẹ tètè lọ ra quantum graphene boxer.
0: Èló ni boxer yẹn wà jẹ́bà?
1: Boxer yẹn 100,000 ni.
0: O ni.
1: But mẹ́ta 250,000 ni. Tọ́lọ́ bá bless yẹn kí yẹn ra mẹ́ta. Ìlú Ògbómọ̀ṣọ́ ni mo kalẹ̀ sí. But a máa ń ṣe wé ibi káàkiri.
0: Gbogbo ibi téèyàn bá ti fẹ́
1: ra. Jerry Gold Wellness wà ní Odetomi Street. Ní àdúgbò Odòru. Ní ìlú Ògbómọ̀ṣọ́.
0: Nọ́mbà wo la
1: le pè sí? Nọ́mbà yìí 080-080-34-34-84-43-89.
0: Ẹ tún pè.
1: 080-34-34-84-43-89. Àwa fẹ́ alágbàtà káàkiri Nàìjíríà.
0: Fún gbogbo àwọn product
1: yìí. Tá a ti dárúkọ yìí. A sì máa retí.
0: Ẹ ṣeun.
1: Ẹ ṣe.
0: Ó dàbọ̀.
2: Araba ni bàbá, ẹni abálábà ni bàbá, Diamond Ifásitì, àwa lára.
3: Ọ̀rọ̀ àṣírí. Àwọn ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ọ̀rọ̀ tá a lè sọ létí ẹnì kẹta. Má dì í sọ́kàn, má sọ ọ́ sórí ayélujára, má sì ṣe sí fọ́ọ̀rọ̀ lọ́ka. Sọ ọ́ síta lórí ètò láwọ̀lẹ́sùn níbi tí àṣírí yìí ti ṣe pàtàkì sí wa. Kẹ́ ẹ sì gbàmọ̀ràn lóríṣìíríṣìí sí ọ̀nà àbáyọ látẹnu àwọn ọlọ́gbọ́n, onímọ̀, olóye àtàwọn tí wọ́n ti nírò là kọjá ìrí láwọlẹ́sùn ní déédé aago mẹ́sàn-án àṣáálẹ̀ nu Tuesday àti ọjọ́bọ̀ Thursday lórí ìkànnì Diamond FM.
4: Ẹ káàbọ̀ padà sórí ètò láwọlẹ́sùn lórí ìkànnì Diamond FM. Gẹ́gẹ́ bí mo ṣe wípé aṣojú òpó ìpínlẹ̀ 0916-159-1011 lójú òpó òpó tọwọ́ bí tẹ́yìn náà fi lè darapọ̀ kẹ́ bá ń gba àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí nímọ̀ràn 0916-159-1011. Àwọn èèyàn ti wà lórí Facebook tí wọ́n sì ti bá wa dá sí tí wọ́n ti ń bá wa wọlé síbẹ̀ bẹ́ẹ̀ tí ń wọlé sórí Facebook. Àdúpẹ́ amọríre yín o, ojú òní tìyìn Ọlọ́run òní dẹ́yìn náà dá. Nọ́mbà tẹ́ fi lè pè wọlé láti bá wa dá sí 0916-159-1011. Lawrence Ọlárẹ̀wájú Adépọ̀jù ti wà lórí Facebook pẹ̀lú Adúpẹ́ ẹ̀ṣẹ̀un Fàdìpẹ̀ Babatọ́pẹ́ ẹ̀ṣẹ̀un Solar Aluminium Adúpẹ́ ẹ̀ṣẹ̀un Àfáà Noa Arówólò lórí Facebook ẹ̀ṣẹ̀un Ìbíkúnlé J. Kẹ́hìndé Abiodun K. John Ọláwálé Atóyèbí Ọláyínká Ọláolúwa Olúpẹ̀lúmi Adúpẹ́ ẹ̀ṣẹ̀un. Adúpẹ́ o. Ọláyínká Ọláolúpẹ̀lúmi ẹ̀ṣẹ̀ o. Lọlá Lawal Olúwafẹ́mi Samson Adéwùnmí Adúpẹ́ ẹ̀ṣẹ̀un. Abigail Joy Mayowa Engineer Lukman Yunus Ṣeun Emmanuel Yemi Aláyọ̀ lórí Facebook ẹ̀ṣẹ̀ o. Adéronkẹ́ Josephine Adémisóyè Rebecca Adébùnmi Adúpẹ́ ẹ̀ṣẹ̀un. Ọlágúnjú Johnson Adéwálé Ọdúnayọ̀ Abdul Karim Abdulaziz Adéwálé Adúpẹ́ ẹ̀ṣẹ̀un. Nọ́mbà tẹ́ ẹ lè pè wọlé sí 0916-159-1011 lójú òpó òpè tí ọwọ́ bí tẹ́yìn náà fi lè bá wa darapọ̀ lórí ètò. Bákan náà ẹ lè ṣe bẹ́ẹ̀ látòrí Facebook, ẹ lè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ látòrí WhatsApp. Nọ́mbà yìí kan náà ni lórí WhatsApp. Ẹ ṣe ní voice note, ẹ ṣe ní voice note wọlé, a mọ̀ play ẹ̀ sí ti gbogbo àwọn èèyàn.

0: awon meteta yi e ba ngba won mona number tele pe si o ti ipada o o da be ni pe number yi ni se mona mona lowo je ma mu awon tin be lori wasiwade e ma ti darapo mo wa lori Facebook be tin wole e ma ba wa share olohun pere kari ede kaluku wa e je ndodo awon tin be lori WhatsApp ka bere latodo won o da be ni pe mona mona call ni se mona mona mambo
1: e kweto wole alade aseni lati sapati le ni ilu lorun obeda si awon oro ti o jade latale awon sosita ene akoko omobinrin to ni okan zalasi ohun to ni isoro oju ati bebe lo o gbadura pe yo ranu gba ori eru to wa le yi o po die ra mo kekere lowo o ton la mo adun meta ko ko aye ki won le daju re beyin o kan pa mara ko ma fadura le la koko na ni joki elekeji ko to awon woman right lo abi wo ma je lo ko a le pe awon abi hun abi o ye ba won si so that awon eto kokan to ba o ba ye kan fun lori omo re kan le fun ko ma da kera san then ene elekeji adu zara nipa university pe omo wo university pe baba pe baba o dasi ta kokan na Olorun ran wa lowo Olorun lo ma ise asela ikine na te about be for my ile we giga ti pa obi wa ba pa awon obi mejeje o corporate o ba wa je pe odo enikan ni o gaga bi ya ta gbara o ba si láti ṣe kò ẹ̀kan máa ṣe pẹ̀lú ipa o tó bá parí ìwé tó bá yẹ kó lọ tí ò bá ságbára kó kọ́kọ́ lọ kọ́ṣẹ́ ná tó bá kọ́ṣẹ́ ẹ̀ tó bá yọrí tó bá tiẹ̀ mọ́ tó bá fẹ́ lọ yunifásitì ní rọrùn ni ó lọ rẹ́rẹ́ ẹlòmíín máa ń tọ́ra ẹ̀ bẹ́ẹ̀ tàbí káàánú mi ò ṣe kíní kó jáde bọ̀ tó bá fọ́ọ̀sì ẹ̀ tàbí kó bá rùn pẹ̀lú ipa àwọn kọ́ọ̀sì míì wà rẹ́ kó tí ò bá rówó ṣe àbí nǹkan mi yóò yà síbi tí ò yẹ kó yà sí tí ó bá dẹ̀ rówó sí wọn ó jà tó ìyẹn lọ bẹ́ẹ̀ ọlọ́run ó ràn wá lọ́wọ́ láàrin àbí kó wá àwọn ẹbí ọkọ tí ó tọ̀ lọ kán bẹ̀ wọ́n kó lè sọ́pọ́tì ẹ̀ ìyẹn lọ bẹ́ẹ̀ dẹ̀ ọmọ ẹlẹ́ẹ̀kẹta tó sọ̀rọ̀ nípa pé owó dúró lọ́wọ́ òun tó burú ká sọ oríṣiríṣi bẹ́yìn ọ̀kan lọ́hún ó ràn wá lọ́wọ́ kó náà kó tẹra máa dúrà ó máa gbàdúrà dáadáa ó máa jí gbàdúrà lóru lẹ́yìn ìyẹn kó wá orí òkè kan tí ó ti rí omi orí òkè omi tó bá dárogún sórí òkè bí irú tójò dárogún báyìí kó bù ú kó gbé wá lé padà kó ka san 1 kó ka 2023 kó kà sínú omi yẹn kó ka 91 omi yẹn oní òfìfọrí tó fọwọ́ tó gbàdúrà lórí àkójọ rẹ̀ àtọjọ iwájú ọlọ́run ó ṣe kíni yóò gbọ́ àdúrà rẹ̀ ẹ jẹ́ ìmọ̀ràn tí mo ní lálẹ́ ọlọ́run ràn wá lọ́wọ́ ẹ̀kú ètò.
0: Tó àmì ọlọ́run ràn wá lọ́wọ́ àdúpẹ́ o wọ́n tẹ̀ta ni wọ́n ti bá wa fẹnu sí ẹ̀lú ẹ̀ka lẹ́ o.
2: Ìpẹ̀lẹ́ ẹ̀ka lẹ́ o.
0: Ẹ ṣeun chief ẹ̀ka lẹ́ sà.
2: Àfihàn ṣeun ní.
0: Ẹ ṣeun.
2: Ṣé ti alákọ̀ọ́kọ́ ni?
0: Bẹ́ẹ̀ni sà.
2: Ọ̀nà ọ̀fẹ́sọ̀ rẹ̀ lórí.
0: Ẹ ṣeun.
2: Obìnrin kó yí ẹmí fi ẹ̀kan jẹ́ lóyàwó ilé ọkọ.
0: Bẹ́ẹ̀ni.
2: Mo fẹ́ kí gbogbo àlá bá wà nínú ìgbèkùn mo fẹ́ kí mọ̀ ni pé ṣé ní òkú ọ̀run
0: 0916-159-1011 lojo opo kocha wabi ema binu phone le ma dabi enpe network mishi mana mana lo ni bakan bakan ema ba wakba beni enyite ba walanfa ni peke send the voice note na eleba wa send ye da kunturi olon elu ekale o
2: ekale Mr. Lawyer
0: eshi wafawa
2: kola alasuki lo community agobo ni lo ilongi
0: eshi wababa
2: o elebi gbeto yo
0: ami olon ami
2: Sherry Levy T. Iti and Baba Uncle Dasi Levin of Dasi. They were the top party. A cocoa on the mobile opportunity. Bassin will power one deal your call jelly.
0: Eva.
2: I want delay TNK one scene. Why? One bill your cobalt corny, Libaba Bow corny. Even on a Nia, only Baba. Bobas the Kumba alone with the one Pelai, Babaku Babaku. So bi da pa won lo nkan so pe ah to ba da fun laye ore mi ni yawo mi ni ebi mi ni won se amo to ba di po da duro gbogbo bi ti mo lo nbe ni pe ohun gangan fun are lebi kilota bi yoju ni time to need the service won to need the service won pa je ba je ba by time ta wa yi o need awon ako ni eyan only the one pastor, only the one father would have to see the lake or cartoon, ni one lodo. Ah, like what that one beacon, it both fair need to lock a lodo one
0: day.
2: In that, you had the issue once in your porting last week with the lake, you go back. No, it's a real
0: bullet,
2: the cashier. If you go to the bar, my son, or woman rights. It's about the woman rights. I don't know, flashback by the I want Baba either. Awon ya yin da abu baba reda egun baba reda awon there is no same blood ni egun na abu da bi ti mo nlo ni pe awon kan be ta ba je wo oku ti a je gogo e be se wo yen igba ti yan fi apamo nu aye ni o
0: kabisi
2: bi ti bible ati quran ni ki yan je wo oku
0: kabisi
2: ko da awon jo yen ke mi ba da kejo ko bere ni pe si o je gbesi mo to si yen niyan gbese loye ke bi omo koko san ke so gbo oku yo e kon mo sare ama bo se ri un na bo se eyan ya to to bi de re bo bo se ri kaaki ni Mr. Leyin gbo gbo o ama bo se wo ri un na olohun mi si awa ni we yen be opportunity na family re na gbo won eniyi ba e ko dite lati lo le yan ju e network e la ke ba wa se awa ta wa n pa o gbo kan ta so
0: da eyan to oda
2: tin je pe bolon se ni bo yo ju lo fa awo do ka mu gbagbe ka fi soccer ka ran ti o me ne ta se
0: aduko e se won fa oju oni teyin na o a mo ri yin ba ni daada oda mo bo eje ntara be kin de ka polowo ja ka polowo ntanta ti wa oni tabi n ba polowo ja ti mo dari de eto lawo lesun yo tun ma se be te waju e ma ti sun orun buruku oni kun wa e je npe engineer ko wa ba n wo network yi ki network yo tun le se daada si olohun o gbadura wa kun ni yo kankan le lai gba lase olohun oba mo nbo
3: diamond fm ade ori okin ko jo teye keye

0: lásẹ̀ rẹ̀ lẹ́tẹ̀fẹ̀tẹ̀fẹ̀.
1: Tó o bá ti tọgbọ́n tọgbọ́n tí gbó dín.
0: Tó o tọ̀nà títí dópin.
1: Àgbà ìṣègùn lọ̀rọ̀ kan.
0: Bàbá dúró déédé, ààrẹ ìdákọ́lẹ̀.
1: Bàbá wà ń bẹ̀ làgbà oníṣègùn ìbílẹ̀.
0: Tó máa bá a ti ṣe lo ewé àtẹ̀gbò ṣàwòtá ìsàn tí máa ń bá ní ìjà lágọ̀ọ́ ara.
1: Kára máa kú tàìta iká ti sojú ṣe lọ́dọ̀ olólùfẹ́ ògògùn.
0: Ohun ìpè ayọ̀ tiẹ̀ ti ń di tẹlòmíì.
1: Èsì o.
0: Ẹ̀yà ara tí ò ṣiṣẹ́ bó ti yẹ kó ṣiṣẹ́.
1: Gbogbo ẹ̀ ló ní ohun tí ń fà á o.
0: Àmójútó ara rẹ ló ṣe pàtàkì.
1: Gbogbo kùdìẹ̀kudẹ tó o bá ti ń kẹ́fí lágọ̀ọ́ ara rẹ.
0: Tètè máa bọ̀ lọ́dọ̀ bàbá dúró déédé, ààrẹ ìdákọ́lẹ̀.
1: Wọ ọmọkùnrin tó o bá ti ń bọ̀ wá, orógbó mẹ́sàn ni kò mú dání.
0: Orógbó méje ni tàwọn obìnrin.
1: Nǹkan ju nǹkan lọ mo gbà.
0: Ẹ pé bàbá dúró déédé ààrẹ ìdákọ́lẹ̀ sórí 07051 07 5491 07 05 7 06 5491.
2: Akúdédé wòye ò gbogbo ara lé, èmi náà ni tiyín tó tọ́hún ni. Bàbá dúró déédé ààrẹ ìdákọ́lẹ̀. Bàbá olórógbó mẹ́sàn-án fọkùnrin, méje ni fún obìnrin. Níléeṣẹ́ bàbá dúró déédé, gbogbo ilẹ̀ ti mọ̀ pé àì ṣe nǹkan mìíràn lẹ́yìn àwọn nǹkan tó lè ṣe ìdójútì ọkùnrin lágboolé ìfẹ́. Lágboolé olólùfẹ́, bàbá dúró déédé ààrẹ ìdákọ́lẹ̀, bàbá wà ńbẹ̀. Tí obìnrin bá ti ń sọ fún ìwọ ọkùnrin wípé what man can do, woman can do it better, àbùkù ń bọ̀ díẹ̀ díẹ̀ nù. Tètè máa bọ̀ wá dọ̀ bàbá dúró déédé ààrẹ ìdákọ́lẹ̀. Ìwọ ọlọ́mọ ọkùnrin tó bá kù díẹ̀ káàtó, tètè wá kàn kó agbára rẹ lọ́dọ̀ bàbá dúró déédé ààrẹ ìdákọ́lẹ̀. Mo ti wà ní roundabout Gèrè Alimi. Níbi tí ẹ bá ti ń bọ̀ wá sílùú Ìlọrin nípínlẹ̀ Kwara. Gèrè Alimi roundabout, ẹ bèrè Rachel Motọ. Ibi wọ́n ti ń wọkọ̀ ìkó èkó ohun ibẹ̀ gangan náà la wà, lọ́fíìsì wọn gangan la wà. Àbí kẹ́ ẹ sì máa pè mí sórí nọ́mbà mi yìí tẹ́ ti mọ̀ tẹ́lẹ̀ náà ni 070-570-65-491. Ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 070-570-65-491. Bàbá dúró déédé ààrẹ ìdákọ́lẹ̀ ni ẹ bèrè fún. Dádì mọ́mì ààrẹ ìdákọ́lẹ̀ ni ẹ bèrè fún. A wà nílùú Ìlọrin. Tàbí nọ́mbà ọ̀nà kẹ́ fi bá mi sọ̀rọ̀ lórí WhatsApp. Òun náà ni nọ́mbà WhatsApp mi. Ẹ pè mí síbẹ̀. Ìwọ ọlọ́mọ ọkùnrin tó ń gbọ́ mi báyìí báyìí. Nítorí tiyín ni bàbá dúró déédé, mo ti ṣe àwọn egbòogi lọ́tún lọ́tún. Egbòogi pẹ́ lórí ẹ̀tẹ́ ń gbọ́, ó ti wà ńlẹ̀ lówó pọkúpọ́kú. Tó dáa púpọ̀ fọkùnrin ṣẹ̀kan sùn lọ. Má wulẹ̀ máa gbéwò ìròyìn máa máa sọ stórí lẹ́gbẹ̀ẹ́ ìyàwó rẹ̀ máa máa bọ̀ wádọ̀ bàbá dúró déédé kọ́ wá gba egbòogi pẹ́ lórí ẹ̀ tí mọ́kùnrin ṣe bí ọkùnrin lọ́dọ̀ aya rẹ̀. Bákan náà níléeṣẹ́ bàbá dúró déédé ààrẹ ìdákọ́lẹ̀ ní tiwa àlùbáríkà lójú ológun èké gbàgbé ó ṣe bí owó ni gbogbo nǹkan àmọ́ iṣẹ́ owó ẹni ni máa fa àlùbáríkà sówó ẹni. A ti wà ní Gèrè Alimi roundabout bàbá dúró déédé ààrẹ ìdákọ́lẹ̀. Tàbí kọ pè mí sórí nọ́mbà mi 07057065491. Ẹyẹ méje jásà. Ẹ bá ti dé Gèrè Alimi roundabout, ẹ bèrè bàbá dúró déédé. Ẹ bá ti dé Rachel Motọ, ibi wọn ti ń wọkọ̀ èkó èkó alálùbáríkà. Ẹ bèrè bàbá dúró déédé ààrẹ ìdákọ́lẹ̀. Wọ́n náwó ọbẹ̀ sí ibẹ̀ gangan la wà. Ìwọ ọlọ́mọkùnrin tó ń gbọ́ mi báyìí báyìí, wá gbé egbòogi àtẹ̀kanlẹ̀, a ti ṣe ní tìgbàlódé egbòogi àtẹ̀kanlẹ̀. Ó ti wà ńlẹ̀ bìbà. Ẹ wá gbà lówó pọ́kú lọ́dọ̀ bàbá dúró déédé ààrẹ ìdákọ́lẹ̀. Tóbi ló fi máa sọ pé wọ lówó orí mi ọkárí. Àbùkù ò ní kọ̀ tí ó máa ṣàdúrà fọ pé sẹ́wọ́ rẹ ò ní bàjẹ́. Tètè wá gbà ní ìsinsìn. Ńbẹ ńlẹ̀ bìbà. Máa bọ̀ wá Gèrè Alimi roundabout béèrè bàbá dúró déédé ààrẹ ìdákọ́lẹ̀. Tọ́ bá ti dé Rachel Motọ. Níbi wọn ti wọkọ̀ èkó èkó alálùbáríkà wọn. Ẹ bèrè bàbá dúró déédé ìbẹ̀ gangan la wà. Bákan náà egbòogi tẹ́ ẹ máa béèrè fún ta mọ̀ sí egbòogi the champion. Tí mú tọkùnrin tóbìnrin jáfáfá lágboolé ìfẹ́ ó ti wà ńlẹ̀ bìbà. Ẹ máa bọ̀ wá dọ̀ bàbá dúró déédé ààrẹ ìdákọ́lẹ̀ lówó pọ́kú ni àníyàn la o. Àṣejẹ bàbá dúró déédé ó ti wà ńlẹ̀ lówó pọ́kú fún ìwọ ọlọ́mọ ọkùnrin tí ọkọ tó fi ń roko lọ́dọ̀ ìyàwó rẹ tó kéré sọ́jọ́ orí rẹ máa bọ̀ wá dọ̀ bàbá dúró déédé ààrẹ ìdákọ́lẹ̀ wá jásí jẹun lówó pọ́kú. Ó ti wà ńlẹ̀ bìbà. Àṣejẹ tẹ́ ẹ máa béèrè fún àṣejẹ bàbá dúró déédé ààrẹ ìdákọ́lẹ̀ ó ti wà ńlẹ̀ báyìí máa bọ̀. Bákan náà àṣejẹ bàbá dúró déédé ti wà fún ìyàwó rere tó fẹ́ jèrè ìgbéyàwó lọ́dẹ̀dẹ̀ ọkọ. Àṣejẹ bàbá dúró déédé ti ń bẹ ńlẹ̀ fún ìwọ ọlọ́mọbìnrin. Bákan náà Ọlọ́run ò ní pe tiẹ̀ lágàn. Bọ́lọ́mọ bá pọmọ wọn ló rí tiẹ̀ pè. Àmọ́ má fi òsàn rẹ dọ́là tètè máa bọ̀ wá dọ̀ bàbá dúró déédé. Mo wà ní roundabout Gèrè Alimi báyìí báyìí máa bọ̀. Láti aago mẹ́sàn àárọ̀ di aago mẹ́fà ìrọ̀lẹ́ lẹ mọ̀ fojú rinjú pẹ̀lú ẹ̀mí bàbá dúró déédé ààrẹ ìdákọ́lẹ̀. Àwọn nǹkan tó wá lè fa ìdákọ́lẹ̀ sára ọmọkùnrin. Àwọn nǹkan tó lè fa ìdákọ́lẹ̀ tàbí àríra. Tàbí àwọn nǹkan tó lè fa nǹkan tá ń pè lárobìnrin kú àbí arọkùnrin kú. Àríra nìkan tí máa ń dààmú ọkùnrin lásìkò tó yẹ kó roko ìyàwó rẹ̀ dáadáa gbà ní wàá dọ̀lẹ̀. Arọbìnrin kú ọkùnrin ni máa dà láàmú. asika to ba robirin ninu mo bi igba lara laya re o mo ja patipati pati ma bo wa do baba duro dede are dakole aisan ti ogbogun olohun ni bi se o ko ni bi se niko kan ba kan na rokunrin ku awon obirin ni ma da laamu ngba to ba ri okunrin to rololu fe re lara o mo wa kan ni damu mo wa ba lai si pe won jade tele be laya re na mo ja patipati be en to se nkan ti o da be si ni ko se nkan ti o da awon nkan buruku ti wa nu ara ni nda wa laale olohun ni ja rogun afi se o olohun ni fi ste so si wo okunrin ko ni fi si wo obirin ola ti tobi anabi wa muhammad sallallahu ta'ala wa alaihi wa salam olohun ba oni ja ara fi si awon kan ti ma wa fa isan ta hu isinu ara ohun ni bi isan gbajuma awon isan gbajuma olojo pipe ti ma sakoba fe ni ti ma fi melo mi ni se to awon apere to si ma ri ni pe keyin o fe se yo ko ma lagun keyin o fe si eyo ko ma ta ni ko ma ro ni go keyin o fe si eyo ko si ma fe yo mi loju keyin o se yo tan ko tun da bi pa to ku ti tun da sinu ara fun ra re keyin o fe se yo ko mo mo telomi o ti da sara ti o tun ni mo bakana elomi debi to ti se yo o tun so alese nlo wakati ara won apere nkan buruku yinu oku ato si aisan gbajumo yi o je nkan to lagbaju to be ile peju ninu ara a ma si awon akubo olohun moja orogun jejere olohun moja lo roba igbalode fi se yo akuba ni mo je fun ni si oni ri be tede kokan oni ri be amo tete dide to ba ti ra awon apere won yi ma bo wa do baba duro dede are dakole baba duro dede lo ise daddy mommy are dakole ni ebi ri fun a wa ni randa ba tu gere alimi e bere rasha omoto ibi lati wo ko eku alalubarika nbe ni baba duro dede wa bayi be mo fi kale si anu olohun mo bayin tabi ke ma pe mi sori number yi 070 570 65491 bakan na ona ni number whatsapp gbogbo oro to ba fe ba mi so pe mi seri whatsapp mi imi na lo ba nbe baba duro dede are dakole babo wa nbe babo olorogo mesan fokunrin meje ni fun obirin ofe la fi si wo san fa won eniyan nipa ka lo rogbo fu gbogbo en to ba ti rogun nile se baba duro dede are dakole
3: olohun momo gba faari lowo wa ami ni ke se o gbogbo n to ni se pelu aile se dede olomokunrin latara arun balopo o se kan si baba duro dede are dakole iwo omokunrin to fe mo ta ponpon to fe mo se daada ni waju abo okunrin tenjini re ba si se daada ni an pe lokunrin meta o gbogbo aisan to ba fe so omokunrin di yepere baba duro dede iloto keyan kan si won be ni office won tin beni Rasiao Travelers and Tours Head Office ladojuko Girialimi Hospital Girialimi Roundabout Ilorin won sori ero bani soro 070 570 65 baba duo dede are dakole odo olohun
2: iwo olomo okunrin to le bo so le laarin elegbe re mo bo wa do baba duo dede are dakole oko porisirisi oko tin kobe tin ko be yangan pelu oko tin ko be rice o yato si oko tin ko ebe su e wo su se ta tin ta gobina wa gba egbogi baba duro dede are dakole eti awon baba ti won ti koja 78 nlo tara won si do yege ki wa ni si won olomokunrin o ti ju 25 o ti ju 30 years lo o wa fowo pon owa nrojo legbe ololufe re abuku ni fun olomokunrin wa gbegbogi ti o mu oko pada si oko ti won fin ko besu ti su fin tabobina obo adu baba duro dede are dakole abo olorogo mesan feyin okunrin meje ni fobirin bo ba ti rugun ile ise baba duro dede are dakole ofe ni fi hun sewo san fa won ede niyan ti ba rugun lodo mi si salaye betilu e si dupe fun lohun wa ni roundabout Gere Alimi tabi ke pe mi sori number ni 070 570 65 491 baba duro dede are dakole awa roundabout Gere Alimi e be rasha omoto igbe gangan la wa lohun wa pelu re o inu awon kan ti mo wa da wa lai se dede olomokunrin a jedi a ma fa jedi na si pe risirisi bi jedi tapa bi jedi jedi di yiyo tete ma bo wa do baba duro dede a ma sakoba tọmọ ọkùnrin onílé sojúse gẹgẹ bó ṣe yẹ kó sojúse lọdọ aya rẹ yóò gbọkọdoko kò ní lè ro àbùkù ńlá ni ọlọrun ò ní sa aya wa láya láya o bákan náà tọ ọba tí ń ṣẹyọ tọ orí pé nǹkan jáde bí ètútù nǹkan funfun jáde tó kì tó wá fẹ dàbí omi tá a fi lọgbọlọgbọ tí máa bẹ láàrin ọkùnrin sáya rẹ ni wọn á ṣòfò díẹ díẹ nu tètè máa bọ wádùn bàbá dúró déédé ààrẹ ìdákọlẹ ọwọ ń ṣẹyọ ọwọ rí bí nǹkan pupa pupa pupa ni wọn jáde pẹlú ẹyọ rẹ wàhálà ń bọ nìyẹn ọlọrun ní jarugun wàhálà tètè máa bọ wádùn bàbá dúró déédé ààrẹ ìdákọlẹ àwọn kan tá a sọ yìí a máa sọkùnrin a máa sobìnrin bákan náà bi e da oro abi e da bule ni ba se wo obirin tete ma bo mo ba ri kan funfunfun to wa fe ma se bi igba ti ti n gbe orun kan jade ti o si ri be tele tete ma bo wa do baba duro dede abon se yon wa npa o ara yiyun oju ara yiyun te yan fi yun ra fa ti wa fi dun mo ti wa fi degbo tete ma bo wa do baba duro dede ko to di nkan mi ibi afojuji aisan ni mo di nkan mi si yan la ti n ta n wi ta pe loju yi ba wa pe ninu ara to ba fi le se to ba fi wa le pe to ba fi le be abi to ba fi le ban da sinu ara o le mo obirin mi to ba soro abi to ba gunfe yo mo wa da bi gba ti yan gbo fun ara re gan yo mo gbo bi gba ti yan ba n gbo orun obu eyin eyin to ti baje to ba si bo si sale ara pupo ju ti kini yen ba sele so obirin miran to ba bo si sale in ti n fi n je nkan olomo obirin o le ma gbe aworun kan jade ti e sorun gidi ti e sorun daada kankan be si ni ki se ke latara aitete mojuto oyun ju yi ko to ti po di wahala sinu abi ara re to ba wa pe pupo ti o tete mojuto o le din to loyibo npe ni bacterial vaginosis abi mo le yin oleyibo npe bacterial vaginosis olohun ni ja rugun re nkan to le nkan to buru ja ni to ba si peju a mo ja si nawo to pe ko to wa di nawo la la tete mo bo wa do mi baba duro dede are idakole mo wa ni geri ali miranda about e bere russia muto ibe le ti gbe mi baba duro dede are idakole abi ke ma pe number mi yi 070 570 65491 070 570 65491 baba duro dede are idakole na le npe un tete ma bo wa arabirin to ba loyun ju olohun oba oni ja ma ti atenuso ola ti tobi anabi wa mohammed sallallahu ta'ala wa le wa sala ani rugun afisi eyin olomokunrin mi olohun oba oni ja ti bi nkan ta fi jo olomokunrin gbo bi owo tete wa kan si baba duro dede are idakole nkan to fi jo olomokunrin olohun oni to tatenu gbo bi owo tete jade si ayawa oni daya laya o e bere mi te ba ti degere ali mi ke bere baba duro dede are idakole babo wa nbe babo olorogo meje fokunrin be ba ti degere ali mi round about e bere baba duro dede are idakole te ba ti de ile ise russia o muto ke bere baba duro dede are idakole mu wa nbe ni gere ali mi abi ke pe number mi 070 570 65491 tabi ke bere te ba tun fe lori whatsapp o na ni number whatsapp mi e pe mi sibe tabi ke temi lagu sibe e ko atiranse sibe yin si fun yin lesi ni agbara tolohun gbogbo owo omo olomokunrin to ba ti wa gbogbo ti nso yi ma fi wo san le dollar bakan na ayewo nbe fun yin ti gba lode ati gba ngun sise repete won sayewo ni gba lode fun yin ibi kan ba ku si nkan logbologbo ti nbe laro omokunrin lo ba kere ni to se ko roju se to ye ko ri lara ire igbeyawo wa bo wa do baba duro dede aisan ti o gbogun koni si o koni si mara e daddy mommy are da ko le ni e bi ri fun mommy daddy

0: FM. Ìmọ́lẹ̀ tó kárí ayé.
1: Kẹta. Má dì í sọ́kàn. Má sọ ọ́ sórí ayélujára. Má sì ṣe ṣe sí fọ́rọ̀ lọ́ka. Sọ síta lórí ètò láwọlẹ́sùn níbi tí àṣírí yìí ti ṣe pàtàkì sí wa. Kẹ́ ẹ sì gbàmọ̀ràn lóríṣìíríṣìí sí ọ̀nà àbáyọ látẹnu àwọn ọlọ́gbọ́n, onímọ̀, olóye àtàwọn tí wọ́n ti nírò là kọjá ìrí láwọlẹ́sùn ní déédé aago mẹ́sàn án àṣáálẹ̀ gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday àti ọjọ́bọ̀ Thursday lórí ìkànnì Diamond FM.

0: 0916159111 lójú òpó pé tẹ́yìn náà file bá ń gba àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ń mọ̀ràn bóyá kí n sáré lé wọn sí wa. Alákọ̀ọ́kọ́ lárábìnrin tí wọ́n pé àwọn àti ọkọ àwọn ńgbà táwọn fẹ́ra àwọn àwọn jẹ́ ọmọ pé tó n ò kọ́ṣẹ́ kankan n ò sì sísan àti kọ́ṣẹ́ o ó sì pé kọ́ dáa kó burú èmi náà kò sí agbìyànjú wọ́n làwọn sì fẹ́ra àwọn wọ́n lọ́pọ̀ àwọn sì síbi tí wọ́n ti ń ta gáàsì fáwọn ọ̀nà méjì àwọn nìkan wọ́n tún sì kan táwọn ọmọ kan ọmọọṣẹ́ ń bá wọn tà àwọn jókòó sì kan ọmọọṣẹ́ ń bá wọn tà kan wọ́n ní lẹ́yìn wọ́n lọ́mọ méjì ti ń bẹ lọ́wọ́ àwọn tọkọkọ yìí ó tó ṣaláìsí ọgbà tọkọ yìí ṣaláìsí wọ́n ní fámìlì ọkọ kọ́kọ́ dà wọ́n tà wọ́n wá ni pé wọ́n gba gbogbo tí àwọn ti ń ṣòwò táwọn fi ń tọ́jú àwọn ọmọ yìí wọ́n gbà lọ́wọ́ àwọn wọ́n láwọn wá padà lé àwọn wà ń bá wọn ta pẹtrol nílé epo débi pé wọ́n ní àwọn tó wá nípè níjà ojú tójú kan gan dàbí ẹni pé kò ṣe dáadáa mọ́ ẹyọ kan tó tún wá kù wọ́n lóun gan náà tún bẹ̀rẹ̀ sí ní ṣẹ́ funfun tó tún wá ṣẹ́ funfun pé ó le débi pé àwọn lè mọ́ rí nǹkan kan tó sì ti jẹ́ káwọn jẹ gbèsè nídìí epo táwọn ń tà lọ́pọ̀lọpọ̀ gbà ń bẹ̀ kádàkùn kágbà wọ́n mọ̀ràn kí làwọn fẹ́ mú bẹ́kẹ́ bí ọ̀nà àbáyọ tàbí tá a bá nírànlọ́wọ́ kan tá a lè ṣe fáwọn kádàkùn ká ṣèrànlọ́wọ́ yìí fáwọn ọkàn rèé ẹlẹ́ẹ̀kejì tó dà bẹ́ẹ̀ ni arábìnrin tí wọ́n pé wọ́n lọ́kọ wọn ò fẹ́ ó lóun ò lágbára tóun ò fi sanwó iléèwé àwọn ọmọ owó iléèwé ọmọkùnrin yìí wọ́n ní ṣáájú gan kó tó dà sìkò yìí kọ́mọ ìyọ́ tó parí iléèwé girama òní orí ọ̀la orí ni bíi pé káwọn kan mọ bá wọn san kẹ́nìkan mọ bá wọn gbà wọ́n láṣẹ̀yìn wá àṣẹ̀yìnbọ̀ ọmọ yìí wá láǹfààní àtòrí ọ̀fẹ́ láti wọlé ìwé gíga yunifásitì wọ́n ní bàbá ní kọ́bọ̀ tọ́yọ́ òun ò ní wọ́n ní ìyàwó alọ́dà òun ọ̀ làkàkà òun ọ̀ wà bóun ó ti san wọ́n láwọn wà ń wò pé bàbá làkàkà tó san ọdún kan ọdún mẹ́rin lọmọ yìí ọmọ faragbá bóun ló ti fẹ́ dì í àwọn ni kádàkùn ká gbà wọ́n mọ̀ràn kí ni kí ìyá yìí ó ṣe lórí ọ̀rọ̀ yìí èyí ni lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta tó dà bẹ́ẹ̀ nìyà tí wọ́n polówó ìdúró lọ́wọ́ àwọn wọ́n ní àwọn ti ṣe ṣọ́ọ̀bù alákọ̀ọ́kọ́ àwọn ti jẹun ṣọ́ọ̀bù ẹlẹ́ẹ̀kejì tún lè nísìnyí wọ́n ní kọ́dà wọn nígbà tí gbogbo àǹbá rí ẹ bá ti ẹ̀wádé nígbà táwọn bá lóyún wọ́n lówó ìdúró lọ́wọ́ àwọn àwọn kọ́ làwọn sì ń gbọ́ bùkátà nínú ilé àwọn ò ṣe nǹkan kan lórí ọmọ wọ́n láwọn ọmọ bá wọn ti ń ṣe tówó ìdúró lọ́wọ́ àwọn pé ọjà títà yìí àwọn ti jẹ ṣọ́ọ̀bù àkọ́kọ́ run ṣọ́ọ̀bù ẹlẹ́ẹ̀kejì rẹ̀ kọ́ mọ́ bá ti ẹ̀ tún jẹun àwọn tún wọ àjọ wọn láti rájọ dá gan tún dàbí nǹkan kádàkùn ká gbà wọ́n mọ̀ràn bó làwọn ti fẹ́ dù nínú ìrìn àjò ayé kọ́dà ò ti fẹ́ múlé ayé sú àwọn 0916159 1011 nẹ́tíwọ́ọ̀kì tá à ń lò lónìí òun ní í ṣe bẹ́ẹ̀ o torí mo rí pé àwọn èèyàn ti ń gbìyànjú àti pè ṣùgbọ́n nẹ́tíwọ́ọ̀kì yóò paradọ́gba bẹ́ẹ̀ bá láǹfààní láti lo whatsapp wọlé inú wa ó dùn o àwa gan rí pé nẹ́tíwọ́ọ̀kì yìí ń kú fínfín ni tán bá ní nǹkan ń kú fínfín ń kú fínfín ni tó tọ́lọ́run bá tún ní ká tún láǹfààní àti rí lò ṣùgbọ́n ẹ já máa lo whatsapp fún ta lẹ́yìn lọ́nà bí tá a bá ká máa mu lò díẹ̀ ń bẹ̀ díẹ̀ díẹ̀ ẹ já máa mú whatsapp lò lọ wẹ́rẹ́wẹ́rẹ́ torí bí nǹkan ti ń lọ yìí bọ́lọ́run bá ní ká rí kọ́ọ̀lù gbà ni torí ní bóyá òjò tó rọ̀ ni o kò yé wa ṣùgbọ́n ẹ já máa lo whatsapp wẹ́rẹ́wẹ́rẹ́ fún ta lẹ́yìn ọjọ́ tòní ẹ má fi ṣèbínú sí wa ẹ dákun network ló tún gbà bẹ́ẹ̀.
1: ẹ kalẹ̀ gbogbo ọmọ nàìjíríà tó ń gbọ́ wa lórí ètò yìí orúkọ mi ni ọ̀gágun abejide mo fẹ́ dá sí àwọn tó sọ síta lálẹ́ obìnrin tí ó ní ọkùnrin ọkọ ò bá òun tọ́ ọmọ yẹn ọlọ́run ràn án lọ́wọ́ ṣùgbọ́n sí ọkùnrin yẹn ní tó kọ̀ láti ṣe ni àbí kò ní ìbábà àfihàn kan ká mọ bá ó ṣe dá sọ̀rọ̀ nítorí ó burú jáì kéèyàn bímọ kí ó sì máa tọ̀ nílẹ̀ yorùbá a kì í ṣe bẹ́ẹ̀ èyí tí ò bá kàwé yóò kọ́ṣẹ́ wọ́n ṣáà ní nǹkan tán lè ṣe tí wọ́n fi lè bọ́ra wọn lọ́jọ́ iwájú tó tí obìnrin kejì tí ó ní ọkọ òun kú mo gbàdúrà kọ́ lọ́run gbéra wọn dìde fún un ṣùgbọ́n kó jọ̀wọ́ tí ojú ẹ̀ tó ń funfun yẹn ó léwu ó léwu ẹ̀jọ́ kó bójú tó mo ní èèyàn méjì tó jẹ́ pé irú ìṣòro yẹn náà ní àìsí tètè bójú tó yẹn àwọn méjèèjì ojú wọn ti lọ wọ́n wà láyè báyọ̀ tí ẹ ò ní rí bẹ́ẹ̀ lágbára ọlọ́run ẹ̀jọ́ mo bẹ obìnrin yẹn ni kó tètè lọ àwọn tó ń ṣe ìtọ́jú ojú lọ kó lọ sí hospital níbi tán ti ń tọ́jú ojú kó tètè bójú tó kó tó di pé yóò kọjá tápá ká ọlọ́run gbé àánú dìde fún un yóò sì rí ìrànwọ́ ẹ ṣeun.

àṣírí àwọn ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ọ̀rọ̀ tá a lè sọ létí ẹnì kẹta má dì í sọ́kàn má sọ ọ́ sórí ayélujára má sì ṣe é sì fọ ọ̀rọ̀ lọ́ka sọ ọ́ síta lórí ètò láwọlẹ́sùn níbi tí àṣírí yìí ti ṣe pàtàkì sí wa kẹ́ ẹ sì gbàmọ̀ràn lóríṣìíríṣìí sí ọ̀nà àbáyọ látẹnu àwọn ọlọ́gbọ́n onímọ̀ olóye àtàwọn tí wọ́n ti nírò là kọjá ìrí láwọlẹ́sùn ní déédé aago mẹ́sàn-án àṣáálẹ̀ gbogbo ọjọ́ ìṣẹ́gun tuesday àti ọjọ́bọ̀ thursday lórí ìkànnì diamond fm

0: Ẹ̀lú ọlọ́yẹ́ lọ́wọ́ ṣàánú àánú rẹ̀ àdídàmú ẹkú ètò lọ́rùn balẹ̀ ayé wa. Ìdẹ́mẹ̀ kọ́dá sí lọ́mọ tó ní ọkọ̀ òun kú àwọn mọ̀lẹ́bí gba gbogbo pọ́pátì ọkọ̀ náà lọ́wọ́ ṣàánú ẹ̀ yóò sì ráàánú gbà lágbára ọlọ́run. Fún fámìlì sọ́sítà akínyìn ò ẹ̀nídàmú ẹ̀nímọ̀ nira lágbára ọlọ́run. Àníṣẹjọ́dá sí ọ̀rọ̀ ọlọ́run ní tiwa ní rẹ̀ kàbá ti wá dání. Ọlọ́yẹ ò ní dààmú rẹ́tọ̀ ẹ̀nímọ̀ nira. Mo yóò ní ṣe ọkọ kò ní ṣayá ní ìṣàlà. Gbogbo àtà sí ìdá sí tó bàbá ní ti kó bàbá lẹ́yìn bàbálájìkẹ́ àti bọ́ọ̀rọ̀ bàbálájìkẹ́ náà tó yọ kọ́kọ́rọ́ àdúrà. Kọ́lá aláṣọkẹ́ àbẹ́sẹ̀dọ̀ gbogbo yìí ọlọ́run ní dààmú gbogbo àwọn òní dààmú. Kọ́kọ́ mú náà kó kún fàdúrà àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì tó tún ṣẹlẹ̀ ni pé kó lọ human right. Àti pé tó máa fẹ́ra wọn níṣùú lọ́kà kó jẹ́ káwọn mọ̀lẹ́bí tiẹ̀ náà gbọ́ pé tí ń ṣẹlẹ̀ ni olóò tó ní pọ́blẹ́ẹ̀mù ojú ọlọ́run balánu yóò ṣàánú ẹ̀ yóò ràn án láàrin tí ó ràn tí ó jẹ̀rọ ọmọ àmìíràn sí kò ní mọ̀ nílẹ̀ kó wá múra kó tọ́jú àwọn rẹ̀ ló sì bá tọ́jú ẹ̀ lágbára ọlọ́run dààmú òní balẹ̀ alọ́yẹ wà ẹ̀kú ètò. Ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ dá sí ni bàbá ti ya tó ní bá àwọn èèyàn kan sọ síta pẹ̀lú ọmọ rẹ̀ tó yẹ kó ṣe ni pé tí wọ́n bá fẹ́ra wọn níṣùú lọ́kà the best thing for her kó kọ́kọ́ tó àwọn ẹbí ọkọlọ pé báyìí láàdọ́jọ́ wájú lóòótọ́ ní tọ̀sọ̀ lólè ọmọ ọmọ lólè ọmọ ọ̀hún tọ̀sọ̀ lólè ọyọ́ bàbá ọmọ lólè ọmọ téèyàn kàn fẹ́ sọ fún ni kó tó àwọn ẹbí mọ̀lẹ́bí ọkọlọ kó gbọ́ tẹnu ọ kó gbọ́ tí wọ́n ń sọ lẹ́yìn ìgbà náà yóò mọ̀ wọ́tù sí tí ò bá tún wá changes kọ́ lọ human right now kọ́ lọ kọ́ ṣàlàyé tó àìpọ́n bá fẹ́ àwọn níṣu lọ́kà tó pé kó tó di pé àwọn ẹ̀dẹ́ o ọlọ́run bàlá yóò ṣàánú àfámìlì sọ́sítà ànídàmú ọ̀run balẹ̀ ayé wa iṣẹ́ gbogbo ẹ̀yìn ìyá tẹ̀wà ní Osun State mo fi ó kọ gbogbo wa mo fi kí yín ẹ̀ nídàmú lérí ọmọ ọ̀run balẹ̀ ọlọ́yẹ wà dààmú òní balẹ̀ ayé ẹ̀ lágbára ọlọ́run ló wà pẹ̀lú yín rẹ́tọ̀ òní sì fẹ́ ọmọ rẹ̀ òní ṣìyàn ẹni ló yà pa lágbára ọlọ́run ìyá aládùn àláti lọ́ọ́ mọ́mí ìṣúkúrá ni ẹkú ètò olùbúrúkú òní kò àmọ̀ tẹ̀lé yín.
1: Ẹni tó kọ́kọ́ sọ̀rọ̀ yẹn ni mo fẹ́ dá sí lóòótọ́ àwọn mọ́mì ṣúkúrá wọ́n ní omi gbígbóná ní ẹjọ́ òótọ́ dẹ̀ ṣùgbọ́n bí ó ti wù kó rí àwọn ọ̀rọ̀ tó sọ yẹn kò sẹ́ni tó mọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn ọ̀ràn wọn àti ẹbí yẹn tó fi di pé wọ́n gbẹ́sẹ̀ lé gbogbo àwọn nǹkan bóyá ó ní àwọn nígbà tí ọkọ yẹn ti sèkì bóyá ó ní àwọn nǹkan kan àmọ̀ràn tán ti fún wọn kí nǹkan tó ṣẹlẹ̀ yẹn má ṣẹlẹ̀ tí obìnrin yẹn gbọ́rùn lẹ́gi àmọ̀ ṣùgbọ́n èmi mọ̀ pé lábẹ́ bó ti wù kó rí kò yẹ kán kí kán gbẹ́sẹ̀ lé ogún ọkọ yẹn torí ọmọ méjì wà nílẹ̀ obìnrin náà ìyàwó ò gbádùn owó náà dẹ̀ nílò kí náà fẹ́ẹ́ fi ogún ọmọ ẹbí wọn ṣe ìbáṣàbúrò ìbá ṣe ẹ̀gbọ́n so nǹkan tó ní kádukú bá ṣe òun ló máa gbà bó jẹ́ pé ó ní nǹkan kan tó wà láàrin wọn bóyá àìdá nǹkan kan tóbìnrin yẹn ṣe àwọn ìyẹn kọ́ ló máa níkan gbẹ́sẹ̀ lé ogún. ṣùgbọ́n lójú tèmi kí obìnrin yìí kó gbé ẹjọ́ yẹn wá pé kájọ rò àmọ̀ràn tèmi nìyẹn kán bá fi ẹsẹ̀ òfin tọ̀ wọ́n lè bá a dá sí torí ojú yọ lẹ́nu àwọn ọmọ wà ń bẹ̀ ó dẹ̀ gbúdọ̀ tọ́jú ojú yẹn kójú yẹn mọ́ bá a di pé máa fọ́ tán so gbogbo nǹkan ti fẹ́ sun bó ṣe wà yẹn so kó gbé wá sí kájọ rò nǹkan tí mo lè sọ nìyẹn so kán bá a fi káwọn aláàánú kan bá a dá sí àti àwọn amòfin àtàwọn olóòótọ́ so ọlọ́run á ràn án lọ́wọ́.
2: Hello, ẹ kálẹ̀ o. Èmi ni ẹni tí ọlọ́run mọ̀ nílùú ẹni tí ọlọ́run mọ̀. Mo fẹ́ dá sí àwọn alákọ̀ àwọn èèyàn méjì aláwọ̀kọ̀ tí wọ́n kọ́ sọ síta. Aláwọ̀kọ̀ tí ó ní nígbà tí ọkọ̀ ń kú tán pé àwọn ẹbí ń gba gbogbo pọ́pátì lọ́wọ́ tó dẹ̀ jẹ́ pé ojú ń dùn. Sí nítorí pé àwọn ẹbí ẹ ti yọjú sí fámìlì ẹ̀ àwọn fámìlì ẹ̀ ló yẹ kó ṣèrànlọ́wọ́ fún láti lè dìde láti lè jẹ́ kí wọ́n jà fún arábìnrin yẹn tí wọ́n bá ti ẹ̀ wo gbogbo ẹ̀ ó yẹ kán lè wo condition ojú ẹ̀ so tí wọ́n bá gbégbèsẹ̀ mo mọ̀ wípé àwọn èèyàn ó jà fún wọn nínú ẹbí yẹn gangan ayin o dìde wípé àwọn tí wọn ṣe fún arábìnrin náà kò dá so yóò dẹdẹ rí ẹtọ rẹ gbà then ti ẹlẹ́kejì màdá tí ó ní ọkọ òyàsùn lórí ọ̀rọ̀ ọmọ tó rí admission sẹ́ẹ̀rí kọ́lọ́n kò sànù fún wa ní àsìkò yìí ni kò bá mọ̀ ti go to that extent láti lè sọ wípé ọmọ tó ń fọ́dà yunifásitì torí àsìkò tá a wà yìí tó bá ti parí iléèwé rẹ̀ gan-an ṣiṣẹ́ wà níta àìmọye ọmọ gádúrèètì nísìnyí tó jẹ́ pé òbí ló ti ń tọ́jú ọmọ yẹn so kò sí sẹ́ńtà nígbà tó ọmọ ti parí skul sat ni ò bá ti jẹ́ kó wá nǹkan mí sí láti jẹ́ kó tẹ̀síwájú so tọ́lá bá lọ pé ìwé náà lọ́nà rẹ̀ ẹ mọ̀ sínú tó ti ní skul sat anytime ló lè fọ́dà kò bá kọ́ sùnà kó wá sẹ́ẹ̀sẹ̀ bóyá yóò kọ́ sẹ́ẹ̀kan ni tí ó fi lè máa ṣe so ọlọ́run yóò wà pẹ̀lú wa ọlọ́run jẹ́ ká jèrè ọmọ lọ́dà èmi náà ẹni tọ́lọ́mọ nílò ẹni tọ́lọ́mọ.
3: ọlọ́yẹ ẹ kú iṣẹ́ takuntakuntan ẹ ṣe agbára ọlọ́run owó yín lẹ ó fi gbẹ̀tọ́ yín o ẹ sọ fún obìnrin yẹn àwọn nǹkan mẹ́ta táwọn èèyàn ti sọ fún yẹn méjì tán sọ fún yẹn ó ṣe pàtàkì kó lọ sí human rights ṣe ni ẹ̀yin dúró tí omi yóò bọ̀yọ́ kún bọ́yẹ́ kún kó dẹ̀ tẹ́kì ààrẹ nípa medical care ó ṣe pàtàkì ìkẹta ni pé ẹ sọ fún kò nídìí àwẹ̀ kó ṣe ìṣọ́rù méje bó tiẹ̀ ṣe àdúrà wákàtí kọ̀ọ̀kan ló ń gbà látàgo méjìlá káàgò kan kọjá díẹ̀ kó bọ́ra sí hòhò lọ́jọ́ méje pé kólúwa kó gbèjà òun àwọn tó rẹ̀ ń jẹ nílé ọkàn kólúwa kó gbèjà òun kó gba ẹ̀tọ́ òun fún òun ẹ rí i pé kọ́dún tó parí a rí àmúṣe àdúrà ìgbàgbọ́ tèmi nìyẹn torí ọlọ́run ló jẹ́ kó ṣe ntì ẹ ṣe púpọ̀.
4: hello ẹ kalẹ o èmi ni ẹni tọ́lọ́mọ láti ìlú tọ́lọ́mọ ẹ jọ mo fẹ́ sọ síta kí àwọn èèyàn.
5: ẹ kalẹ olótù akúṣẹ látàárọ orúkọ tèmi ni mrs adesokan láti ìrè ṣẹrí fún ọmọbìnrin àkọ́kọ́ yẹn èmi àkọ́kọ́ ọ̀rọ̀ kó kún fún àdúrà mọ́sù kó lọ sí human rights bó ṣe ṣàlàyé kó ṣàlàyé fún wọn bẹ́ẹ̀ oyè kan lè bá gba ẹ̀tọ́ ẹ̀ lọ́wọ́ àwọn ẹbí ọkọ ẹ̀ tí wọ́n fìyà jẹ yẹn kí gbogbo wa dẹ̀ máa mọ̀ pé níbi tí ẹbí wa lọ tá a mú ìyàwó àtọmọ ẹ̀ tá a bẹ̀rẹ̀ sí ń fi jẹ́ yẹn àwa náà ń lọ síbẹ̀ lọ́jọ́ kan o àwa ayé ikú kan ò sí o àwa ayé ikú kan kò sí gbogbo ohun tí a bá dẹ̀ ti ṣe àṣepamọ́ nìkan ni kò sí àṣegbé ẹni tó fìyà jọmọ òkú àti ìyàwó òkú lẹ́ni ọmọ àti ìyàwó tí ẹ̀ náà ó padà ráre mo gbàdúrà pé ọlọ́run á jẹ́ kí ọmọbìnrin yẹn bá àánú pàdé mrs adesokan láti ìrè.
6: ẹ kalẹ́ ẹ kú ètò bẹ́ẹ̀ ṣe ń túlé onílé sí ọlọ́run àtúlé àtọ̀nà yìí náà sí o obìnrin tó sọ pé ọkọ òun pé ó kú àwọn fámìlì wa gbégbèsẹ tí wọ́n gba gbogbo property wọn ọlọ́run àkókò bá wọn gbẹ́rù wọn lágbára ọlọ́run kán lọ sí human rights kán lè gba ẹ̀tọ́ wọn fún wọn wọ́n lè gbẹ̀tọ́ wọn fún wọn. ẹni tó ní owó kì í dúró ní ọwọ́ àwọn tẹ́tẹ́ rí àsìkò yìí ná tíṣẹ́ ò bá tó ṣẹ́ torí bùkátà ó ń pọ̀ sí lójoojúmọ́ ni tíṣẹ́ ò bá tó ṣẹ́ wọ́n lè jẹ́ kán èèyàn máa sọ pé owó dúró lọ́wọ́ èèyàn torí tí bùkátà bá ti ju owó tó ń wọlé lọ dábẹ́ ni pé òun ló máa ń fà á everybody ló ń pàṣù sàṣà èèyàn báyìí ni ò pàṣù gbogbo nǹkan bẹ́yẹn kọ́lọ́n fún ẹ̀ kó gbà ṣàkóso nàìjíríà yìí ni kò ní lè mọ́ wa lórúkọ jésù.
7: ọlọ́run yóò túbọ̀ mọ̀ fún yìí sí o àgbà mẹ́rin ló ń dá sítò láti gàá kan jù nílùú umar tó sọ pé ọkọ̀ ń kú abadaro olóòótọ́ kò sáré fèrè àmọ́ tó fi sílẹ̀ olódàmọ̀ sí. Bọ́rọ̀ bá ti rí bá ẹ jẹ́ gbogbo àwọn ọmọ ara ti lọ, ẹgẹ́ bí bàbá wulẹ̀ ṣe sọ láti àpàtì lẹ́ẹ̀kan. Ọmọ ara ti ní kó gbà lọ, ní tó bá jẹ́ tó rẹ̀ ń bẹ̀ kan fún ọ. Àánú ṣe mí pẹ̀lú ojútọ́ pín dọ́là mú, kódà ká ní mo lówó ni ìbá fún ọ pẹ̀lú bí Nàìjíríà ṣe rí. Síbẹ̀síbẹ̀ ẹni tẹ́ bí méjì fún ọlọ́yẹ ó kù lálẹ́ ni o. Ẹ jẹ́ kó gba ọmọ ara ti lọ. Wọ̀tẹ́bá wọ̀tẹ́bá ó bà mí kò dùn mí, ó yàtọ̀ sẹ́ni tí ò bá pàápàá o. Àbúrò Jésù àbúrò ní gbogbo wa. Bí ó ti mọ̀ ní òmà tó bá lọ ibẹ̀ wọ́n ò bá wá kankan. Wọ́n ò wá kankan fún. Ẹ mọ bí túbọ̀.
8: Ẹ kálẹ̀ olóòtú. Èmi lẹni tọ́lọ́mọ láti ìlú tọ́lọ́mọ. Mo fẹ́ sọ síta ni.
9: Ẹ kálẹ̀ Mr. Olóyè, ẹ kúṣẹ́ látàárọ̀. Mo fi so pìtì fún dá woman tó kọ́kọ́ sọ síta yẹn. Inú mi ò dùn rárá torí wọ́n kéré pẹ̀lú first born 3 years, the second born 6 months. Ọkọ tí wàá kú then family ọkọ gba ogbó ẹrù gba property ojú tún ń dùn wọn. My advice is pé kán lọ kọ́kọ́ ṣe ìtọ́jú ojú ná so that ọmọ wọn ò ní dọmọ lọ́mọ. Wọ́n ti wà lọ́dọ̀ àwọn èèyàn wọn then kán máa listen sí rédíò yìí kán mọ àwọn bí solution preferred solution tó eléyìí tó tá wọn lọ́rùn láti lọ. Kán ṣe either traditionally or medically or spiritually. Kan ṣe kan sọ fáwọn èèyàn bó ṣe ń ṣe wọn. Nígbà tójú kan ti ṣe tójú kan ṣiṣẹ́ tí kan ti ń paná báyìí. Ọlọ́run ní jẹ́ kí méjèèjì paná o. Kẹ́ ẹ tètè ẹ kọ́kọ́ gbé iṣẹ́ sílẹ̀ ná. Bẹ́ ṣe máa kọ́kọ́ ṣe ìtọ́jú ojú yẹn ni kẹ́ máa wá báyìí. So that ẹ̀yin fúnra yín ẹ lè tọ́jú ọmọ yín. Ọlọ́run á ràn yín lọ́wọ́ fún yín lálàáfíà. Ṣe rí àṣpà ogún yẹn ẹ sì kọ́kọ́ abandon ogún yẹn ẹ sì kọ́kọ́ gbàgbé gbogbo ẹ̀. Torí èèyàn ò mọbi tí wàhálà ti wá ọkọ ló kù yìí ojú ló tún ṣe bákan yìí èèyàn ò mọbi tí gbogbo problems yẹn ti wá ẹ̀yin ẹ kọ́kọ́ find solution sọ̀rọ̀ yín ná so that ẹ lè ṣe ya ọmọ yín. Ọmọ yín ò ní dọmọ lọ́mọ o lágbára ọlọ́run fúnra yín lè máa tọ́jú ọmọ yín ẹ ṣe. Ọlọ́yẹ mo tún fẹ́ advice grandma náà nígbà tí ọkọ ọmọ wọn ò ti ready láti ṣe responsibilities lórí ọmọ tó dẹ̀ jẹ́ pé private job ni ọmọ wọn obìnrin ń ṣe kò lè kán jẹ́ kọ́mọ yìí kọ́ṣẹ́ ṣùgbọ́n kàn yù jẹ́ pé wọ́n ti sanwó fọ́ọ̀sì ẹ̀ ní ká ní pé kó tó di pé wọ́n sanwó fọ́ọ̀sì ẹ̀ kọ́mọ yẹn ti kọ́kọ́ ṣe àwọn nǹkan kan kó tó di pé ó lọ skul kan ti rẹ́dì wípé kò sí ẹ̀pù níbi kankan àwọn náà ló máa help ara wọn o including that boy or girl. So kó yẹ ọmọ yẹn kó lọ kọ́ṣẹ́ ó sì lè ṣe náà in between skul tó wà instead of táwọn kan fi máa ṣeré lọ táwọn fi máa ṣeré ní semester break. Òun kò lérè kankan ṣe o kó máa kọ́ṣẹ́ kó dẹ̀ èmi dẹ̀ prefer ICT because àwọn nǹkan tó bá wà náà lẹ́jẹ̀bù lèmi máa ń follow tó dẹ̀ jẹ́ pé tí ò ní mú wàhálà wá tó dẹ̀ jẹ́ pé kò mú wàhálà wá wà dẹ̀ make owó ẹ̀ òun ni work from home remote jobs ìgbà tó bá dẹ̀ kọ́ nǹkan graphic design web development software development data analysis data science and so on. Òótọ́ owó ló máa ṣe o irú owó tó fi sanwó skul yìí báyìí òun ni wọn bá kọ́kọ́ fi ṣe course yẹn fún ọmọ yẹn a dẹ̀ make money from heat from there a máa sanwó skul ẹ̀ in fact a tún máa support mọ́mí ẹ̀ gan a tún support grandma kó ṣì kọ́kọ́ gbàgbé nípa ọkọ̀ náà nípa ọkọ̀ ọmọ wọn kò òun ò rẹ́dí àti ṣe ẹ jẹ́ kọ́mọ yẹn kó lọ ṣe one or two things mi ò ní kó ṣe yahoo o kó má ṣe yahoo o kó ṣe one or two things kó dẹ̀ kó fi support ara ẹ̀ kó fi assist mọ́mí ẹ̀ náà a dára fún a ṣoríire lágbára ọlọ́run àwọn tí ò ní bàbá gan they are surviving. So kó jọ kó think straight kó forward thinking òun ló mátà mọ̀ sí nínú situation tó wà yìí o. Ẹ ṣe ọlọ́yẹ God bless you big mommy ẹ jọ ẹ bá mi ṣe play voice note ẹ sọ fún wọn pẹ̀lú advice kẹ sọ fún ọmọ yín bẹ́ẹ̀.

0: ẹ mọ̀ bínú pé ààrí fóònù lò lálẹ́ yìí láti pé àwọn èèyàn ò lè pè wọlé àwakọ̀ o nẹ́tíwọ́ọ̀kì ni o ó dàbí ẹni pé ó tún ti fẹ́ wá padà o nọ́mbà tẹ lè pè sí 0916159101 ó tún ti fẹ́ wọlé padà ẹ dákun àwakọ̀ ìfẹ́ wa ìfẹ́ lọ ni ẹ̀lú ẹ kálẹ̀
1: ẹ kálẹ̀ o
0: ẹ ṣeun láwọlé sùn rẹ o.
1: Àtúràì ọlọ́run sì jẹ́ ká wọlé lónìí.
0: Àdúpẹ́ fọlọ́run àdúpẹ́.
1: Ọlọ́run gbàdúrà wa bàbá tàpà látàfọ́n ni.
0: Àdúpẹ́ ìṣeun bàbá tàpà.
1: Ẹ fún tí ìyá àkọ́kọ́ yẹn.
0: Bẹ́ẹ̀ni.
1: A fẹ́ dá sí.
0: Ẹ ṣeun.
1: Gbogbo ọ̀rọ̀ tí jẹ̀mọ́ mú wà yìí. Ọ̀rọ̀ tí wọ́n tọ̀ náà ni láti ìpínlẹ̀ ọkọ̀. Kọ́n sọ fún bàbá wọn ẹni tó bá jẹ́ bàbá wọn kọ́n lọ́jọ́kọ̀ pẹ̀lú wọn ẹni tó bá jẹ́ ẹ̀tọ́ wọn lágbá ọlọ́run wọn ń wò ó wọn sọ fún wọn.
0: Mọ̀dà.
1: Ẹ lọ ń gbàdúrà wa.
0: Àmì àdúgbò ẹ ṣeun. Ẹ̀lú ẹ kálẹ̀ o.
2: Ó wà.
0: Ẹ kálẹ̀ bàbá.
2: A dára fún yín.
0: Àmì àmì o.
2: A máa ju yín ṣe.
0: Àmì àmì.
2: Náà ní gàṣẹ mọ.
0: Àmì ọlọ́run àmì kristi.
2: Dàmọ̀dù wà ní jóná o.
0: Àmì ọlọ́run àmì.
2: Mo kì í yan mi kó dẹ̀dẹ̀ ku iṣẹ́ mi.
0: Ẹ ṣe gan ni sá.
2: Kí gbogbo àwọn ará ilé.
0: Ẹ ṣeun.
2: Àpò àjálẹ̀ o.
0: Àmì.
2: Nẹ́tíwọ̀kì rí bákan o.
0: Orí bẹ́ẹ̀ nẹ́tíwọ̀kì yẹn ni.
2: Mo ṣàrí pé WhatsApp làwọn èèyàn ń.
0: Nẹ́tíwọ̀kì yẹn lórí bẹ́ẹ̀.
2: Nẹ́tíwọ̀kì yẹn ó rí bákan. So mo ní kí n sáré kí n ní màá tó padà pé.
0: Ẹ ṣeun àdúpẹ́. Ọ̀dà ẹ jẹ́ àṣẹ báyìí ká fẹnu àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí kọ́ bì kaná kalẹ̀mọ́ ráyè tẹ̀wájú fún rí àwọn míì tí wọ́n ti sọ́ta wọ́n ti pọ̀ ta ká mọ́ tàbá sí pé arólé apá kan dápá kan sí àwọn tó ti sọ́ta ti pọ̀ ẹ jẹ́ á tún wá bá ti ṣe tó jẹ́ pé yóò fi lè kárí ní dọ́gba ní dọ́gba ọ̀mú bọ̀ lákọ̀ọ́kọ́ arábìnrin tí wọ́n pé ọkọ̀ àwọn ti dolóògbé àwọn mọ̀lẹ́bí ọkọ̀ sì ti gba bísínẹ́ẹ̀sì tọkọ dá wọn lókoòwò àwọn èèyàn ti mú mọ̀ràn wá pé ẹ gbìyànjú kẹ́ kọ́kọ́ tọ́jú ojú ara yín ná pélé yìí ó ṣe pàtàkì rẹ o torí ẹ lójú kan ti kọ́kọ́ tiẹ̀ ti kọ́kọ́ kọṣẹ́ ìkejì gan-an náà ò tún ti ń di pélé tí ń lé funfun tí ń lé funfun pé tó bá sì ti lé funfun yìí ẹ ní rí nǹkan kan ó sì ti kó yín jẹ gbèsè níbi tẹ́ ẹ̀ tó ti ń ṣiṣẹ́ àwọn èèyàn ni ẹ kọ́kọ́ ṣe gbìyànjú ẹ bá àwọn mọ̀lẹ́bí yín ẹ kọ́kọ́ tọ́jú ojú yìí ná ẹ dákun náà

ṣùgbọ́n tó bá jẹ́ pé ilé nǹkan abílẹ̀ ẹ lò sẹ́nu ẹ fi wẹ̀ ẹ fi ṣe ṣùgbọ́n ẹ mọ́ kan nǹkan sójú ní nǹkan abílẹ̀ ojú delicate ẹ jẹ́ àṣebáhùn wọ́n wá ní pé kẹ́ ẹ gbìyànjú náà tẹ́ ẹ bá ṣètọ́jú ojú yìí ẹ fọ̀rọ̀ yìí tó human right létí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá kan sọ wọ́n lè yàn án kó sódò owó ní kó bí okun àbí òkun wọ́n ní ẹ fi tó human right létí pé tó ìrìn àjò mi rèé o bí mo ti rìn rí ọmọ méjì ní bẹ lọ́wọ́ mi ibi tí mo sì bá déèrè wọ́n sì ti gba gbogbo ohun tí wọ́n kọ́dà wọ́n tún gba ilẹ̀ wọ́n tún gba ṣọ́ọ̀bù wọ́n tún gba gbogbo nǹkan tí wọ́n fi ṣe business ẹ fi tó human right létí ibi tí wọ́n ó ṣe ọ́ wà ibẹ̀ ni ibi tí wọ́n ó mú ọ́ wà ibẹ̀ ni wọ́n ó gbà ọ́ kalẹ̀ náà ibẹ̀ lọ́ wà ọlọ́run lè pè bẹ̀ ní ọ̀nà àbáyọ tí wọ́n sì rí àǹfààní láti gbà yín bọ́lẹ̀ ńbẹ̀ kọ́dà tí wọ́n lè gba àwọn ẹ̀tọ́ kọ̀ọ̀kan jáde fún yín tí ọmọ jẹ́ ìrànlọ́wọ́ láti ṣètọ́jú ọmọ tẹ́ bí èèyàn dúró lápá kan bá ń lo dìndín ìkejì ìtọ́dà bẹ́ẹ̀ ni arákùnrin tí wọ́n pòun kọ̀ pòun ò ní tọ́mọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá kan sọ àìṣe bẹ́ẹ̀ ńlẹ̀ yorùbá nílẹ̀ kóòtù òjíire àwa máa tọ́mọ ni nílẹ̀ yorùbá àwa máa tọ́mọ ni o bí ọ̀pá ti pé yọ lọ iléèwé yọ kọ́sẹ́ àwa bímọ dàálẹ̀ sá a bàbá bímọ mọ́tọ̀ ìfi bẹ́ẹ̀ pọ̀ ńlẹ̀ yorùbá ṣùgbọ́n tá a bá wá ra àwọn kọ̀ọ̀kan kàdánù rẹ̀ sí bẹ́ẹ̀ ìyá kan sọ̀rọ̀ tó sì mọ́gbọ́n tọ́ pọ̀ lọ́wọ́ dáadáa wọ́n ní tíléèwé ò bá tí ì ṣe é lọ ẹ jẹ́ kọ́mọ ìyọ́ wá wọ̀rọ̀kọ̀ míì fi ṣàdá ó lè kó àwọn iṣẹ́ tó ní í ṣe pẹ̀lú ibi táyé dojúkọ láwọn bí iṣẹ́ tó ní í ṣe pẹ̀lú kọ̀m̀pútà yọ kọ́ṣẹ́ yìí òun náà sì ti lè dara pé òun kọ́ṣẹ́ yìí gan kó tún padà tún wá padà lọ iléèwé ṣùgbọ́n pẹ̀lú bó bá níṣẹ́ yìí lọ́wọ́ yọ mọ̀ ṣiṣẹ́ yọ mọ̀ rí tọ́rọ́ kọ́bọ̀ ó sì lè tara bẹ́ẹ̀ náà padà lọ iléèwé ọ̀kan nù lódindi tí àwọn èèyàn sì pé bí iléèwé ọba ṣe lọ torí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti wí ẹni bó bá di pé ọmọ ìyá ìkówó ọdún àkọ́kọ́ kalẹ̀ bó ló ti fẹ́ san ọdún ọdún mẹ́rin tó kù ọ̀kan nù wọn wá ní ọ̀nà àbáyọ wà o ọ̀nà àbáyọ làwọn èèyàn sì ti mú wá ẹ̀pẹ́ ẹjọ́ ọmọ yìí náà wá ṣe ọwọ́ kọ̀ èyí ò ní pé kò ní í kàwé ó sì rí láǹfààní àti kàwé wọn láwọn ọ̀rẹ́ tó jẹ́ pé wọ́n kọ́ṣẹ́ ọdún mẹ́rin wọ́n parí kó tó di pé wọ́n padà wá wọ skul wọ́n sì jù wá lọ lọ́jọ́ orí wọ́n sì padà wá fìwé tí wọ́n kà yìí fi jẹun ṣùgbọ́n gbogbo àti wọ́n lọ iléèwé iṣẹ́ tí wọ́n kọ́ ni wọ́n fi ń tọ́ra wọn níléèwé ó ṣeé ṣe kò sí ní tí ò ṣeé ṣe ọ̀kan nù pẹ̀lú ìjọba tí ń bẹ lóde lónìí tí àìbá lè sanwó ìbẹ̀rẹ̀ lóòótọ́ tọmọ yìí náà bá ṣe lè rí lóònù ìjọba gbà eléyìí tí wọ́n ń pè ní medfun tí wọ́n ní ìjọba ń fún àwọn tí wọ́n bá ń wà níléèwé gíga tọ́lọ́ bá ní kó apply kí wọ́n ó fún ó lérè léyìí náà fi parí iléèwé rẹ̀ lọ́dún mẹ́rin ẹja gbìyànjú méjèèjì wò tí lìyàn bá bọ́ sí tó bá jẹ́ tiṣẹ́ náà lọ bọ́ sí ṣùgbọ́n ẹ má jẹ́ kọ́ ọmọ yìí ó jókòó nítorí bàbá rẹ̀ lòun ò ṣe bàbá yọ padà wá lọ́la tó bá dáa fọ́mọ ìtàn yọ padà mọ́ wá bẹ̀bẹ̀ gbogbo àbí mọ́mọ́ tọ ẹja abẹ̀rù ọlọ́run o èèyàn lápá kan gbogbo ẹ̀yin tẹ́yìn sí ń jókòó tógún ológun ẹja abẹ̀rù ọlọ́run o káà náà rántí pé níjọ́ kan làwa náà ò ní í símọ́ o gbogbo ntáwa náà kó tá ń kó yayayayayá yìí á kó lẹ̀ á kọ́ mọ́lẹ̀ á kó yàwó lẹ̀ á kó gbogbo ẹrú àtẹrù tá ń kó kiri á kó lẹ̀ náà ni ẹja níbẹ̀rù ọlọ́run lórí ẹ̀ lẹ́yìn kẹta tó dà bẹ́ẹ̀ arábìnrin tí wọ́n pọ̀ owó ìdúró lọ́wọ́ àwọn àwọn èèyàn fi taratara sọ̀rọ̀ nípa eléyìí lọ títí jùjújù ṣùgbọ́n lára ń táwọn èèyàn náà sọ ni pé bí ó bá jẹ́ pé òwò ṣíṣe kátàkárà ọba yín la mú wọn ni ẹ kọ́ṣẹ́ ọwọ́ bẹ́ẹ̀ bá kọ́ṣẹ́ ọwọ́ tẹ bá bá àyàn ránṣọ wọ́n bá mú aṣọ tẹ́ ẹ rán fún yín ẹ bẹ́ẹ̀ ra màtíríà tó bá sì wà lọ́wọ́ yín ẹ máa fi jẹun ẹ sì mọ̀ pé tó wá aṣọ tí mo rán owó rẹ̀ rèé ṣùgbọ́n tó bá jẹ́ pé kátàkárà ọ̀la gbọ́ bóyá ẹ̀yìn wò pé bó lẹ ti ń ṣe ni òye ni ẹ pọ̀lọ yín lè má gbé ṣirò àti máa kakuléètì èyí tí mo ti rà èyí tí mo fẹ́ fi pa kò ń ṣe gbogbo èèyàn lọ́pọ̀lọ́ rẹ̀ gbé ṣirò àti kakuléètì ẹ kọ́ṣẹ́ ọwọ́ ẹ bá kọ́ṣẹ́ ọwọ́ ní tí ọwọ́ tẹ́ ẹ kọ́ wọ́n bá sanwó iṣẹ́ fún yín ẹ bá wọn ṣiṣẹ́ wọn ẹ sì mọ̀ pé owó tẹ ní èmi lè mú lówó eléyìí ẹ kọ́ṣẹ́ ọwọ́ bíbí eléyìí ọba ṣe èmi yẹ kó ṣe ọ̀nà àbáyọ kan táwọn èèyàn mú wá rèé tàbá sì rẹ lómìnira tó fẹ́ sọ nípa ẹ̀ náà wọ́n sì ti lè sọ ẹja wọn fi eléyìí ká tó fi tẹ̀ iwájú torí ìjọba àkókò àwọn èèyàn ti sọ la tó ti pọ̀ tí mo sì fẹ́ ká mẹ́nu bà á kọjọ́ tó lọ lórí ètò láwọlé sùn fún tàlẹ́ ọjọ́ titun ní.

0: orúkọ mi ni ẹni tọ́lọ mọ̀, mo fẹ́ sọ síta rẹ̀.
1: Ṣé ẹni tó bá dákẹ́, tara rẹ̀ bá dákẹ́ ni.
2: Ìwà ìyá nǹkan tó sú mi, ikú ò ṣe kú fún mi ni, pẹ́pẹ́ ikú rọrùn fún mi ni, àti ní kí n fi ká jẹ.
1: Wọ́n dákẹ́, wọ́n fi ronú para rẹ̀.
3: Ẹjọ́ kíní ẹjọ́ wá ń débi wípé àwọn ọmọ tó bí fún mi gan, ikú ẹ̀rọ ti ń wá.
1: Gbìyànjú kọ sọ ọ́ síta lórí ètò láwọlẹ́sùn lábala sọ ọ́ síta kọ́kàn rẹ̀ ó fúyẹ́ ká lè sorun àsùn forí lóṣùká kọ́kàn ó sì balẹ̀ dẹ́dẹ́dẹ́.
4: Wọ́n lẹ́rí wọn péjọ, ọ̀rọ̀ mi lọ fi ṣe ké.
1: Láwọlẹ́sùn pẹ̀lú abala sọ ọ́ síta lórí ìkànnì Diamond FM láti gbogbo aago mẹ́sàn alẹ́ ọjọ́ Ìṣẹ́gun Tuesday àti ọjọ́bọ̀ Thursday.
5: Ẹ kalẹ̀ o, ètò yín ni a fẹ́ dá sí o. Àkọ́kọ́ ó ní ti ìyàwó tí ó máa ń pẹ́ kó tó wọlé.
1: Àwọn ọ̀rọ̀ ìmọ̀ràn, ọ̀rọ̀ ìyànjú àti orin tí ń tuni lára nígbà ìpọ́njú jáde wà nínú ìdojúkọ. Láwọlẹ́sùn lórí Diamond FM, ètò fún gbogbo ẹbí kò ṣe

0: pásítọ̀ ẹ já bẹ̀rẹ̀ sí ní mú àwọn ilé tí ti ń bẹ̀ ńlẹ̀ wá lọ́kọ̀ọ̀kan ìjẹ́jẹ́ já tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ká tún gbọ́ ilé yìí ká tún mọ̀ fílé ìtẹ̀ iwájú mọ̀ ń bọ̀ náà.
1: ẹ kàlẹ́ sá o ẹ kú ètò sá kò ní lẹ́ra lórúkọ jésù ẹ kú ni àtúnṣe ìdílé tí nínú ní dàrú o ẹ jọ ọ̀rọ̀ yìí ni mo fẹ́ kí ẹ bá mi kí n sọ jáde káwọn èèyàn bá mi dá sí. mo ní ọmọbìnrin kan sá ọmọbìnrin yẹn wọ́n ti bá ọkùnrin kan rìn rí bọ̀ àwọn bàbá ẹ̀ mo fara mọ́ ọkùnrin yìí ṣùgbọ́n mo ṣàlùyún fúnra wọn ní táìmù yìí nígbò sáyà mo bímọ ọmọ yẹn padà sá ṣùgbọ́n ọmọkùnrin yẹn fúnra ara rẹ̀ ló lé ọmọbìnrin yẹn jáde. nílé tó wá lé ọmọbìnrin yìí jáde ọmọbìnrin yẹn padà sọ́dọ̀ àwọn bàbá ẹ̀ àwọn bàbá ẹ̀ wá ń béèrè ọmọkùnrin yìí ń pé kò ṣe wá mọ́ pé bàbá ẹ̀ náà kò wá títí ọmọbìnrin yìí ó ṣàfihàn ń dágbé tí ara rẹ̀ fi wà òkè padà. nígbà tí ó wà yá ọmọkùnrin nígbà tó sáyà bíi ọjọ́ bíi méjì sẹ́yìn láti gbà bóbìnrin yẹn ṣe ń pè é pé bóyá káwọn tó ń rẹ́ padà kankan gbogbo táìmù yẹn ọmọkùnrin yẹn ní pé kò sọ̀rọ̀ mẹ́mọ̀ ṣùgbọ́n nígbà jẹ́ àdíjọ́ ni wọ́n á ṣe yí pé ọmọkùnrin bá pé ọmọbìnrin yìí ó ṣàjọ sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n á jọ sọ wọ́n sá sọ débi pé kí àwọn tó padà sípò padà àti tọkọ àtìyàwó. ṣùgbọ́n àwọn bàbá òbí wọn fẹ́ràn ọkọ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ débi pé nígbà tí ọmọ tó wá bímọ tí ọmọ tó padà tí wọ́n á ń pe wọ́n á tari ọmọ sí ọ̀dọ̀ àwọn bàbá yẹn táwọn bàbá yẹn tó wá ń pe ọmọ àti bàbá pẹ̀tọ́ ẹ wá yọjú káwọn ṣe ìjọ sọ̀rọ̀ bóyá yóò ṣe mọ yóò pẹ́ yín ni o kò pẹ́ yín ni o. ní tí mo wá fẹ́ káwọn èèyàn bá mi ṣe ni pé ṣé kí ọmọbìnrin yẹn kó pẹ́ ọmọkùnrin yẹn padà but àwọn bàbá ọmọbìnrin yìí mo fara mọ́ ọmọkùnrin yẹn. ọmọkùnrin yẹn dẹ̀ ń béèrè lọ́wọ́ ọmọ yìí padà pé káwọn papọ̀ káwọn tó dà papọ̀ káwọn tó fẹ́ra padà kí ni kọ́mọbìnrin yóò ṣe láàrin

ẹ kálẹ̀ olóòtú. Èmi lẹni tọ́lọ́run mọ̀ láti ìlú tọ́lọ́run mọ̀. Mo fẹ́ sọ síta ni lórí ọ̀rọ̀ ayé mi náà ni gbogbo nǹkan ti sú mi, gbogbo iṣẹ́ tí mò ń ṣe everything dojú rú ni. Mo tún lọ ṣiṣẹ́ lábẹ́ èèyàn, mi ò rówó kójọ, ìràwọ̀ pieces ni mo gbé wá sáyé. Gbogbo ìwádìí tí mo sì ti ṣe, wọ́n ní pé mi ò lè ṣiṣẹ́ lábẹ́ èèyàn àfi kí n ṣiṣẹ́ fúnra mi, kí n kówó jọ, kí n bẹ̀rẹ̀ iṣẹ́ ara mi. Mo sì bẹ̀rẹ̀ iṣẹ́ ara mi náà still náà. Ọ̀rọ̀ ayé mi kàn dàbí pé ó wà lé ojú kan ni. Wọ́n la ọ̀rọ̀ ẹgbẹ́ ló ń dà mí láàmú. Mo di ẹrù ẹgbẹ́, mo ṣe gbogbo ẹ̀ lé ọ̀dọ̀ àwọn oníbílẹ̀. Mo tún kúrò níbẹ̀ ìgbà tí mo rí pé nǹkan ò yí padà náà. Mo tún dọ́dọ̀ wọlé Christian ni mí. Mo tún dọ́dọ̀ wọlé náà. Gbogbo nǹkan táwọn náà ṣe fún mi náà, tí wọ́n ń ṣe pàbó náà ni gbogbo ẹ̀ ń já sí. Bọ́ bí mo ṣe ń fi láti ibi jọ́bù mélòó kan báyìí, bí kí n travel, bí kí n jìnà sí gbogbo nǹkan tí mo mọ̀. Mo sì lọ́mọ méjì lọ́wọ́, ìkan ọdún mẹ́rin, ìkan ọdún kan làwọn ọmọ méjèèjì tó wà lọ́wọ́ mi, obìnrin náà sì ni wọ́n. So gbogbo ẹ ti sú mi. Ọkọ mi náà, ọ̀dọ́ ọkọ mi ni mo wà tẹ́lẹ̀, bọ̀ mo ti wà nílé ọ̀dọ̀ àwọn òbí mi báyìí. Torí bó ṣe ń ṣe fún mi gan-an nígbà mi, ìgbà tí mo ṣàwá wádìí sí wọn ní ẹmu lọ́kọ̀ ọ̀run ní nǹkan kan. Mo ní gbogbo ẹ náà ni wọ́n ti bá mi ṣètò, tán ti bá mi yà, bọ̀ still náà nǹkan ò yàtọ̀. Bọ̀ ìrànlọ́wọ́ kan tí mo wá nílò àwọn ọmọ Nàìjíríà fún ni pé kán dákun ẹni tó bá lè sọ nǹkan tí mo bá tẹ̀lé ṣe, kémi gangan fi mo rú èèyàn tí mo jẹ́. Wọ́n ní mo lẹ́gbẹ́ mi, mo rú ẹgbẹ́ tí mo ní mi, mo rú èèyàn tẹ́mi gangan fúnra mi jẹ́. Bóyá tí mo bá mọ̀ bóyá nǹkan tí ọ̀rọ̀ ayé mi ó fi lójú tùú nù, kémi gangan mo rú èèyàn tẹ́mi gangan jẹ́ fúnra mi, bí mo ṣe lè lo ara mi lọ́nà tí ó wúlò. Mi fẹ́ káwọn ọmọ mi tún gbé orúgbé ayé tẹ́mi náà gbé, ẹ̀dá ọkàn. Ìtòrò ọ̀rọ̀ ayé mi ti worst débi wípé bóyá mo wá fíù bíi pé bóyá ègún tó ń jà mí ló ń kó bá gbogbo àwọn èèyàn tó wà láyìíká mi, tó fi wádìí pé wọ́n wá fẹ́ tàwọn òbí mi. Tí mo bá fẹ́ lọ sukúl báyìí gbà wọn ni nǹkan ò lè. Débi wípé láti bí ọ̀sẹ̀ bíi mẹ́ta báyìí ni ó ti di wípé oúnjẹ kan là ń mánéjà ti jẹ lójúmọ́. Èní báyìí gàrí la mu látara àti ìjẹun kan báyìí. Àwọn ọmọ mi gan ti sùn. So gbogbo ẹ̀ kàn dàbí pé ayé mi kan wà lójú kan ni. Mo ń fi òbá kan bá kò ń ṣe pó rẹ̀ mí ò. Bọ̀ mi ì lè explain bó tẹ̀ ṣe ń ṣe mí yẹn. Ẹ dákun, ẹ ràn mí lọ́wọ́, ohun tí mo bá lè ṣe kán dákun tọrọ Ọlọ́run kan bá mi sọ. So.

0: Yo me estaba hablando kale pe Olorun ni fe isa se mo e jo mo fe so sitani o de fe ki gbogbo ma Nigeria kan pa mi ni mo ra lori oro yi emi ati iyawo mi to bi omo merin fun mi ati ja lati bi odun bi odukude ko bi odun meta bayi ṣugbọn aipẹ yi ni awọn ẹbi kini atẹbi keji lọ́nà kan tàbí kejì wọ́n ṣàdìde wọ́n parí ìjà wọ́n ní kí ìyá ọmọ mi kó padà sí inú ilé mi ní púpọ̀ bá tí ìyá ọmọ mi fi wà ní ìta ọmọ méjì wà lọ́dọ̀ rẹ̀ ọmọ méjì wà lọ́dọ̀ mi ìyá àwọn àgbà méjì wọ́n wà lọ́dọ̀ mi àwọn kékeré méjì wọ́n wà ní ọ̀dọ̀ rẹ̀ èmi ni mo dẹ̀ ń tọ́pùkátà iléèwé ara sọ a sì ṣùgbọ́n nípa ti jíjẹ mímu kò ló ń bọ̀ yẹn náà ìyá ọmọ mi padà sílé ìní tí mò ń sọ̀rọ̀ yìí ló pé oṣù kan ṣùgbọ́n èyí tó wá ń yà mí lẹ́nu bẹ́ẹ̀ ni pé ní ọjọ́ Sunday àwa méjèèjì a fẹ́ lọ síbì kan ibi tá a fẹ́ lọ yìí òun náà ló máa mọ̀ràn pé ká lọ síbẹ̀ ká wá mi ò dé mọ́tò tẹ̀mí jáde mo wá ní pé òkè ká lọ wọ public transport a fẹ́ lọ à ń lọ sí junction bá a ṣe dé junction pé ká wọ mọ́tò báyìí ni jíìpù kan bá dúró bí jíìpù kan ṣe dúró ó ṣàwọn ọ̀nà pẹ́pẹ́pẹ́pẹ́ the next thing ìyàwó mi bá lọ dáàdì pápájá ẹkújọ́ mẹ́ta ó ṣàdúró lójú kan mọ́ wọn ó ṣàlọ́ bá wọn mi mọ nǹkan tó wà tẹ̀lé ẹjọ́ sọ ibi tí mo dúró sí ìyá ọmọ mi bá padà wá bá mi pé kí n jọ ààlẹ lọ síbi tá à ń lọ mọ òun fẹ́ mú ẹni yẹn débì kan wọn sọ fún wípé ìyá alágbájá èmi àti ẹ ń lọ síbì kan kí n má bínú òun fẹ́ mú ẹni yẹn lọ síbì kan the next thing ìyàwó mi sílẹ̀kùn mọ́tò ó dẹ̀ kúrò wájú mi ó dẹ̀ lọ lẹ́yìn wákàtí bíi márùn láti aago kan ọ̀sán títí di aago mẹ́fà òkú díẹ̀ ìrọ̀lẹ́ ni ìyá ọmọ mi tó wọlé bó ṣe wọlé ní ìsàn kankan nígbà tó wọ́wọ́ bí aago bíi méje alẹ́ mo bá bèrè pé ọmọbìnrin ó ṣe nǹkan báyìí ó ṣe nǹkan báyìí ìjà ló dé kú mi dojú ṣé mi fẹ́ máa sọ̀rọ̀ kiri ni kíni kan sátìlọ bí òun ṣe yẹn sọ pé wọ́n bí òun lọ tẹ́lẹ̀ ni kí n jọ o kí mi má pariwo fúfúfúfú tó jọ òun kiri o kí n má ṣe o ọ̀rọ̀ ẹ wá bomi sí mi lọ́kàn mi mọ nǹkan tí mo lè ṣe nítorí èdè mo fẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà kán bà mí nímọ̀ràn kí ni mo lè ṣe.
1: ọ̀rọ̀ ló délẹ̀ yìí o 0916159101 wọ́n jà wọ́n parí ẹ̀ wọ́n padà ìpadàpadà tún rèé o mẹ́tẹ̀ẹ̀ta táàmù lọ́wọ́ rí táàmù fi wọ̀ kan mẹ́tẹ̀ẹ̀ta táàmù lọ́wọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí ta fẹ́ mú lọ́wọ́ ta fẹ́ fi wọ̀ kan 0916159101 lójú òpó pẹ̀tọ́lọ́hún ti ní kó ṣí kọ wọlé bẹ́ẹ̀ bá láǹfààní àti lè wọlé ẹ̀lú ẹ̀ kalẹ́ o. ẹ ṣeun láwọlé sùn rèé.
2: adúpẹ́
1: ọkùnrin ẹ̀sán
2: ọgbẹ́ni tó sọ̀rọ̀ ọ̀gbẹ̀yìn sì tí yóò sọ̀rọ̀ ìyàwó ọ̀rọ̀ ẹni mo fẹ́ dá sí fún gbogbo ọkùnrin ayé àgbàlagbà díẹ̀ ni mí mo ti ń lọ sí 70 but mi ò tí pé 70 ẹrí tí obìnrin bá ti kó ẹrù ẹ̀ tó bá ti lọ nílé ènìyàn ò tí èèyàn bá padà gba obìnrin yẹn padà lórí on any ground family bá ti kíní kan ṣe nǹkan kan gba irú obìnrin bẹ́ẹ̀ padà tí ọ̀gbẹ́ni ò bá múra obìnrin yẹn ló máa padà bá
1: kábíyèsí ọlọ́run
2: ó ti torí mi náà nírú ẹ̀ lára ti ṣẹlẹ̀ sí mi rí torí wọ́n ní dà haúsá ní ògùn haúsá bèrè lọ́wọ́ ẹ̀ tó ń ṣe òṣìṣẹ́ ti ṣe ẹ́ rí ṣérú tó lò ń gbà yẹn lélẹ́yìí tó obìnrin bá ti kó ẹrù ẹ̀ tó bá ti lọ ó ti lọ ni nǹkan tó bá pa wọ́n jọ wájú bóyá ọmọ fẹ́ ṣe nǹkan wọ́n lè jọ ṣe nǹkan ẹkúnikáàkù lọ́lọ́ ẹ̀
1: nígbà
2: tó padà ni àṣìṣe ńlá ni o
1: kábíyèsí ọlọ́run
3: to
4: ko fi eh ko focus si
3: oda oda
4: e ko eto
3: e seun baba e seun elu e kale o
5: le n kale o
3: e seun chief e kale sa
5: apa ni lati san so
3: adupe
5: igba okun yo soro san san
3: be ni
5: ti wa ta won go du
3: be ni
5: ibe na bo ni ibu kan de
3: be ni
5: ona gbe bo ni ibu o won ti mura ni o
3: o ha o wa ti mo fi mura lati le ni
5: ẹgbẹ́ àti àwọn ìjọba ìlọrùn dé àbọ̀n yìí nǹkan dé ìyàwó mi sọ fún mi pé òun bọ́ pé kí mo yẹ àkàdéjọ ní plan mi lò lẹ́rẹ̀ tẹ́lẹ̀ a ti kó síbò sí jíìpù a yọ padà bábé láì sí jíìpù ẹgbẹ́rẹ́ láì sí tọmọ ìyálẹ́ ọ̀hún ti múra ni.
3: Kí wàá ní kí bàbá yìí ó ṣe ibi tọrọ dé
5: yìí. Ẹ bí tẹ̀mí mo mi ṣe ní sọ ní tèmi a padà sí ìwé jíìpù rẹ̀ on ni bu gan ti to di gboko si jibu so la ko gbo ni jibu lo pa ma fun mo bi ko de wa ni kata mi la be takoso mi wa to bi wa jimo ni wa bo to roju ji a gbo e gbo jibu a ma ba on ni bu gan fara gba le be
3: o ba da
5: mo mo ni ti ke mi le ni o
3: o da chief aduke
5: bo mo fe so en kan sala e ti bi ba mo pe le kan
3: okay
5: I ti de re o I o lo so spitu
3: ben
5: I de ni ti de re o I e wo te da o si gbe ko wa nbe
3: okay
5: I ni ba ma gbo
3: ben
5: tàbí nkẹrẹ wọlé fífi
3: bẹẹ
5: mi náà bẹẹ mi ọ yẹ kí ẹdọtọ nìyí kan rí solúṣọn náà pé wọlé fífi
3: bẹẹ
5: ẹsẹ kòkòrò kan wà ní ara yìí pé àyẹwò tẹ dáa wọn ń bá ti kú bá ní kòkòrò náà èmi ò lè ká fún ẹgbọ́n tẹ dáa lítè mi ìpẹ ẹni bá dẹ̀ mọ àgbo tàbí nǹkan kẹtẹ lè lò sí
3: ọ̀dà
5: pẹ̀tẹ̀ jùlọ báwọn sọ igbó náà mi fa programu wọn mi pẹ̀tì sí lọ.
3: Ọ̀dà kò burú Ọlọ́run
5: olùjìbò ni a máa ikú bá mi wí sí ọkùnrin nìkan wípé ìyàwó ẹ máa bá olùjìbò ni a lọ kẹkùn yìí mi ní gbogbo máa gbọ ọ̀kadà mi
3: tẹjẹjẹ
5: ọtẹ mi lọrùn
3: ọdà
5: lórí ra nǹkan mi náà fi ègbò jíìpù.
3: Àbí o àdúgbò ẹ̀sìn jíìpù ẹ̀lú ẹ̀ka alẹ́ ẹ̀ka alẹ́ o
6: ẹ̀ka alẹ́ sà
3: ẹ̀ṣẹ̀hún láwọlé sùn rèé
6: ẹ̀kọ́lẹ́ sà
3: àdúgbò ẹ̀.
6: Mo fẹ́ bá sọ̀rọ̀ ọkùnrin yẹn tí ìyàwó rẹ̀ wọ jíìpù yẹn.
3: Ọ̀dà ẹ̀ǹsọ́lẹ̀ bẹẹni a ń gbọ yín
6: ṣẹrí ìyàwó rẹ kọ nù.
3: Ok ìyá àwọn ọmọ rẹ tó ti bímọ mẹrin ni fún ni o.
6: Ìyàwó rẹ kọ ṣẹrí dùn àtọkọ ẹ sọ dúsọ bẹrẹ ẹ tó wá di pé ó wá rí oníjìbì tó ń tẹlé jìbì lọ yẹn. For the past 3 years tí wọn ti depart yẹn níbo ní sùn níbo ní gbé tọkọ yẹn mọ ọlọ́run kan tó àṣírí rẹ fún ọkọ rẹ tó ní jìbì yẹn padà wá bá ń bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà ti sọ bí ò bá ṣọ́ra òun náà ni yóò padà pa kó kó ẹ ṣẹ́rí ọ̀rọ̀ ọkọ àti ìyàwó kò ṣe dá sí ṣùgbọ́n eléyìí ọlọ́run tó àṣírí rẹ ni kó lè jáde kó gbàgbé rẹ yányányá kó mójú tó àwọn ọmọ rẹ tó ti yé ẹni tó lóun lọ obìnrin tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé wọn ti sọ fún un pé òun ní ọkọ ọrùn yẹn
3: bẹẹni
6: wọn ti sọ àṣírí ọrọ ara rẹ fún òun ní tiẹ kò tún nídìí láti máa wá àmìnẹ solution kó kàn lọ kún fún àdúrà ni kó lọ kún fún àdúrà ni gbogbo ìṣòro tẹnì kankan ní ọlọrun yóò yanjú rẹ.
3: Àmì àmì o àmì o àdúgbò ẹṣẹun bàbá
6: orúkọ mi ni clement láti ìlọrin.
3: Ẹṣẹun alàgbà clement láti ìlú ìlọrin àdúgbò ẹṣẹun tó òun náà rèé alákọ̀ọ́kọ́ arákùnrin tó pé ẹni ẹyin àwọn kan olóyún ó lóyún fẹni tí wọn jọ ń fẹra wọn nígbà tó lóyún fẹni tí wọn jọ ń fẹra wọn ẹni yìí padà ọmọ padà àwọn òbí rẹ ọfẹ kọfẹ lẹyìn ìgbà yìí wọn ní kálukú lọ lọtọọtọ ọlọmọbìnrin yìí ṣègbìyànjú káwọn jọ fẹra wọn padà títí wọn ní ọmọkùnrin yìí lóhun òní interest òhun ò ṣe mọ òhun ò ṣe mọ wọn ní nísìnyí ọmọkùnrin yìí tó ti wá padà wá káwọn tó jọ mọ fẹra wọn wọn ní ṣùgbọn àwọn mọlẹbí ìyàwó gan ọfẹ kí wọn jọ fẹra wọn wọn ní ṣùgbọn ọmọkùnrin yìí tí wọn ń bẹbẹ padà níṣẹ kọjá káwọn jọ fẹra wọn padà wọn ní ṣe kí wọn fi lu ọmọbìnrin bẹẹ lẹkọọ lọfẹ ṣùgbọn àwọn mọlẹbí ìyàwó gan ọfẹ kí wọn fi relationship yọ continue ọkanu. Ẹlẹ́ẹ̀kejì ni bàbá tí wọn ní pé ìyàwó àwọn táwọn ti fira wọn lẹbi ọdún mẹta tí mọlẹbí padà wá parí ìjà wọn bímọ mẹrin fúnra wọn o pé àwọn tí wọn jọ sọ pé tó àwọn fẹẹ lọ ibì kan ìyàwó gan ló ní káwọn jọ lọ ibi táwọn ń lọ yìí wọn láwọn wàá gbọkọ tàwọn jáde já lọ gun public transport ọkọ èrò ń ta àwọn ń lọ káwọn dé junction ní jíìpù kan páàkì tó sì pé ìyàwó àwọn bàbá alágbájá wọn ló sì ní ọdà dákun ọkọ mọ bínú ó dúró dèmí mo fẹ mú wọn lọ ibì kan àṣọ wàá fi mí lẹbi wọn ló sì fi wọn lẹbẹ ó sì lọ ibi tí ń lọ. Lẹ́yìn kejì nu lẹ́yìn kẹta ni ìyá tí wọn pé nǹkan ò lọ déédéé fáwọn pe ko rogbo pe ko da awon ti ku ni ile oko ta awon awon ti pada so da awon bi awon awon bi mo meji fun ko awon pe gbogbo ngbianju to ye ka awon o se la awon ti se pe ko da ngba ta awon wa keke to ba di ba ti won san wole awon ni nkan mo nle fa awon bi awon pe won lo ko orun ni won le gbe ni awon ti se gbianju won lo ko orun ni won la awon ti se gbianju awon ti ku rodo awon baba lawo awon ti bo so da awon pastor won ni gbogbo e gbianju ina awon ti se won ni sugbon na ikan oba kana ni pe koda yin si awon bi ka won ku ni bi ta won wa ka won ti e wa bi wo lo sugba won lo mo meji lowo ka dakun bo la won se fe dara awon mo ta won o se mo ba ba won o se wulo funra awon ninu rin ajo aye ta won ni balaye fowo ti o je nti won pe wa re ka dakun en to ba niran lowo kan abo mi olohun ni te keyin na bo sofin aye 0916 159 1011 lojo opo opo to bi e lo e ka le
7: hello
3: e se won la wole sun re
7: e ka le ko sewo
3: adupe
7: jo sha lo sa la ti sha
3: e seun
7: e ko sewo
3: adupe
7: se ri ma kan so ta ni pe pe won ti ya wo n lo bo bo ni o ni ju po
3: bene
7: ta ba te ni tun so ti mo ni jo sha ile e se le si ya wo tun wa mi to ku jade like 3 or 4 years ago for 6 months lo fi da mo meta le
3: osu mefa
7: ni mi kan ni mo ko omo mo ko omo ni ko de ni ko da omo meta le ise bo lowo mi ko si se oun de ni se ton se ni private school ija wa se lo do omo meta le fun mi na si se lowo eri bo se ron to
3: kabisi olohun
7: iya ni ni ki ma gba pada ana won ti lo gba do asi pe bi ni ti tan lo pe to ba pada wa ni kan ko baba sa so ki le do ma se ma buru ti ya koko lo o fe so fun mi mo ibi ti omo ma ti wa
3: ni
7: agbara
3: beni
7: o de se kini mo sa wa na laarin na se nko family ti e ba wa da si family ti ni da si ko yanju pe mi fa mo asu mo ro dara mi gba ma lo bi se ka lo so ma ti ke omo wa fo bo mo fi pa ye oro ni mo fe so fun ni baba ni wa jo olorun ati the same thing to she lo lo do na olorun o ti pada se lo
3: kabisi olorun kabisi olorun iwa
7: mo ta lo da le fun
3: iwa
7: for 2 years
3: according
7: 14 years. Last one, Bigel of the house, 9 years. Those who are years as soon by a lot. To be amazing. Papa console, like only to back Papa down, no ma. Okay. Coffee tea, meeting on solar coffee shall come to Bangoa. Come on, try. You come back, Adam.
3: Oh, take Baba, you want to talk to you? Come, push me down to Joe, Pada. Go to the village or to Shelley, to Shelley.
7: Ko ja ko ma lo to ti lo ni ji ko ja ko ma lo
3: atan
7: e pun e ojo ale o di mo kuna
3: ka bi si olohun to
7: ti o ba ti ti fogbon si
3: ko
7: lu sita e gbo oh my god
3: ko
7: ma pa o
3: ka bi si olohun
7: ni to sele si ni lowo lowo ti mo soro yi mo so fun mi o gbogbo na nigeria na ko omo meta lo wa lowo mi nikan
3: oh oh
7: mo shin soro yi ja ko yen da ale o de for the for go on the end of this month lo ma push me fa ko wo ni wo ko pe
3: oh Order.
7: Order.
3: So,
7: papa yan ko gboju ko gboju ko lara iyawo yan.
3: Order.
7: Order. Ni se iyawo o.
3: E seun.
7: Ko gboju papata.
3: Order. E seun baba. Adupe e je nti be dodo awon tin be lori WhatsApp. Awon yan tun ona tin ni ki Olorun ni ko na call o tun si bayi. Elo
7: e kale pe to.
3: E seun lawo le sun re.
7: E mo mo se o.
3: Ami o Olorun.
7: Oloye ku mo ni pa ifo wa.
3: Ami. Ami.
7: Ami. E se la daro lo.
3: Ami. Ami.
7: Ta kuse
3: esun
7: seri akoko na ekoko yo ba so fun engineer yin kan ba wa correct nkan kankan lodo yin
3: okay
7: station yen o a ri gbo ba se ngo tele
3: eya to
7: oho
3: order
7: so ni se bayi eyan se n le ti mo kini ni
3: order a ni ko sise lori e da ko won binu e gba wa bo ti ri ni sin ni won binu
7: lori eto yi o se mo gbo rara o
3: be ni wallahi
7: So, awon so ti ta ti o wa nle mi e ri kankan gbo
3: to
7: gbo dada
3: order
7: ya kan wa de kan le fun ni je je nbe
3: ah won so to gun to po die ni order e je mu kan si ya kan ni pa won o mo won ni won so pe inu rin ajo aye awon o fi gba kan gbadun aye re won si ni oko arun ni da won la mu awon ti se gbianju e won ni ko wo won tun ni pe awon legbe ni won la won ti deru egbe won ni gbugbu e na owo won ko da awon loko nkan oro gbo awon pada ko nle oko ni awon si ti bi mo meji won ni kan se awon bi ka won ko oni ya gbogbo bi ta awon ka won kan ma lo bi ta won omo en ka da kun bo la won se fe dara awon mo ta won o fi wulo ninu rin ajo aye e da kun se ro na abayo
8: but
3: se ki se pe boya okan le won ah won ni ko da ngba ta won wa nke ke ta won wa ta won obi awon san wo lewe ni nkan ma nle koko ko fun won
8: akokona ko to
3: ko si
8: gba awon adua na ni ni gbese
3: ododo oro
8: ko won list

0: bi mẹta bi mẹrin yen so kan lo be kan to won lo kan lo ri oke won yen kan lo se prayer nbe ton ba se se ton ba le gbianju ri kan na won pastor won to je pe kini ton ba se proper deliverance won mo ni gbagbo pe adura n gba pe adura won o gba o de ni itan to da lagboro olorun so olorun a ba won pade a de ba gbogbo ana pade ko se rin ti o ni ogun ti e sugbon olorun yo ba wa se ogun o ba
1: hello no to ani ti o so gbeyin nisin o ni mo fe da si oro re pe iyawo ohun o ko legbe ohun ma ma won pari ija won ti ja lati odun meta feri suru ni okunrin yen ma ni o tori iyawo ti oju iyawo ti wa nita lati bi odun bi meta ti e ti joja se lati bi odun bi meta ti e ti joja so da duro ni so o gbodo ni suru imoran ti ma wa gba ni pelu suru ni wipe ko lo si odo awon to ba won pari ija pe nkan bayi bayi bayi lo tun ri lowo iyawo ohun to se o nkan to le se niyan oro won o laruwo lo oro won o gba wipe kini gba nkan mere ju wipe suru ko de lo ba idile mejeji to ba won pari ija ko lo salaye fun won be e mo ba eto bo orun buruko ni kun wa erin tolorun mo lati lu tolorun mo
2: elu oloye e ku eto sa o oruko mi ni Samson lati Basin ni Ilorin ni Kwara City bi titi arakunrin ti wo so lati si awon mo fe da si won so lori iyawo won tan ti tan to lo to tun wa pada wa tan wa ri enikan to lo pe kankan ah oro yen o as in o look for ni gan o look for ni gidi gan okunrin ni now okunrin ni eyan ati iyawo yen jo nlo bi kan o wa re nikan wa sari excuse yen mo fe sari menikan debi kan ni ah in fact won ko lo ma pada wo inu le mi mo o mi o fe mo mi o fe mo bo se je won ko fun respect niyan now ko fun regard ko fun respect niyan a kin tu igi o a ma nso igi ni ori eto yin sugbon iyawo yen e wo e me kin pawo fun yin ti iri iyawo fe o boya bi to pada lo yen oju e ti rokun ti ro san be o kan wa fe ma mu yin sere loku ẹni ẹgbọn nkan tẹtun sọnà ó tún wọlé dé náà ẹ tún bá sọrọ náà ó tún jágbe máa yín so so wọn ságbèrè ni so wọn lọ sí kinní kan ni can you imagine all this èmi rò pé rọrọ báyẹn gan èmi rò pé ó yẹ kó tún máa kẹkẹ tó máa gbéwá sí lóòtú yín báyìí mọ ó yẹ kẹjẹ ti decide ni kì í ṣe ó yẹ kẹ ti kó yẹ kó ti padà sílé wọn I'm sorry to say o torí bó ṣe wà yẹn tẹ ẹ bá ṣọra gan lórí ẹ gan wọn á gang up lórí yẹn gan wọn á padà pa yín.
3: Hello, Mr. Oleye. Lẹ́ẹ̀kan sí orúkọ náà ni Olúwàṣọ́yì Abídọ́yì láti Ayéka ní orí àbíkẹ́ tó ṣubú. Nípa bọ́dà tó sọ̀tà ní àpẹ́ yìí, gẹ́gẹ́ bí ìdílé tó wà tí mo gbọ́, wípé ìyàwó àrùn lọ kí ẹnìkan ní Jíìbù, ó dẹ̀ padà wá, òun fẹ́ bẹ́ ẹnìkan dé lọ síbì kan. Nítorí wípé àwọn àti obìnrin wọn jọ jáde lọ síbì kan tẹ́lẹ̀ nìkan tó pàdé onímọ́tò yẹn. Ìbálòpọ̀ sọ̀rọ̀ tí wọ́n pòwe wọn ní bàbá ju abẹ̀bẹ̀ sí gbọ́n sókè nígbà ìgbà ibi pẹ̀lẹ̀bẹ̀ ló máa mú lélẹ̀ ní tó fàjà àmọ́ alákọ̀ọ́kọ́ mi ò bùlẹ̀ pé mi tilẹ̀ gbọ́ ṣùgbọ́n wọn ti wọ́n pé wọ́n ti jà tí wọ́n ti túká tán tó padà wá ìfẹ́ ọkùnrin kò sí lára obìnrin yẹn mọ́ ìfẹ́ ọkùnrin kò sí lọ́kàn obìnrin yẹn mọ́ bẹ́tà sí ìkàlùkù kó wà lọ nílò títí ẹ̀ so tó bá fẹ́ tí ọkùnrin tó bá fẹ́ máa rí gbogbo àwọn kan tó ń rí ó dẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni o tó bá akọ máa dé tiẹ̀ sínú ilé a tó ń rí tó jù báyẹn lọ so obìnrin yẹn ti sọ ìrìnàjò tó rìn nígbà tí wọ́n fi dèpáàtì yẹn ó dẹ̀ ti sọ ìrìnàjò tó fẹ́ máa rìn nígbà tí wọ́n tó ń jọ padà wá ìgé láti jọ máa gbé so ìrìnàjò wọn ìbágbé pọ̀ wọn kò lè bára mu ó bẹ́tà kan quit kan separate pátápátá àwọ̀ ẹgbẹ́ ló bá sọ pé wọ́n yẹn ń tú yìgì torí ọyàn ní ọjọ́ tó bá máa báyàn kalẹ̀ ni yorùbá ní kì í ti àárọ̀ kò ṣe pin.
4: ẹ kalẹ. Ẹ ku eto. Oruko mi ni Adioba Sheu Sakara lati Ogbomoso. Oro ti mo fe da si ni ti okunrin to soro tan laipe pe iyawo awon wo jeep. Akoko na mo fe ki okunrin yen koko kan fira won lokan bale. Te tori be ba ri bon se n soro yen ti mo pe kini yen dun. Tori o ma n dun yan gan tori mo ti fi rora mi wo. Kan ko fira won lokan bale na. Leyin gba yen obirin yen ti lo niyan o. To lo ti se won se mistake pe won gba pada. Obirin yen ti lo niyan kan je ko ma lo ni. Ki emi won di last. Down.

Hello, ẹ̀kálẹ́ ẹ̀kú ètò. Ọkùnrin tí ó sọ̀rọ̀ síta lórí ọ̀rọ̀ ìyàwó ẹ̀ pé àwọn jọ ń lọbì kan orí oníjìpù tẹ̀lé. Ẹ jọ kó máa tẹ̀lé oníjìpù yẹn lọ ni o. Kó máa tẹ̀lé oníjìpù yẹn lọ. Kó da padà síbi tó ti ń bọ̀, kó máa tẹ̀lé lọ. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí, single mother ni mí. Láti 2010 ni mo ti ń dá bùkátà ayé mi gbé. Kó tó di pé ọkọ̀ mi padà wá lọ́dún yìí. Bá ká àjẹjọ́ máa rìn, ká àjọ máa jáde. Mi lè ọkùnrin kan, mi lè mẹ́rí, kò jọ́kùnrin. Kí wá fi ẹ́ kalẹ̀, kí wá fọkọ mi kalẹ̀. Kí lọ kí ẹnìkan, kí wá lẹ́ni ọ̀hún gbé jìpù kalẹ̀.

0: 进来都进了，对不啊？家里头大妈妈来比东阿帮把你家子，跟把都结过苦呢。下面那他们来都到马下来住，去下面那里，再来山里玩一天，下面该怎么说来的？再不去马家，我马在江边，你又开路路咯。说起也嘛，那边东阿帮一同把的话，都好像有同咯。车里啊，那都离得那，阿爸的就看那呢。Because she would never to the blue toy tau, the Maja Tanawa. But the words at the Padawani. At the frequent a bit of what to add to Massibi Kali. Boton would not only not only. In my father and a pay by can't be Kurumbe. Can't pass him a liberty. Turn that you shame by him. Tamalipan apart, come up, party, really wants so, and the summer setting of many was you.láti jẹ́ kí n rí bí sáyé mi kí n rí ṣe láti jẹ́ kí n rí bí sáyé mi kí n rí lọ because tó mọ́ àti pé ó lọ sí ta ó ti tán nìyẹn ẹ mọ́ pé bàálù tó bá ti sí trudy mi kí n wọlé òsín bẹ́ẹ̀ mọ́ ó ti sí nù bàálù ìyá yìí ó ti sí so kí bàbá mọ́ pé bàbá ò lè rí dádúró mọ́ so kan yọ̀ ń da ẹ̀so tẹnu kama jẹ kọ ma kama jẹ kama yẹn kọ ni lẹji kakọ kama ọdọ tọ ma o ẹ ma n pẹtẹ bọ ẹmẹ ni.
1: ẹ kalẹ ọlọyọ ẹ kó ètò ọpọlọ yàn ní dàrú dáyàmọndì oníbàjẹ o jíde onírin ló ń sọrọ láti ìlú ìkẹrùn bàbá tí ó ti fìyàwó lẹ fọdún mẹta tó wà ní parí ìjà tó padà wà nù ilé ìyẹn lọ lọdún mẹta.Mo béèrè ara wọn padà bọ̀ láti 3 years kò mọ̀ pé ó ti expect pé ó ti yẹ kó kú tẹ́lẹ̀ tí ò tó kú ó fẹ́ wá gbọ́jọ́ kú ló fi gbà padà tí ìyàwó yẹn bá ti lè kú ọmọ ilé tó ti sùn táńjọ́ kan tí ọkọ̀ ò mọ̀ sí ìwú ni kó padà ọmọ ilé níjọ́ kejì o ìwú ni kó tètè ronú sọ́rọ̀ rẹ̀n gbọ́ ọlọ́run ti yẹpin òpin ọmọ méjì tó dẹ̀ ti gbé bùkátà rẹ̀ tí ò ní lára kó rọ apẹ àwọn ẹbí ẹ̀ wà báyìí kò sẹ́nídìí kó máa tún wá solúsàn kó máa bèrè o ní tó ti rọ́ọ́ sí o ti tó ní evidence láti tètè pé kó gara ọ̀tún padà kó fàìwé ààrẹ so diamond oníbàjẹ́ o àbọ̀rọ̀ lásán fún ọlọ́run àbí tó bá dénú ẹ̀ yóò dòdì di o so àwọn àbí tó bọ̀
2: ìlú olóyè ọkọ mi ẹ kú ètò ẹ ní ìdààmú ẹ ní mọ̀nìyàn alágbára ọlọ́run kí gbogbo sọ́sítà fami ìlú ìbà ní ayé yìí o olóyè ìwọ ni ọlọ́run ti dára àṣepamọ́ ló wà kò sí àṣegbé lágbára ọlọ́run kò ní ìdààmú ṣáhàlà o ṣe ẹ ní bàbá tó ní jíìpù àti ìyàwó rẹ yìí kò sọ̀rọ̀ ń bẹ̀ rárá tó bá ṣe fẹ́ dìde mi gan mi lè gbárú ẹ ọmọ mẹ́rin lóòótọ́ ó ti tó ó sì wà òkè gan-an ni láàrin lọ́kọ láàrin tẹ́yàn bá ti bímọ mẹ́rin kí ló kù kí ní ń wá ká tó lóun yan kọ́ tó lóun ṣe gbá it's not good ọlọ́run ló ṣàánú máa yà àṣírí ìwúmọ̀ ẹ̀ tú sí lọ́wọ́ ni o kó jọ̀ tó tọ́ ọlọ́run kó ronú pìwàdà kó mọ̀ wulẹ̀ janwò rárá kó mọ̀ ṣèṣì gbá rárá ó jẹ́ kó mọ̀ ọlọ́run lọ tiẹ̀ tó wà pé ní jíìpù ló lọ fẹ́ kó lọ fẹ́ kò dáa ká ní kán fẹ́ kọ́ kọ́ra bọ̀ dí sàmàrà dì bàbá yìí lè kọ́ kó lọ fẹ́ lómi tó ìyá tó sì lóun lọ́kọ ọ̀run ni wọ́n sọ fún un ọlọ́run bá ti ṣàánú ẹ̀dá yóò ṣàánú ẹ̀ ọkọ ọ̀run lágbára àmọ́ yóò ní ìdí àdúrà wọ́n jẹ́ sàdúrà kó mọ́ fi sàárà àti ọlọ́run ṣàánú ẹ̀ yóò gbà lè jìnnà agbára ọlọ́run ètò wọn tó wá fẹ́ dá sí ni ẹni tó ní ọlọ́run ṣàánú wa màá máa rántí létà àmọ́ ọlọ́run ò ní dààmú wa ọlọ́yẹ olúwa ti fẹ́ ọlọ́run bá mi ṣàánú ọmọ náà kò ní sì ṣe ò ní bá ìyàwó tẹ lọ́wọ́ bá tó àìpó tì ní ọmọ aláàlúwà kọ lọ́mọ fi ta wọn lẹ́rẹ̀ wọn nílùú ìyàpá ọlọ́yẹ rector àti gbogbo àtàǹdá sítọ àníṣìwé àníṣì sọ̀rọ̀ ọlọ́run ní jìwà alágbọ́ọ́lọ́ ìyá aládùn àgbogbo dámọ̀dì ní ẹkú ètò. ọlọ́yẹ ọkọ mi ọlọ́run ò ṣàánú wa fa ọ̀run ò balẹ̀ àìgbogbo àtàǹdá sítọ àǹdá wọn ju orí ara kọ́là torí olórí kọ́là ti orí ara wa ní fa àmọ́ ò sì ní jẹ́ ní wàhálà wọn ò ní jẹ́ ní ìṣe wo ìta ń ṣe àmọwó bàbí ọdà àwọn ó sì gbàmbí ó ti lé gbọ àtàṣin dásí náà àníṣe àgbákò nílùú èrò ẹlẹrù káfà tí wàá dání o ọkùnrin tó ní wọn fẹ kóun fẹyàwó láti dé wa yàwó bímọ tọmọ yẹn padà tó tún afẹfẹ dárí nígbà táwọn ilé ọkọ bá àwọn ilé ìyàwó bá ti fọwọ sí irú ìyàwó bẹyìí láàsì o màrà mi sí ni kó sì ti pọ sókè kọrajà ọlọrun ṣe àwòtẹ fún.

0: padà fẹ́ra wọn túláàsì tí ó jáde ń bẹ ò ní dà kán tètè pọ̀ sókè kan ra ìjà ọlọ́yẹ ò ní dààmú ọkọ mi rọ̀rùn balẹ̀ aya ọ̀rọ̀ tóbi ò bá ti fọwọ́ sí kéèyàn ó yẹra fún ìyá ni bàbá ni àbídílé ìyàwó ni àbídílé ọkọ ìtàn bá ti fara mọ́ pé kán fẹ́ra wọn kán wulẹ̀ fẹ́ra wọn àní dààmú ọkọ mi rọ̀rùn balẹ̀ ayé rẹ ẹ mọ bí tó bọ̀ ọ̀run burúkú ò ní kún wá.
1: Ẹni obìnrin tẹ́ni lóun fẹ́ tọ́ sọ́nà pé wà ní ọkọ̀ ẹ̀kan lọ́dédé ẹni kó pè mí sórí nọ́mbà yìí ẹ̀fọn ní nọ́mbà mi kó pè mí so wọ́n lè sọ àwọn ìgbésẹ̀ tó máa gbé tí a fi rọ́nà lọ àti ìtọ́sọ́nà ó ti ní àwọn kan kọ̀ọ̀kan tó ti ra wọlé tó ń ṣe tí kò bá ń ṣe dẹ́mu nǹkan tó ń kó bá nìyẹn ẹ̀fún táwọn òbí ẹ̀gàn tó ń sọ àtàrà tiẹ̀ náà ló ti ń ran àwọn òbí ẹni kó pè mí sórí nọ́mbà àbí kó whatsapp mi.
2: Ìdọ́wọ́ kalẹ̀ àkúrò àtàárọ̀ kú ètò ẹni tí ọlọ́run mú láti ìlú tọ́lọ́run mọ́ ni mo fẹ́ sọ síta ni mo ìṣẹ̀lẹ̀ wípé èmi àti ìyàwó mi jà níbi ọdún bíi méjì sẹ́yìn sígbà ṣùgbọ́n tí a wá jà ìyàwó mi jà ní láti pe dádì mi
3: ayọba mi rẹ ló ń dáyìí tó láti dá kan bí nílùú ìlọrin wa ní ààyè ọ̀rọ̀ tọkùnrin fọwọ́ kékeré mú wọ̀dà ó kọjá abẹ́ ọ mú máa yẹn mú ti ń rìn ta ti pétipétipétipé kó tó di kókó jáde ló ti ń rìn ta bí mo ṣe ń wò ó gan àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tó bí fún ọkọ yẹn ọkọ yẹn lọ sí dna kó mọ tiẹ láàrin wọn o bó bá ní láàrin wọn kó mọ tiẹ báwo obìnrin ó sì láyà ẹni àti wáìbù mi ń jáde ọkùnrin kó wá pákíjì pù and she has have the goat láti bó ènìyàn wọnú ọkọ àfimẹ kalẹ oríbi sísì o àbá olóyè oríbi sísì kọkọ yẹn lọ sí dna bó bá ní láàrin ọmọ mẹ́rin kó mọ dédé tiẹ̀ kó mọ iye tiẹ̀ láàrin wọn lọ bí túbọ̀.
4: ẹ kalẹ̀ sá o.
5: ẹ ṣeun láwọlé sùn rèé.
4: láwọlé sùn rèé sùn.
5: àdúgbò
4: ẹ
5: àmì àmì.
4: ọlọ́run ní padà lẹ́yìn yín.
5: àmì ọlọ́run àmì o.
4: tọkùnrin tí ó níyàwó ń lọ yẹn ni mo fẹ́ dá sí.
5: ẹ ṣeun.
4: Ẹni tó bá fẹ́ràn ara rẹ̀
5: bẹ́ẹ̀ni
4: kó jẹ́ kó tètè mọ lọ.
5: Kọ́bìnrin obìnrin wọ́n ṣẹ̀ṣẹ̀ padà sọ́dọ̀ ara wọn ni o.
4: Bàbá irú ẹ̀ ń bẹ lára wa náà.
5: Kábíyèsí Ọlọ́run.
4: Kó jẹ́ ó tètè mọ kó yọ̀ǹda rẹ̀ àṣẹ bẹ́ẹ̀ wọ́n fi ikú mọ́ bàá padà fi kó fi ṣèfà jẹ. Kó tètè mọ lọ torí ìgbé ayé tí ó ti ń gbé kó tó di pé ó kù nù lé
5: òun
4: ló fara hàn yẹn bó o ní ìyàwó àti ọkọ ẹsẹ jọ ń jáde ó wá rí oníjìbù kan ó wá ní pé wọn wá jọ sọrọ ó wá lóhun ó wá ní wọn ò lọ mọ ó wá ba lọ ó wá ba lọ àṣírí rẹ ló tù ún n tó ń bò mọlẹ ló wá fi hàn gidigbigbi báwọn tí ó bá ní kó ń wo ti mọlẹbí àbí kó ń wo tàwọn tí àwọn ènìyàn ó sọ ní ìyí ọkùnrin yẹn ó ń fikú tayín kó tètè yọ̀ǹda rẹ ó ti ní ẹfidẹ́ǹsì tó nítumọ̀ láti jẹ́ kó yọ̀ǹda rẹ pé kó máa lọ yóò rí ìyàwó mi obìnrin pọ̀ ń ta bẹ́ẹ̀ni obìnrin pọ̀ ń ta yóò rí ìyàwó mi tí ó jẹ́ alálùbáríkà obìnrin tó bá lóko ṣe inú àwọn ọmọ tó bí ṣé ó mọ̀ pé ṣé èwo ló lè fọwọ́ sọ̀yà pé òun lòún bí pé òun lòún bí òun lòún bí pé títẹ̀ òun lè lè so kó yọ̀ǹda kó yà ẹlẹ́ẹ̀kejì tí ọlọ́kọ ọ̀run tí ó kíní obìnrin yẹn sọ ló kún fún àdúrà gidi tó bá kún fún àdúrà yo pada gbọrun pada gbe pade
5: ami o
4: eni ti o fi ri ona abayo
5: ami o ami o
4: o ku fun adua so ye je bi o ti je eku eto sa
5: e seun baba e seun eku da si
4: ti olorun mo lati ilu ti olorun mo
5: aduwe elo e kale e kale la wole sun re o aduwe e seun e seun
4: Forgiveness. Appreciation. Nkan meteta yen word yen kiri amole inu aye. Eh ri e di da baba yen lo titi pe gbogbo e bi be pe gba pada. Amọ ran t'Olorun ba ti che ni irun si ran si na. Atala yen loju ti eyan, ai loju ti una ni mo ba nu eje re. Nto sele si ya yen niyan. Te ba wo gba awon obi ti won wa ni gbo le ni ko se eyan yato to de lu obi Mr. Lawyer o.
5: Beni.
4: Obi to wa nle ti o oko pe pada opo gba to wa nle o
5: wallahi wallahi
4: awon ran kan be ni bi yan ti bi awa ite ba fe dile won eni alaya o amon ni gbiraganu dile won ko abi o ba sonu kada re to ba fe awon bi tin so ni lorin o lu amon won ni alaya gbiraga won si ni gbiraga ni gbira sanle
5: wallahi
4: ogbo bi to wa ti ni gbiraga ko le gbe ile oko obi ti ba claim certificate ko le gbe ile oko
5: odudu oro
4: obi ti o ba ti le bend fun yan ko le gbe le oko to okunrin le ni ti ma se fa ri gun gbogbo aye ko si obi obirin se fe to ka yan bo omo number 1 yo gun je fun yo kunle fun oni se ready ati se
5: bo
4: ready ati se amo solution lo do ti ni baba yen gege pelu owo ti won so te ba tun wa wo oriki okunrin atoriki obirin ko jo ra won o oriki o la okunrin je ajagbe ajadi alao e wa wori ki obirin won mo se ayoka ayoni awon ri ki yan ojora won tin je ki baba yen ke pelu owo ti won so astafu like won sa foriji fun mi actions not there
6: yes, go on the action that to bati more fair yaw. And he got one betting bars of boom of any go, or I fear I'll meet you new of fair go, what got it already?
5: Abby?
6: Catwani away your car. Oh, bringing your side, they sent to sing ye, oh, TV when nearly remember the talk baby. Yolu ma one omo binu ni gba ni e gbogbo eni tin so atobirin tin awon iya to soro na owo yen wa ride oh irritate ti everybody ipa du wa la ta e bi se yi na o tun wa boniji bu lo solution lodo teni o ko si ti su se to baje ama kon fe yawo le e gbe ta ti won ko abodun meta won na awon gangan o fe yawo kankan ni o ti won roi definitely one expect pe yo pada wan tori won la anu awon omo won ni o fi wole si won lara iyan gbo wa la anu omo to ki won la anu kadara titi e saba bi lo omo ta bi o si dada anu aye eni o ba ku ni baba mo jere omo olomo ji san lo tan gani ko kan wa
5: amen
6: lodo ti ni o won fe ya o le amon le ke ko an le mo fe jo re so anybody I fejo re so anybody here yo wa di were si una lara either o fe oko okoko nu leun fun are to because mi ti re ni ti won buy aware that you come so fe ni kankan o si manage yawo yen isin basa ni ti lo yawo lo para lo buy aware pe bye bye se lara mo to call oluko so kan fun mi o wa pe won da ko se mi kada ra lojo yen mi je igun oju se mi se tele tin je pe ti baba e ba fe yawo le tan ba le party ko si mo basin kankan papo mo ohun na ni o fi ewa re yo fi tro si ka olohun ni je dile gugu o baje se olohun san gugu alesan dada ta si yo ni se ta si se to lagbara ni ki e joko kale la bi 2 hours
5: 3 hours
6: ko si mo 3 hours ko si mo ronu iku yan be so so ku so te because the thing e ti yan ba so olohun lo mo de kan te biyan tun bo yan oju yan won si mo fi wu o iku kilo wa sas ko lo
5: ko
6: awo do ka mo gbagbe ka joko so kan wa o
7: I'm going to go to the house. To wa pada to da pe e bi an pari e oko to gba ko se ni seku
5: bene
7: tori wi pe tan baba soro na tan si gba to gba ma so pe alagidi na
5: alagidi ni bene wa leyan buruko ni
7: ma gbo awon jade iyawo yen gan lo wa so e pe awon jade lo ti tan lo mi o ti le je pa amo bi tan lo o wa duro o wa ro ni jibu kan o lo pa e soro tan o pe pe ah boyo ko mi ni boye ni yi boye ribi kan boye se ni
5: bene
7: pada poko o wa so pe so o jo ani lo be yen mo lo ko to bi mo to se pari nda o de fi le bi be yo de wonu ji
5: sori titi be
7: e da ko bona lo nu ji to le re nu ku pe won lo fi akara tuko o tu wa pada de nu ile o tu wa so pe ma so mi o e je ka so kini kan fun yin para da galera TikTok tu ba ma rugo do ba se je ko se je e a se ten pe lebi kini kan ko se kini kan wa na pa da wa pa ni toro ti mo igbo ko e mi nkan die to de wa wo ba won mo to mbi to ya je ko to ba se pa da awon kan yan ma je to mo to ti wa life alive to ba pa da fi ya ye si mi o pa pa ni because e to wa gbe lo ni jibu yen se ko ni pa da ma lo ba mo
5: to Kọlọrun ṣàánú
7: wa. Tó ẹja gbé kó fagilé ti láì yẹn.
5: Ọ̀dà.
7: Kó fá tiwẹ́ kó lójú ọ lọ.
5: Ọ̀dà.
7: Ṣẹ̀gbọ́n kó lọ wá ìyàwó mi.
5: Ọ̀dà.
7: Ilé ìdálásí òkè náà sọ ara ẹ̀ ní o.
5: Tọ́.
7: Ṣùgbọ́n kò sẹ́ni tó bá ti wá pa kó tó di pé tó bá ti fi sẹ́yẹ̀ sí tó bá pa ń bọ̀.
5: Àbí tó.
7: Ẹ̀yin tó bẹ̀yà rẹ̀ tó kó jẹ́ kó máa lọ jẹ́jẹ́jẹ́jẹ́.
5: Ẹ ṣeun.
7: Ọlọ́run a máa fún yín ṣe.
5: Àbí àdúgbò ẹ ṣeun bàbá.
8: Ẹ kalẹ̀ Mr. Lawyer. Orúkọ mi ni Mrs. Adesokan láti Lẹ́sàn. Obìnrin tó sọ pé ọkọ òun ò dá sóun lórí admission wọn. Ẹ fi sílẹ̀ tọ́lọ́run bá ran ìyàwó yẹn lọ́wọ́ láti kó lè gbẹ̀rú ọmọ yẹn ọlọ́run àbàgbé. Ọkùnrin tí ò dẹ̀ dá sí náà ẹni tó bá tọ́jú ọmọ òun ló máa jèrè ọmọ. Ọlọ́run á fúyà yẹn lágbára láti lè ṣe tó bá ti lè ṣe ọlọ́run á ràn án lọ́wọ́. Ṣùgbọ́n tágbára ìyá ò bá ti gbé kọmọ lọ wá iṣẹ́ kọ́ ọlọ́run àti lẹ́yìn ó jẹ́ nǹkan tí mo lè sọ ẹ kú ètò.
5: Ẹ̀rọ ẹ̀ka lẹ́ o 0916159101 níṣẹ́jú tó kò ìṣá padà ẹ̀jẹ̀ a máa ṣe báyìí díẹ̀díẹ̀ torí ìjọba àkókò wa ti ń kó à ń papá mọ́ra díẹ̀díẹ̀. Alákọ̀ọ́kọ́ ni arákùnrin tí ni arábìnrin tí wọ́n pé wọ́n àbádọ́nu ẹ̀ pé wọ́n kọ́ fẹ́ra wọn bàbá àti ìyá ò lọ́wọ́ sínú odò sí lẹ́yìn eléyìí wọ́n lóyún wọ́n bímọ ọmọ padàpadà ọkọ jálẹ̀ ọkọ lọ láàyè ara tiẹ̀ ìyàwó gbìyànjú títí kí wọ́n lè báfẹ́ ìpadà padà pé ọkọ ní kò sínú tó jọ́ kó ní kálukú ọmọ lọ ń lọ ẹ̀ àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oṣù àtọ̀dún ni ọkọ bá tún padà padà já máa bára ìfẹ́ wa lọ wọ́n ní ṣùgbọ́n àwọn fámìlì ìyàwó ọ̀gbà wọ́n nípa àwọn ọ̀fẹ́ kí wọ́n gé nǹkan kan ti ẹ̀dà wọ́n pọ̀ ṣùgbọ́n ọkọ ti wá ń bẹ̀bẹ̀ padà ní ìsinjá wọn máa padà fẹ́ra àwọn padà àwọn á ń béèrè pé kí ni kọmọbìnrin yìí ó ṣe àwọn èèyàn ní oní nǹkan sọ pé kọmọdébẹ̀ náà ni kò sí nǹkan míì wọ́n nítorí ọmọbìnrin tóun náà lóun lọ ọbẹ̀ yìí táwọn òbí rẹ̀ ti ní ọmọ lọ yìí bí nǹkan míì bá tẹyìn ẹ̀ jáde àwọn òbí yìí ò ní bàdá sí i torí ẹ̀ wọ́n ní pé nígbà táwọn òbí ti ní ọmọ lọ ọbẹ̀ kọ́mọ lọ ọbẹ̀ kọkọ̀jú bò míì ọmọkùnrin tó ti lélélé nígbà tí ọmọ ṣẹ̀ṣẹ̀ padà tọkọ̀ tí ọ̀wọ̀ ẹ̀yìn wò tọ́wá dì sí tó níwọ̀ lòun tó fẹ́ rí táwọn òbí sì láwọn lọ́wọ́ sí wọ́n ní táwọn òbí wí ní kọ́ gbọ́ wọ́n ní ọmọ lọ́wọ́ sí wọ́n ní kọ́mọ lọ ọbẹ̀ kọ́mọ fẹ́ ọmọkùnrin kọ́wẹ̀ lómi tiẹ̀ síwájú ọjẹ́ táwọn àgbàlagbà wíre o ẹlẹ́ẹ̀kejì tó dàbẹ́ arábìnrin tí wọ́n nípa àwọn fẹ́ dára àwọn ọmọ pé ibi tọ́rọ̀ dé dúró yìí pé nǹkan lọ bó ti yẹ kọ lọ láti ilẹ̀ ní nǹkan ò ti dundan mọ́ra fáwọn àwọn èèyàn wá ní pé níbi tọ́rọ̀ dé dúró yìí pé ẹ ní fọlọ́hún lẹ̀ náà ni pé ẹ di ọlọ́hún mú kódà bàbá kan ní pé ká mú nọ́mbà àtàwọn fún yín kẹ pé àwọn ṣùgbọ́n lórí ètò yìí àwọn èyí ṣe bẹ́ẹ̀ torí pé èèyàn burúkú ó ti bè èèyàn tó dáa jẹ́ àti rí èèyàn tó lóun mọ ọ̀nà àbáyọ sí nǹkan òun mọ̀ ọ̀nà àbáyọ sí èyí òun náà mọ̀ àbáyọ sí tọ̀hún lórí ètò yìí tó ní wọ́n mú nọ́mbà òun fún èèyàn tí wọ́n mú nọ́mbà rẹ̀ fún èèyàn àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ó gbowó kò sì padà sí tó gbowó lé lórí kódà àfìgbà tá a tó dá sí tábẹ̀ sí ní dárúkọ ẹni náà lórí program yìí kó tó ti pọ́ padà san gbèsè fẹ́ni tó gbowó lọ́wọ́ rẹ̀ torí ẹ̀ a fẹ́ ṣerú ẹ̀ rárá ẹni tó bá mọ nǹkan tó méjì ó lè sọ pé ẹ tọ́ báyìí ẹ lọ lu báyìí ẹ lọ béèrè ẹni báyìí èyí òun ṣe é gbọ́ ṣùgbọ́n pé ẹ pa nọ́mbà mi ẹ bá ń fún wọn rárá o ẹ mọ́ bínú àìṣe torí pé èèyàn burúkú ti bẹ èèyàn tó dáa jẹ́ torí ẹ̀ láìṣe fẹ́ ṣe bẹ́ẹ̀ nípa báyìí ìyá wọ́n ní pé ẹ kún fún àdúà fúnra ara yín àti ààwẹ̀ fúnra ara yín ni wọ́n níbẹ̀ bá kún fún àdúà àtààwẹ̀ fúnra ara yín tẹ́ ń ṣe gbìyànjú tẹ́ sì tún ń ṣègbésẹ̀ pé ìrànlọ́wọ́ ó dìde àánú ó sì fọ̀hún ọ̀nà àbáyọ yọjú wọ́n ní ẹ ṣe kínni ẹ gbàdúà fúnra ara yín ẹ sì fi ààwẹ̀ tí ẹ bọ́lọ́hún sọ fúnra ara yín ẹ sì ní dákẹ́ bẹ́ẹ̀ bá ti dákẹ́ àdúà tẹ́ ń ṣègbésẹ̀ sí àdúà tẹ́ ń gbà ìrànlọ́wọ́ ó dìde o àánú ó fọ̀hún èmi náà wá sọ lálẹ́ yìí pé báwọn èèyàn ti wí ìrànlọ́wọ́ láti òkè wá yóò dìde fún yín àánú láti ọ̀run wá yóò fọ̀hún sínú ayé yín ọ̀nà àbáyọ tó ju bẹ́ẹ̀ ti lérò lọ yóò ṣì fún yín ọkàn yín ó sì balẹ̀ láṣẹ ọlọ́run ọjọ́ bí èèyàn ti jẹ́ látàkọ́ abẹ́nu èmi ìtọ́ dà bẹ́ẹ̀ bàbá tí wọ́n pé ìyàwó àwọn táwọn ti kọ́ra wọn lẹ̀ fọdún mẹ́ta àwọn bímọ mẹ́rin fúnra ara wọn àwọn ti kọ́ra wọn lẹ̀ fọdún mẹ́ta lẹ́yìn eléyìí mọ̀lẹ́bí kóra wọn jọ pé ẹjẹ́ á parí ọ̀rọ̀ yìí kégbéoregbé kálàáfíà ìjọba láàrin àwọn èèyàn yìí pé táwọn sì ṣe bẹ́ẹ̀ lóòótọ́ kégbéoregbé kálàáfíà ò lè jọba pé ìyàwó àwọn padà wálé wọn ní ṣùgbọ́n nígbà tí ìyàwó padà délé wọ́n sì ṣàlàyé bí ìrìn àjò sì rìn báwọn sì fẹ́ jọ jáde ìyàwó náà ló níbi táwọn ń lọ kó tó di pé ó padà rẹ ní jíìpù tó lóun mọ̀ rí dádì lágbájá wọn ló sì fà wọ́n lẹ̀ sórí ìdúró ó sì tẹ̀lé dádì lágbájá lọ àwọn èèyàn ní pé ẹ tí pé tẹ́ ẹ bá fẹ́ràn ara yín ẹ jẹ́ kóbìnrin yìí ó padà sí ibi tí ń bọ̀ torí pé ẹni tó bá ti pẹ́ téèyàn bá ti rí irú wọn ṣòro ó rọ́lù torí ní ìsìn ọdún kẹta tẹ́lẹ̀ ti wà lọ́tọ̀ọ̀tọ̀ rí wọn ní ṣe ó ṣe é ṣe kọ́mọbìnrin yìí ó wà lọ́dún mẹ́ta kọ́mọ lọ́rẹ̀ tuntun kọ́mọ ní alábàásọ tuntun common ni eku atijo tuntun wa ko sese o ba wa ri be ara yin o si ni gba bi ti rin ajo ti yin ba ti wa fe mo dtl lowo o sese o gege bi nta won eyan wi won lo fe pale yin mo ku o nbe awon eyan ni bi toro di duwo yi e ba ko lo to be ba le gbangba ti family wi oro yi o le da bi nkan sugbon leleyi to tun mu wa yi awon ti won so pe e wa joko e wa yanju oro yi awon na le tun pepe to eyin na tun wa joko e tun wa gbo n to se bo ba je pe ru won na ba le gba yin moran ka e continue ni relationship be ka e continue bo ba wa ni pe nbi to de duro yi ejo ni kaluko mo gbegbe aye ototo boya ka e mo gbegbe aye ototo awon nikan ni ka e ni suru eje o seru emi si pe yo tun pada tun se ni ka e to so fun molebi sugbon to nbo nbo awon la dede ojigogogoro mo gumi loju atokere lasi ti lo ko si n to buru be ba ti bere si ni lo gege bi n ta won eyan wi latasi ko yi lo pe to eni te ni agba wole pada leyin odun keta ta agba wole boya n tori omo boya n tori ara wa boya n tori ife boya n tori olohun n to tun gbe wa re o ko seni egbo to birin birin gan so pe bo ba seru e so hun obirin birin won ni ko ma gba odo oni jeep lo ko ma pada wale mo ka ma sese wa so okunrin molebi wo le soru e fun ti o gba awon aniyan ni eje ko birin yo pada sibi ti ti nbo won ni eje o pada sibi ti ti nbo keyin na o le rile aye gbe ko mo demi yin le gbodo lojiji to o ma ra yo ni demi wa le gbodo lojiji o opo pataki lowo gugu awon ta jo seto loni lori Facebook e se o e mo binu pe call to ni behe ba kan network lori be tori WhatsApp adupe a ri gbogbo call lori WhatsApp na down si e mo binu eyin ta down ta ri my voice yin play e seun eyin ta ri play e mo binu eyin te so ta ta debe ta gbe ta e se gbianju e tele n ta won eyan so eyin te se voice note ta debe debi ta ti e play re e ja gba pe lojo mejo odo yin lati bere eyin e fokan bale la gbara olohun odo yin lati bere lojo mejo pelu anu ati ogudoro olohun oba rector e seun o eku aduro ti toni babatunde aziz oloye wa loruko ti temi mc coded o tun ba coded omo to pen tabi street light omo to pen tabi opo na omo ta ni mi ti won bi ta to tun tun ra ebi omo se paro ni mi emi lo mo san lo ni oro later dogun oro de asese gbo oro tin ko girigiri bi ojo ipade emi ati yin lori iru eto yi omo to di lojo mejo pelu anu ati ogudoro olohun oba won ni felomi isimi won ni felomi iseyin ba ti wole losun a ni lalaregun a ni lalariwere oko kan laji orun ayo lasun ase olohun oba odaro
9: ah la wole sun la bala so sita
10: elo e kale o orko mi neni tolo mo mu fe so sita ni o
9: se eni to ba dake tara re ba dake ni
11: wa ya nkan to su ni iku o se ku fun mi pe ko iku ro mi fun mi lati ni ki n gbe ka je
12: mi o ma boju ogun laye o ba ma ti mura sile
9: ma dake ma fi ronu para re
13: ejo kini e ti wa n ste bi wi pe awon ma to bi fun mi gan iku ira ti n wa
9: gbiyanju ko so sita lori eto lawole sun labala so sita kokan re o fuye ka le sorun asun fori losuka kokan o si bale dedede lawole sun pelu abala so sita lori ikanni Diamond FM lati gbogbo ago mesan ale ojo isegun Tuesday ati ojobo Thursday
14: e kale o eto yin ni a fe da si o akoko o ni ti iyawo ti o mo npe ko to wole
9: awon oro imoran oro iyanju ati orin tin tuni lara nigba ifonju tada wa ninu itojuko lawole sun lori Diamond FM eto fun gbogbo ebi ko se magbo ni
15: ni ilu ilorin to rewa yi ni ikoni yi wa ti o lelegbe eyi sibe ke je gbadun re
16: Diamond 88.7 FM
15: Diamond 88.7 FM. Ikoni ti o lelegbe.